0: ẹ tẹkọ̀ létí láti Nàìjíríà padà sí US. Adúpẹ́.
1: Owó olómi títù wa mọ̀ ti yarọ.
0: Nígbà tí ẹ tún padà sílé ní kòpẹ́kòpẹ́
1: yìí.
0: Ẹ tún bálé láyọ̀ lágbára Ọlọ́run Ọba. A professor of English education in the United States, Professor David Adewuyi Kẹ́gbẹ́jọ. Ọmọ ní ìlà ìlàrànwọ́. Àjọ ṣe tọdún ní lágbára Ọlọ́run Ọba léyìí tí ń bọ̀ lọ́dún tó ń bọ̀ àtúnjọ ṣí ni. Àlọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí yóò dariwo. Bẹ́ẹ̀ bá fẹ́ kí n fẹ́ ta ni.

0: hello the caller iseju kankan ejo iseju kankan hello
1: hello sir e ka ro
0: ah e ka ro ma o
1: mama mi
0: e ma wo le latede e ka ro ma
1: yes sir e ti se ko ni reyin lagbaro
0: ni ma ami ma
1: ani se le mi se yin o
0: amen
1: e ba ni ki gbogbo awon ti mo ma si yen tori time ese mo ri ti gbogbo la de lu e reyin lagbaro olodun program to si bo ni waju gbogbo ile ma pe
0: kilo
1: baba wa ma so po odun laye o
0: amen amen
1: ise no ni ba je ko ni da mi ko ni do na
0: amen
1: mo ti bo mi la re fun ile mo re ti
0: ati pari ati pari bubai in ta nse ni san gbe
1: ni mo pa se pari bo
0: ati pari ati
1: pepepe
0: e mo binu e mo akọ ni pe kawon yan soro npa àwọn olórin méjì ta gbéwà elémùrè àti arúnra lọ́jà bá ní káwọn ń sọ̀rọ̀
1: ẹ jẹ́ kí n sọ nípa elémùrè
0: okay.
1: Elémùrè ìgbà tí mo wà ní ìgbà yẹn unit union tó eyu gbogbo àwọn ibi tí wọ́n máa ń ṣe èkìtì dé tí wọ́n máa ń ṣe kinní kan elémùrè ni ẹni kinní tí wọ́n bá ti pè wọ́n sí báyìí elémùrè sí bá àwa oníkẹ́gáàsì náà bá a débẹ̀ náà orin elémùrè náà ni wọ́n máa kọ o ti lamilaka tipẹ ti baba agidara di arora jaja kan to de
0: wow
1: eja ese o
0: ese gan ni ma thank you
1: baba ki ya wa ta mo mi na o
0: yes ma ese gan ni ma thank you hello the caller
2: aro
0: kara o lisa o
2: e ku so pata o
0: yes sir
2: ko ko mi ni o da es bi o yi ni látàkúgbàdé
0: bẹ́ẹ̀ni
2: mo ti ṣíṣí ti láti ẹ̀ dáadáa ìṣẹ́sọ́lẹ̀ a lọ sí ìlú ọ̀hìn dàrẹ́tọ̀ mi gbà wà sáfíìsì ọmọ ìlú wọn lọ́fẹ́ wọ́n á ṣèlọ́wọ́ ọjọ́ mẹ́ta lọ́sẹ̀ lọ́hùn
0: ọjọ́ mẹ́ta
2: so bẹ́ẹ̀ni so bàbá yẹn ló lè pa òun ní agbára
0: ó lágbára
2: wọ́n mú orúkọ rẹ̀ kan lọ́wọ́ wọ́n mú kan lọ́wọ́ sí wọ́n máa jórí fáṣí mo jù sọ owó bá lọ jù lọ tẹlẹ báwọn ká bàbá yẹn ọrọ táì ìtàn olórin ni ẹ kú ìtàn.
0: Ẹ ṣe gan ni sir, thank you. All right, hello.
3: Hello sir.
0: Yes sir.
3: Ẹ kẹ́lẹ́ sàn. Káàbọ̀ sọ pé tí ẹ bí ká pè yan àárín yín pè wọlé.
0: Ee, ẹ má bínú network mi.
3: Àwọ̀ bínú. Wẹ́ẹ́ nípa tẹlẹ́mùrè mo jọ mọ ibi ìlú elémùrè.
0: Ọmọ bíbí ìlú elémùrè gangan.
3: Ìlàwẹ̀ Èkìtì.
0: Ìlàwẹ̀.
3: Mi ò gbọdọ̀ sọ mọ́ọ̀chì nbẹ torí pé most of all rẹ̀ tí mo máa ń gbọ́ ọ máa ń múnú mi dùn. Ìdí àwọn orin tó jẹ́ pé ọlọ́gbọ́n èèyàn tó bá ní ìjìnlẹ̀ ò gbọdọ̀ mọ bí orin yẹn ṣe lọ. So a fi Èkìtì kí yín. Màá fẹ́ kẹ́ Èkìtì dámilọ́. Nkárọ̀.
0: Mi ò gbé Èkìtì o, ẹ̀yin náà lẹ máa fún wa ní response.
3: Ètò máa sọ pé Nkárọ̀ yìí náà yẹ Nkárọ̀.
0: Nkárọ̀, ok. Yeah.
3: Nkárọ̀ ti gbọ́.
0: Yes, sir.
3: Kíkẹ́tẹ́ ni o.
0: Bẹ́ẹ̀ni.
3: Mi ránṣẹ́ púpọ̀ lọ́wọ́.
0: Àmì. Ami, ẹ ṣe gan ni ojú òní tì yín. We are trying to get the electoral college votes. A ṣì ní issue pẹ̀lú system bí tó bá balance láìpẹ́ yìí á jẹ́ kí ẹ mọ ẹni tó jáwé olúborí that's lórí Facebook page. All right, 09123708675. Okay, ẹjẹ́ ká wọ ẹni tó wà níbí. Okùn bí ìṣẹ́jú bí mẹ́ta. All right, hello.
4: Hello, Kushele Kabel.
0: Yes, sir.
4: Era for Kushele.
0: Yeah.
4: Can you have a new data? Abati Watipe.
0: Abati Watipe. Ka.
4: You come in here, you're going to be
0: That's
4: the bathroom. Maybe this is the same. But what I should do, you are Odu Olojo.
0: Olojo.
4: I want you to record by Odu Olojo. This is the same. Wọ́n wá ní ọ̀rẹ́ kan tó wọ́n bá kí gbà yẹn. Wọ́n pe bàbá yẹn ní àdàmú ló mọ̀ọ́kọ́. Wọ́n pè ní bí ọjà yí ààrẹ lè. Ìgbà yẹn ṣe ẹni tó bá wọ kí ìsìkò lè gbígbà wà báyọ̀.
0: Ẹni tó bá wọ
4: and to one word this, who was it? Okay, come on.
0: Ole jo amoko ni ole jo amoko ni koni eh koni jotan
4: o ma ni ra ni to ra won jawo gan to lo si tu agun won omo mi ke lowo o tu agun won tan pe to kini sin kale lawon jawo man bi
0: ibi to ti dun ni e kembe
4: awu aro won lorun mi kembe
0: ka
4: e to ni nke nge kembe mi sai to sanga
0: Benny,
4: I said,
0: I
4: need you know more attempts to participate in the legacy.
0: Thank you. All right. Hello. Yeah. Hello. Yeah. Ekarosa. Yeah.
5: Oruko mi na ni pata emi mo pada wale le.
0: Okay.
5: So emi o ma pa isi ma bo. Ni normal normal ti ke ni. Inu mi ma dun tan ti le mu. Like inu mi kura. Ojuru ni mo wa. E ti ti wa lai mo si.
0: Ka.
5: Ojo mo ba.
0: Kabisa.
5: Ojo lo tele ri. Okay, Lord, you would like to worry about. Lord, you must be a serious with that.
0: Yes, sir. Thank you. All right. Hello. Yes, sir.
4: Okay.
0: adupe adupe e se gan ni sir. Thank you, thank you. Ile ti n to lo die die, ile to lo ma gbe pe kan ni, just only one call, only one call. Ipe to keyin mo fe gbe yi, ipe to keyin mo fe gbe yi. Hello,
6: hello, hello. E ka le sa o.
0: Yeah, e ka ro sa o.
6: Alive.
0: Enjoy your life.
6: I'm very happy lati wole lale yo lati yo tun ti mo tin pe tayo sa subike.
0: Be ni se se gan ni o de ma sa. O de ma.
6: Okay, ma kan kwa ni.
0: Ma kan ni ha.
6: No o. Prince Adeyeye lo soro lati Dominion University.
0: Wow. Wow, Dominion University.
6: I really appreciate you. By the grace of God, we go into greater height in the name of Jesus.
0: Amen. Amen. Amen.
6: Mi o gbadun ara mi o ya.
0: Hey.
6: Ara mi ya, ṣugbọn orin to wa play de mi.
0: Ara yin ya gaga.
6: Mo gba ẹ̀sán tó ń ṣe mí
0: ó lọ. O ti lọ adúpẹ́.
6: Láìlọ́sọ títù.
0: Adúpẹ́. Adúpẹ́.
6: Láti bí ọ̀sẹ̀ ẹ̀gbọ́n ìdí ni mo ti wà nínú ilé tí mi ò lè dìde jókòó.
0: Káì
6: adúpẹ́. Nígbà
0: tẹ́ ń lórí.
6: Màá sì fẹ́kẹ́ sórí tíìtì àwọn méjèèjì ìké.
0: Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run.
6: Ṣé ẹ rí àwọn méjèèjì tí ẹ gbé wá yìí? Ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n.
0: Ẹ̀gbọ́n tàbúrò.
6: Ọmọ bàbá kan náà ni wọ́n. Ìjẹ̀jà àtẹ̀kìtì. Ọmọ tẹ́ ẹ bá ń rí, ó pẹ́ tí bàbá Adédára, bàbá àgbàlagbà ni, bàbá àgbà ni.
0: Bẹ́ẹ̀ni.
6: Ní pé pé ká bẹ̀rẹ̀ orin, ó ti bẹ̀rẹ̀ orin ṣáájú
0: ìdílé
6: òfin yẹn.
0: Bẹ́ẹ̀ni.
6: Tẹ́ ẹ bá ń wo ìsọríṣi orin tí àwo Adédára ń play. Ẹ̀rí pé Egbèkùnrin Òkùnyẹmí náà tún rí, ó tún rí ní ìfẹ́ ẹ̀. Tí ò dẹ̀ síjà.
0: Tí ò síjà.
6: Láàrin àwọn méjèèjì. Tí ò síjà. Ṣùgbọ́n tí ẹnìkan bá wá láti ìta tó wá wá fẹ́ tẹ ojú Adédára mọ́lẹ̀, Adédára ò ní gbà o.
0: Kò ní gbà.
6: Bàbá ò ní gbà. Kò ní gbà o. Ìdí ẹ̀ tí ò fi ẹ̀fà ẹ̀gbọ́n dàbúrò ni irun èkìtì àti ìjẹ̀já jẹ́. Òun ni ò jẹ́ kókó. Àwọn méjèèjì ẹ̀ rí pé wọn ò kọrin fúnra wọn.
0: Àtọ̀.
6: Ibi tí tẹ́nìkan wá fẹ́ pọ́ǹpù sí Adédára tó jẹ́ ọmọ Lẹ́jà. Oníbẹ̀rẹ̀ ló ti kọrin sí a. Ẹ kí mo rà sí mẹ́sàn-án mẹ́mọ̀ ikó lórí burúkú alájàmọ̀ kẹmọ́yà bá mi sílé lọ́jọ́ òsì lé mi. Ọmọ ọ̀jẹ̀ṣà gangan tó ló tún fẹ́ pọ́ǹpù.
0: Ọmọ ọ̀jẹ̀ṣà gangan.
6: Ọmọ ọ̀gbọ́n bàbá àgbà ni bàbá àgbàládé dára. Àìlá ọmọ wúrà ṣẹ̀ṣẹ̀ túbà lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà tẹ́ ń pa yẹn. That was 1974.
0: Bẹ́ẹ̀ni.
6: 1974 lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀.
0: Ẹ ṣe gan ni sà. Ẹ ṣe gan ni.
6: Àdúpẹ́ lọ́wọ́ yín gan o.
0: Ẹ ṣe gan ni.
6: Mọ bíi tù rẹ bò.
0: Ọlọ́run ti
6: rí. Ẹ ṣe gan ni. Ọlọ́run tó wà lámẹ́ríkà náà. Ẹ bá wa kí wọn.
0: Ẹ ṣe gan ni. Permanent healing in Jesus name. Inshallah. Permanent healing. Ẹ ṣe gan ni sir. Thank you. Just because of time, we just have to start winding. Who is it? And leg Benny Coleman. Me leg Benny Coleman.

kéèké. Láti wí fún yàgò mẹ́rin láti bẹ̀rẹ̀. Ní àjọ ẹ̀mí gbogbo ọjọ́ Sunday. Ogun bá dé níyì Mojisola Forenza. Ọlọ́run lè dùmarè o.

fẹ́lẹ́lẹ́. Ogun Jesu fẹ́rẹ́ dènà afẹ́rẹ́ ṣẹ́gun. Ọdọ́dìmú èmi fẹ́rẹ́ dé. Dàgbọ́ díjìdá yẹn ń wí. Ìrìn àjò ẹ̀mí lẹ́tọ̀ọ́. Lágẹ̀lú ni wọ́n ń pè bí.

Òní ọjọ́ kejìlá oṣù keje ọdún 2026 12th of July ọjọ́ Sunday ọjọ́ ológo ni òní ọjọ́ ológo kejì nínú oṣù keje gbogbo ẹni tó bá mọ̀ pé Olúwa dá sí òun ẹjẹ́ àjọ gbé òun ọpẹ́ sókè sí àdániwáyé ó ní èmi

0: ẹnìkan tí ó kàn dìde mo fẹ kọ níṣẹ lọfẹ kí ayé rẹ ó le ba bó sójú ẹ wa kàn rí ojú ere tí o ṣe kó tí o ṣe ṣàlàyé wa ẹ wo ohun tí ìyá ìdá nísìn engineer mọmọ ẹ súnmọ tòsí ọyẹ sọrọ.
1: Orúkọ mi ni Mojisola Aizan.
2: Mojisola
1: Hasan.
2: Hasan. Nice.
1: Mo wá látòjì.
2: Níbo?
1: Láti Oje Nìbàdàn.
2: Oje bí?
1: Ẹ̀ẹ́kọta ń bí náà mo ti ń sáf.
2: Níbo lẹ ti ń sáf?
1: Ibi ni mo ti ń wá jọ́sìn.
2: Bẹ́ẹ̀ lẹ ti ń sáf.
1: Bẹ́ẹ̀ ni bí mo ti wá ń ṣẹ̀sìn.
2: Yes, àwọn ìwà ẹ̀ sì. Ibi wọn ti ń sáàbù.
1: Ohun tí mo rí ni pé ọjọ́ Monday ọjọ́ tó ń ná ọjà aṣọ òkè ní òjè.
2: Lóje ń bẹ̀ yẹn lóje olúfì.
1: Ike kékeré ni mo fi máa ń kó ọṣẹ ọṣẹ ni mo ń ṣe tà. Ọṣẹ olómi yẹn ike kékeré ni máa ń gbé. Ṣùgbọ́n ọjọ́ yẹn mo á fi ojú kòkò lọ́gbà ké ńlá lọ́wọ́ yàn mo bá kó. Mo ṣe ń rùn jáde lọ ọrùn wá ti wọ̀ mí. Mo yípo díẹ̀ mo bá wá lọ bẹ̀ yá fún pé ẹjọ́ ẹjẹ́ ń dúró lọ́dọ̀ yín bí ọrùn wọ̀ mí ni mo bá ní ìjókòó. Mo bá sọ̀ kalẹ̀ mo bá ń tò ìbẹ̀rẹ̀ báyìí ni mo bẹ̀rẹ̀ tí mò ń tomi ìtìfì ìdílélẹ̀ níṣẹ́ tó tọ́ ti ń jókòó ìbẹ̀rẹ̀ ọkùnrin kankan wà ní. Ó ní màmá ẹdìdì abẹ́ lo bí ṣé bó ṣe lémi yẹn ó ti dùn mí wọkàn omi ti lé sójú mi. Mo wá jà ń kó ó wá ní màmá ẹdáhùn lóhùn mi ní ẹjọ́ mi ń kó náà ni òun fẹ́ gbèrú mi kí n dáhùn. Mo bá kò tán mi ní oyè ẹgbẹ̀rù mi ó dẹ̀ gbèrú mi bá sọ dá sí títì kejì mo bá ń lọ bẹ́ẹ̀ mo pàdé ìyá kan ló bá ní màmá ẹ ṣàánú mi torí ọlọ́run. Ìní mo ṣe
2: jáde ní
1: sísọ̀ǹdẹ̀lú wà lọ́ọ̀ni mi ṣe jáde ní oníkìyìn tí bá ní fún mo bá mú 200 nínú ẹ̀ bá mo lè lọ́wọ́. Ibẹ̀ ni bí ṣé ń náwó yẹn sí báyìí ṣe ni omi tó ti dé lòrò lójú mi lílé tán lé mi bẹ̀ yẹn ní ilé sọ̀rọ̀ sẹ́ni yẹn tó ló dùn mí wọra ó lé mi sójú mi ni omi yẹn bá jábọ́ pẹ̀ lójú mi lónìí. Màmá yẹn ń ké ni ṣé n torí 200 fún mi la ṣe ń ké. Ẹgbọ́n wo yín mí ní mi torí ẹ̀kẹ́ mí ní wọ́n lé mi bẹ̀ yẹn ni ó ní ní bá ṣe ń lé mi ní ẹ̀ ńgbà tí ò ń ṣàyè mi wọ́n láwọn fẹ́ lo ààyè àwọn ọmọ iná ṣe lé mi. Ó ní ó bá gbowó yẹn ló bá lọ ló bá tún padà wá. Màmá mo rí pé kò dùn mọ́ inú bẹ ṣe fún mi 200 yìí mo ló dùn mọ́ mi nínú mi ló sọ fún wa pé nípasẹ̀ títọrọ làwa náà yóò fi rí gbà ló ní ká máa ṣàánú
2: bá wọn náà yóò rà ní gbà. Èmi mo ní ẹ máa sọ ẹ máa fáwọn ẹjọ́ bá wà lọ ẹ máa fún wọn.
1: Mo ló ní ká ṣàánú bá wọn náà aráàánú gbà ni mi ní mo fún yín tinú tinú ni mo yànjẹ.
2: Tọkọtọkọ ẹ máa mú un.
1: Kọjá ó gbé mi sórí TikTok téèyàn bá lọ wà á rí mi bẹ́ẹ̀.
2: So
1: èmi ò dàmọ́
2: ibi tí mi
1: lọ wà lọ́rùn
2: fún wọn. Content creator ni.
1: Èmi ò mọ ibẹ̀ ni ó wá ní àmàmà mo tẹ́ẹ̀sì yín ni ó bá tún padà mo tẹ́ẹ̀sì yín ni ẹ̀dẹ̀ páàsì mo fi dẹ yín ni òmí ní má dẹ mí máa mú lọ.
2: Má dẹ mí máa mú.
1: Ó ní àní ẹ páàsì ẹnujú yín bọ̀nà tí wọ́n bá rí mi bẹ̀ ń fọwọ́ nu ojú mi báyìí. Màmá ẹ má sunkún mọ́ omi ayọ̀ ló bá lójú yín ẹ ti sórí rẹ kíra ikú oríire. Mo ní mo kú oríire ó tún ní ìjọ mo tún jọ́ àìbọ̀dẹ̀ ṣe ní màmá ẹ wò kámẹ́rà rẹ lọ́tù ohun rẹ ló sì wọ́n ti rí yín o ẹgbà wọ́n ní kí n kó bá gbàgbọ́n ìfún yẹn lọ sí ẹ̀bẹ̀ kẹ lọ jẹun lẹ má ṣiṣẹ́ mọ́ mo kàn fi gbálẹ̀ ni mo kàn ń sáré lọ síbi pẹpẹ ni mo bá ń yíra mọ́lẹ̀ olùwọ́jẹ́ o
2: olùwọ́jẹ́
1: o kọ́kọ́ fún mi bá gbàgbọ́n kí lọ́ fi ṣẹ̀bẹ̀ kí n jẹun ó láwọn ọmọ yìí ló ní kí n kó fún yín o mo bá ń yíra mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni ó ṣàdí ọjọ́ kẹta ni ìmọ̀ ẹ̀kọ́ lè wà.
2: Ní ọba tún dé.
1: Wọ́n ti sẹ́yìn wọ́n tún wà. Nọ́mbà ń pe nọ́mbà mi ni mẹ́ńtó fún wọn nọ́mbà mi lọ́jà. Nọ́mbà ń pe nọ́mbà mi ló ń pè mí. Àdẹ̀wà ń bi program ń bi pé ní ká fún jàmọ́ mọ́. Ká fún jàmọ́ fọ́tò. Mo bá rí 31 miss call.
2: 31 miss.
1: Ló wá ń pè mí. Mo ní jẹ́ ń gbóhùn tà ń bá bọ̀ tà lọ mo rí 31 miss call ń gbà jáde. Ta ló pè mí? Ìwọ ta nìyẹn lọ láwọn aláàánú ni táwọn wá mi wá
2: sí. Àwọn aláàánú ni.
1: Wọ́n ní kí n sáré máa bọ̀ báyọ̀ ọ̀kadà ní kí n gbé o. Iṣẹ́ ọ̀kadà ni ọ̀kadà bá ní 700 òjò ní ìdí ẹ̀ náà ọmọkànjókòó ni. Bó ṣe rù mí lọ nìyẹn.
2: Ó rù yín lóje.
1: Ó rù mí lóje. Bó ṣe rí mi báyìí inú wọn ti dùn. Wọ́n ní kí n padà síbi igi yẹn kí n jẹ máa bọ̀. Mo wá ṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ mo gbé báàgì yìí chọ́ọ̀chì dání. Wọ́n ẹ̀ wá pàdé mi nìyẹn. Wọ́n pe màmá ti ń wá yín látàárọ̀. Mo ní àhẹ́mí rẹ̀. Mo lọ chọ́ọ̀chì ní program mo wá. Ibẹ̀ ni wọ́n ní ó ya ló bá fà mí lọ́wọ́. Wọ́n gbé mi gọ̀ kalẹ̀. Wọ́n gbé mi lọ sílé ńlá tó wà Ring Road. Ibẹ̀ ni wọ́n gbé mi lọ.
2: Níbo?
1: Ring Road ilé ńlá kan tó wà níbẹ̀ tó ti ń jẹun báyìí. Wọ́n gbé mi wọ́bẹ̀ lọ nìyẹn ló lọ tẹ́tẹ́bìlì ńlá síwájú mi.

0: pọ̀npọ̀ yìí mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ tún màmá fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúlọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúlọ̀ ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúlọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìbò. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹra mọ́júra mi, mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wá fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún kẹ̀yẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kan gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì, ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́ fowó ránṣẹ́
0: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
0: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
0: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrírí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fòyín 150. Màá tún fún màmá ì 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí láńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Kú ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ́ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá ń lo ẹ mọ́ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe mọ́ kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ́ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́. Mo sá mọ̀ pé wọ́n ní bí làwọn ti ń sá. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibi wọn ti ń sá. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sá. Níbo lo ti ń sá? Hallelujah. Department ibo lọ wà. I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments. In comfort life níbo lo ti ń sáf. Màmá níbi ilé mi ti ń sáf. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́.
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsàn ni máa ń ṣe tà.
0: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Èyí ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
0: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀ mọ́ ẹjẹ ń parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé ti tutù, ilé ilé mú o, ilé tutù di o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí láìlọ́ tó máa mú.
0: Òun ló ń mú tiẹ̀. Ẹ á jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti ohun tó ń gbé sínú ẹ̀, mo jẹ
0: wọn. Ẹ jẹ chicken.
1: Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹni máa jẹ.
0: Ọ̀yá.
1: Mi ò lè jẹ oúnjẹ àwọn ọmọdélé gan, inú mi
0: ti dùn. Níbi tá ẹ yóò dé.
1: Àbí bàbá rẹ̀ ẹ̀rù ńlá tó gbé sí, mo gbé délé.
0: Ibi wá nìyẹn wà.
1: Mo ti mú mo fà sí ayé náà.
0: Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àmì jẹ́.

0: bá a ṣe máa ṣe ń jọ tinú ogun wa tá à ń ṣe rè.
1: Ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò People's FM 104.1 Adó-Èkìtì ló ń fẹ̀sìkò ike ìyàwó bàbá wa nù olúwa Pastor Ọdẹ́kúnlẹ̀ Epaphras Ọlọ́run òjijì Mama Tèmítayọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras kú ayẹyẹ ọjọ́ àbí wọn.
2: Congratulations on your birthday today.
1: Ọmọ bíbí ìrọ̀nà níyìn nílùú Adó-Èkìtì ìdí nìyí o táyà náà fi kìí lọ sílé ìwé yìí ìlú Adó-Èkìtì.
3: Ọmọ wa ọmọ ẹkùn láàfin ọmọ adó ọ̀rá ara àmọ́ lórí èkurùgbẹ́ ọmọ èwe òtù ọmọ àròrò òjò ọ̀rìjọ́ kèwí bá ti dọ̀tù láwòrò tù ilà ti gbọ́ ti jù ákẹ́ rírí lọ́wọ́ àkún ni o. Ọmọ olókè méjì takọtabo olóko ṣá ọmọ rọpin ní dá erukuku a máa ṣọ ọpin ní pinni o.
1: Happy birthday, long life and prosperity. Ìgbìmọ̀ aláṣẹ a People's FM Adó-Èkìtì
4: ló ń kí oríire.
0: Nice! Òní ìtún lọ́jọ́ mi, àátùn yọ, inú wo tó ń dùn, Ọlọ́run ọba ń gbọ́, ẹ múra o, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ní bíkíbi tẹ́ ẹ bá wà láti ìwòròdù ni ẹ ti wọ mọ́tò gbagi. Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀sùn, ẹ kọ̀kọ́ kọjá gbagi díẹ̀, tẹ́ bá ti débi gbagi ẹ ní Ọlọ́run òjijì dà. Tẹ́ bá ń gbégbọ̀ tún wọlé gbòsì wọlé. Bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá wọ gbogbo ẹnu géètì wọn á sílẹ̀ lónìí lágbára Ọlọ́run. Ìsìn kan péré wẹ́mà ni ó sì ti wáyé. And kí n tó máa lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kan fi irúgbìn kan tì í, ká fi ṣe tọ̀la, kan fi ìdámẹ́wàá rẹ tì í. Ọlọ́run irúgbìn dá sí mi ni mo fẹ́ kó filẹ̀. Ìdámẹ́wàá Olúwa dá sí mi. Account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yan ba wa wole sare lo eleyi 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na ni o gbe jade ese bibeli ta fe ka laaro yi. O ni ìwé ìsìnkẹ́ o sì lè kàkó tó mọ̀ bọ̀ o sì lè jẹ́gbà ọba dé ìsìnkẹ́ chapter 1 títí wọ chapter 6 ìsìnkẹ́ 1 to 6. Mo gbẹ́yìn ọmọ ọlọ́run tẹ́ ẹ máa kí bẹ́ẹ̀dì ẹyin lónìí ẹ lọ gbé nǹkan rẹ ṣe o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ bá yín.

0: kajoki.
1: Ah, gamburo bi mo tun ti yo mo tun yo loni ala funfun gbo laanu nuru aso o alemi na re ipada bo gbenga adegboya abefe jengbe ti ile oro mo ni wa so fun yin pe lagelu fm ni ke ma gbo ni gbogbo gba ni gbogbo asiko 96.7 fm na ni ke ma gbo o lagelu baba won emi na kede ko olohun ba mi lo pe kori be
2: lagelu niye
3: lagelu fm 96.7
4: Rapori kahaba kina karaba
5: mimimo
4: moro oro ati asejade nita kabori an katara nina gbogbo n to ta fin gomije lojuwa loni e mo tina yanu sele yanu sele mo fe lo ni baba mi mo amo ki to yin ti ma ba gbagbe je koko sare so yen gbogbo eyin ti e wa ni songo ota songo ota songo ota e ba ma pe awon eyin to wa ni songo ota songo ota ibi ti mo bo lola monday his glory all no pe
5: his glory all
4: his glory all o wa ni lagos abe Okuta Road. Ni Ali Shiba. Lagos Abe Okuta Road.
5: Yes, sir.
4: Ni Ali Shiba. Three bus stop.
5: Three
4: bus stop. Petrol station, you.
5: Yes, sir.
4: Matrix filling station.
5: And
4: it's some water.
5: Yes, sir.
4: Ebami some gbogbo awon eyan.
5: Ah,
4: mo fe pin your family yan be.
5: Yes, sir.
4: Ki se yan ni kan. Awon arugo.
5: Yes, sir.
4: Ata oko awon ni mo fe pin fun. Awon ti ya nje. Awon iya to ti jiya lori omo. Tomo to wa nti ya je. Awon iya to fe bi pa inu won. Ki ebi ma ba ko mo. Tomo to pada nti bi pa. Oluwa ni kin lo. O fe yinju e. Gbogbo la ma pin right yan
5: fun.
4: O na fi ma gbe igbesi akese adua
5: le.
4: Lagba oba to la ya to. Den gbogbo eyan ni ma fun iyo yan.
5: Yes, sir.
4: E wa gbogbo eni to ba tun wa ti songo ota yen ni ma fun loyin ah akanse oyin ni sa
5: akanse
4: o ma ni agbara ma tun wa net won specially his glory all ni o
5: o
4: yen special lagos abokuta lo je gbogbo lo wa almost opposite IBTC stand big bank ọdún sọpọsì tí ẹni ìyẹn lórí express
0: abẹ́òkúta
4: lagos ṣòfin ẹni ní sọgọta ogun òní jà wá mọ́ amálẹ́bí ọjọ́ sunday o ibi cbt center yẹn ọ̀hún tó wà lókè ẹ̀ ní olúwájú amiláre gadi níbi ẹgbẹ́ open university yẹn ní sango ẹlẹ́yẹlẹ́ road lẹ́yìn ìtàkùn arena ẹ̀yìn ìtàkùn arena ni o aago mọ́kànlá gẹ́gẹ́ máa bẹ̀rẹ̀ service bẹ̀ ajẹ́pàyẹ́ la gòkè so sexual service olúwàkẹ́nìkẹ́ yẹn annoyance ìyàwó èèyàn tó lẹ́yìn ọjọ́ sunday aago mẹ́wàá ni kò tilé aago mọ́kànlá la máa bẹ̀rẹ̀ fún ilé aago kan sí aago kan bọ̀ àti parí nítorí wípé àkànṣe tó lágbára ni lágbà bàtí la yàtọ̀ abẹ́lọ ni bàbá mímọ́ tí gbàdúrà wa agbára ńlá wa ifá ńlá wa ẹ̀mí wa alátìlẹyìn wa olùrànlọ́wọ́ wa kábí òsì ọba gbogbo ìgbà yọwọ́ ẹ̀ sókè wàá sùn sí ogo ogo sórúkọ ọmọ rẹ yá o ogo o lè fọwọ́ mu orókù rẹ kó máa wo jésù lórí àgbélébu wọ́n á sọ pé jésù ọmọ ọlọ́run o alágbàwí gbogbo ẹ̀dá jọ̀wọ́ ajá sọ̀rọ̀ ayé mi ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè mí ní ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé mi ogun ló sì ń tẹ ògún lórí ba wọ́n ràn mí lọ́wọ́ kí ògo mi kó dìde kó tayọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi bá lè láyọ̀ kẹ́mi náà bá lè ṣe rere kí lápò rere fẹ́mi náà káwọn èèyàn ti ẹ̀kí mi kú oríire kí ìrọ̀rùn kó bá ayé mi náà kí ogun ti ń jà mí kó tán kí ẹ̀yẹ́ mi padà yẹ́yẹ́yẹ́ kọ́bẹ̀ kẹ́mi náà kú oríire jésù olúwa wa kúlákulẹ̀sẹ̀ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ wàá wá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn angẹ́lì ṣe é ṣe bó ti ká pọ́ọ̀lù náà ẹ̀sẹ́ orí kẹfà tó bá mu látẹ̀sẹ̀ kìíní sì kejì gbọ́mú kẹta mọ́ wà ní bó ṣe ń ké mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkú ni náà nínú ìwé ìfihàn orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ wà ké mímọ́ mímọ́ sí óyá ó mímọ́ sí olú ọlọ́run àwọn ọmọ ogun.

0: baba wa ori omo yen eh lori oro ma ti riyawo yen akun re tapata in the name of Jesus eh ikabodi enu iyawo okan ninu omo eni lo ti jade o solojo ki ile aye dukoro mo lowo
1: leta
0: o solojo ki ireti pin patapata
1: beni
0: o solojo to ro bi pe ogo mi o tu simo
1: abesi o
0: o so ni gba to ro pe won gbe ogo lo ewo mummy ati daddy
1: leta
0: ege pe won ki ogo re gbe ko si un tin je be no oni ni akoko iku re
1: beni sir
0: tani won so nipa re
1: beni
0: oni aya omo eni obirin finiasi
1: beni sir
0: won lo loyun o si sumo ojo ibi re nigba ti o si gbo yi pe a ti gbe akoti olorun ati pe baba oko re ati oko re ku o kun le o si bimo nitori obi te yen ni pe omo mu lojiji nigba to ya nigba to ku die to fe kun won so pe ni akoko iku re awon obirin ti o duro ti won si fun pe ma beru nitori iwo bi okunrin kan sugbon ko dahun ko si ka si ohun to fi so fun pe a okunrin lope e baba tun ti de baba jide omo mi tun ti de o ma replace finiasi eni ma gbe ogo idile eni jide tun ti de won ni ko ka si ko ni tun mo si toro mo pe nkan to lagbara o ti sele o wo titi ko mo ti o so bibeli ko nigba to di ese kankan lologun verse 21 ninu we 4 samuel chapter 4 mo ti so o si wi pe omo na ni kabodi o si ti omo naa ni kabodi wipe ko si ogun fun israeli mo nitori a ti gbe akoti olorun lo ati nitori baba oko re ati oko re o si wipe ogun ko si fun israeli mo nitori ti a ti gbe akoti olorun lo mummy o so nibi ti oye re mo ko si nkan ti won le gbe lo to je ti o mu wa awon to gbe akoti eri fun awon na dun pada sori let me tell you something won le gbe ogun e lo ko teni ti n gbogun eyin abi mo ni ogo mo ti salaye fun gbogbo eyin ohun ti olorun da mo iwo ati emi to je wipe a n se ninu irorun to si mu wa tayo ohun ni won fi n kede eniyan ikede yen ati ola ikede yen lon pe logo wọn ni kai ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ kí ló mú kọba fẹ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó ti yẹ yí báyẹn ọ̀hún ológo mọ̀ ni òmìnirẹ́lẹ́ tó ti kọ́ bó o ló ṣe kọ́lé ó wá ní ó mọ bọ́ọ̀lù gbà mí owó tó wá rí níbi bọ́ọ̀ olúwa fi ń kọ́ ilé jọ ó ti rí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó gbá so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù gbá mo ti ṣàlàyé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó rò wípé wọ́n ti jó ògo ẹgbẹ́ ẹni àwọn akẹ́tìtì kàmú kan yẹmọ yàgbé bàbá náà wọ́n ti gbogbo omi fara mọ́ ọmọ ògo ẹ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ lè sùn láti fi sùn ògo rẹ lè sùn tí o yẹ báyìí wọn lè tilẹ̀kùn mọ́ ògo rẹ sínú ara rẹ ó máa jáde màá yàn náà o nígbà mìíràn ó tà ń pè ní ògo yìí ó dàbí ìwà tí aeroplane tó máa fẹ́ fò wọn lè má jẹ́ ráyè fò wọn lè má jẹ́ kí ògo yẹn ráyè fò
1: lọ
0: nígbà mìíràn ẹ̀wẹ̀ wọn lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀
1: kábíyèsí o
0: bó náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbé tì í òun náà fi sọ pé ogun àti ogun ẹgbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rìn ẹ ní gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jà lápalápa tí ìṣẹ́gun bá dé fún ogun á tẹ ogun rìn àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọn á ló pàpà jagun ó borí oh my god ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹ gbọ́rọ̀ olúwa ogun tó bo ogun ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdá ní mọ̀tò ọ̀ ohun tá à ń pè ní ogun yẹn sà àní ogun tẹ̀ ń rí yẹn sà ọmọ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń kojú ọmọ kẹ́kọ̀ọ́ nìkan nígbà yẹn oníṣègbè nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni kárí gbogbo ohun tó bí ẹ̀dá bá rí torí ogun ni ogun bá lè sọ̀rọ̀ kí ìyanu bá lè ṣẹlẹ̀ kárí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kí n kọ́kí nìkan fẹ́ yín kí ẹ̀ sọ pé ogun wọn ti gbé lọ ẹ̀mí àní ìyá ẹ̀jẹ̀ kan ni ogun ìdílé kan no kárí ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìbí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá pàdé ètò tó máa pèsè ayé ọmọkùnrin yẹn ni pé ogun tán
1: Omo to somo jojo
0: ni. Ojo mi.
1: Yes
0: sir. Ibi ti implant center omo mi.
1: Beni sir.
0: Won ri ohun atogo kale body ni kan lo wa. Epe ti abi ya mo seri ko sun to ma wa sa jogo. Epe ni o.
1: Epe ni.
0: Eh. Eje so asiro ogo kan fe lo ka je nti chapter 1, e ka chapter 2. O le we da ka de yan lawo lara wa. Gba to ni ka da to ni ko ba le ma sori ogo ni.
1: Ogo ni.
0: Won da yan kan pe ko ma logo.
1: Yes sir.
0: Beni mo so fun.
1: Yes sir.
0: Ogo o de se mu ko lara eyan bi eje. Ati bi omi ni.
1: Lara eniyan.
0: Beni mo so fun. Bi eje tabi omi ni. Ewo kun ni kan to npe ni Mose.
1: Yes sir.
0: To ba ka iwe todo.
1: Beni sir.
0: To ba ka mo ni pe wa ke todo chapter 1. Omo mu lo 2 3.
1: Yes sir. Beni.
0: Wa ni pe kan to bi ni arrangement ti wa mo so won kan ba kan to mo finish ni pa arrange.
1: Arrange.
0: O ni any ti to ba face opolopo arrangement of God.
1: Beni sir.
0: Olorun ti se to
1: esi. Arrange re.
0: E to lo ba fe gbe yen. A arrange olugbe jasi lo. O to mo to fe.
1: Beni sir.
0: O lo ba fe gba yen. A ba arrange woli. O fe lo
1: so ma lo fun.
0: A arrange oduran lowo. O fe lo fun. A re re gba lati leyin. O fe lo fun. Olorun wa die. Bi Olorun ba se ta ti dasi.
1: Yes sir.
0: Olorun wa withdraw won. Problem wa de.
1: Kabisi o.
0: Mo soro. Aje wo ni ba soro. In the name of Jesus.
1: Amen.
0: Any kind of talent, so I don't come in with the agility at
1: Tamata.
0: No, for formula, you can show you are so
1: ready.
0: A new man is saying, don't tell me about the judge at the time.
1: Yes, sir.
0: A new come out for four.
1: Yes, sir.
0: So back that door, you are using your go along with
1: Benny, sir.
0: Ay, hold on, you
1: have a cabbage.
0: You ain't going on here.
1: Yes, sir.
0: Chapel, only. Yes, so for Matania.
1: Benny, sir.
0: You are going to happen in the magic. You are going to happen in the magic. You are
1: going to buy that.
0: Ani ago ko ta ko o lo na o ti ru
1: beni
0: o ni ti so to fo ko ba gbagbo wa rogo
1: beni o beni o
0: lo na ta mo so kini kan fo mu ni ewo se ri se wo li o yato ti se pastor
1: o yato fira won
0: oluwa su gidi ni pastor ati teacher
1: yes sir
0: se rogo ti mo si so yin
1: eyo
0: awon to je pastor ati teacher si ma mu ti won do ko ti ta gbo je be je
1: beni ona na re
0: ti won yan na ta fe so bibeli ba ti
1: yes sir
0: ti won ni ka wa soja de bi a lori bi wuli
1: beni o
0: awon ma pada si se lori
1: yes sir
0: mo te gba
1: beni o
0: se ri ologo ti e ri sir
1: eyo
0: ogo ti wa ninu won abimo won bi nkan ara won ni
1: abimo ni
0: now e wa ri pe gbogbo ijojuko te niyan ba ma batade
1: yes sir
0: nipasẹ ogo yen na ni ni o ba ti wa bori ogo yen ogo osise mo ni
1: lo
0: e wa ni to wa nfa ire
1: yes sir
0: gbogbo ka nfa ire kira kita kira kita o mi to put time kini kan se ori yen na ni o yo ti ma ba soro pade eni gba bo ori ball no ti ma ba soro pade
1: yes sir
0: eni je pastor to je bi ti ogo ya wa ni je pastor ni ori ibe na lo ti ma ba soro pade awa ta je woli ori e na la ti ba soro pade
1: beni o
0: mo ti so wa mi fun yin na
1: yes sir
0: mo ni nigba ti mo kere emi ni vision mi o mo pe vision na pe
1: kabi
0: ori anglican ni mi anglican
1: yes sir
0: ni emi ni pastor ni mr peter now ti ri se yen ba ti wa mi o ma gbe kale oro mi da bi oro samuel ni ninu we first samuel
1: beni o
0: to ba ka chapter 2 lo tere
1: yes sir
0: soro mi ye to ka lo ni bi ti mo lo re o
1: dafa
0: now ti ba le eyan ba ka to ba je ni ma ku ma lo ma ku ajo nigba ti a ti ni mo o ni awon eyan mi sebe tori won ni mo a ri ku ni waje mi o ta so pe ni oku yo de be ni ba ti mo de mo mi le se ti ma fi se ti ba so
1: yes sir
0: ti ba ti le so leri ipe mi bi woli
1: yes sir
0: se ma ko fe
1: ala sir
0: mission statement ni so bi pe these people shall be coming with the questions of their life and you shall be giving them answer.
1: All right,
0: every word spoken by me, spoken by you, and every instruction to give by me, give by, I make the living proof of my presence.
1: Abis.
0: He will know that he will lie in me.
1: Yes, sir.
0: So that when you my wife will be your own, while I'm asking one listen.
1: Oh, that's
0: so, baby, we will leave. They are passing in
1: here.
0: A sin again. Solution again.
1: And then you saw.
0: I will answer for long.
1: Yes, sir.
0: So, I need to buy that book. Nígbà yẹn báyìí àwa náà máa sọ́n tó máa ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀ àti tó pọ̀ wá ṣẹlẹ̀ àti tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́
1: alágbára ńlá o
0: bí máa ṣe ká sẹ́yìn fẹ́lẹ́ òbílẹ̀ ló máa wo mi gbà tó dojọ́ kan a ní èèyàn kan ó ló ń gbà pé mo wẹjú ni mo lóòótọ́ ni ẹ tó mi wẹjú ni àwọn tó mi wẹjú ó ló tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. Ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé sa ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ torí dẹ́bà mi nígbà yìí ló wá ń gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo ṣọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lénìí 36 years ago ń gbà yẹn ọ̀dọ́ ni mo wà àgbẹ̀ ọmọ
1: báyìí
0: mo ti sọ fọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ mi ò sínú wòlíì tí mo máa háìdò títọ́ ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún yín pé àsálí àti lọ́ńgà èdè mi ni mo ti ní ẹ̀ǹkáńtà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́ sọ pé 1977 ni bàbá bàdà yìí ni ìyẹn ọlọ́mọ ni ìmọ̀sí jẹ́rẹ́ fún wòlíì ní eré
1: òun
0: ẹ̀kọ́ 84 ni bàbá bọ́ ọmọ forí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin àádẹ́gbùrú ẹ̀ka àgbáyé
1: òun
0: now bàbá ajíbólùgbà ló sọ̀rọ̀
2: ni 1972 agbole won sa
1: beni sa
2: gangan yi won lu gbagba gbagba gbagba gbagba gbagba o no fi lo loyinbu awon to ka we wa lagbole won get cash won pe kan register won register
1: gbon abayo
2: mo so pe ko so wa ninu aye e to mu etayo mo npe logogo eni to lu gangan won le gba gangan lowo e
1: beni o beni o
2: a ma lu inu e lo wa so to wa ni won gbo ogo e o logo lo nje be ogo o se gba
1: ogo se gba
2: won gan le di ogo lowo mi
1: yes sir yes sir
2: ba ti no fit aso ni pe nigba kan oni aye o le pa kada rada won kan le bowo agogo seyin
1: beni beni
2: titu me ni be aye o le pa ro ogo eyan won kan le di ogo lowo ni
1: sir
2: lo fi je bi pe mo ba tanu mo aye re si ma da
1: amen
2: oh my god oh gba mi gbo ni o gba mi gbo won to n gbo mi o de gba ipe mi gbo o gba mi gbo o gba mi gbo won li ti aran si eni mi
1: beni o beni o beni
2: o abi o mi o la ko le emi mo lo ma n gbe nu mi soro
1: yes sir
2: ah gangan majemu gangan ogo mi ni pe ki so tele bi wo
1: ni sir
2: ah olorun ki je ka so ku ma wo simu se
1: be ni o
2: anu ta ri gba ni
1: na be si re o
2: ati so bi se bo
1: yes sir
2: primary school
1: so jo prepare
2: ati above 60 ba se wa
1: ka be si ni mo
2: eh e wa wo ta ti so bo lati pa primary
1: be ni sir
2: da pe to ba so bo mo primary
1: eh
2: o so ra mo odun mewa lo so
1: be ni o be ni
2: eni ba da gba jun primary ni 15 years o pe le iwe na ni
1: sir
2: eh ibi ti sisi yesi ti jade secondary school
1: beni o
2: awa we arise awo pe primary
1: ti wa ti si don
2: ibi ti mo lo re jade ti so bo awon ta so loju won ta si so won iwa laye ipe na pe le
1: yes sir
2: ti ti so bi ti pe baba bi lewo me so pato ro le mi lori ni 80
1: bi woli
2: woli la ni to so kan olorun
1: yes sir
2: e wa gbo mi gbogbo iwo to gbo mi ta ba n soro nipa ogo
1: beni o
2: mo so mo ni se an pe kan ni celestial glory
1: celestial glory
2: ogo amuto run wa na pe be
1: celestial glory
2: orun lo ti wa en pe ba so lo so mu jere maya o ni kan to loyun e gan lemi ma ti mo e ti ya to bi e ni mo ti wa ni mo ti leto temi fun aye e
1: yes sir
2: so eni to wa se eni to lo ti mo lati loyun
1: beni
2: to wa yan ki no ba ti stop e
1: ko se se o
2: wo kuku so sinu kada bi be abon so sibe
1: won so si
2: won so ka ba mo lefe tori ogo na ni gbogbo contamination na lo nje we jere maya aya ka ba ya ani ko ogo mi ogo na ma ma so
1: amen
2: ita ni mo
1: be
2: ah ni se dadu
1: amen
2: mo la ni se dadu ja bi ko lo so le bayo ba gba mi lati je eri je nsoro ki ye o si
1: yes sir
2: eyin te wa ni ibadan leni
1: beni
2: Ibadan to ba n gbo mi ni Ibadan
1: Ibadan
2: e lo wa se di ke ti ara yin mo ma wa ni eyin tafo arena
1: tafo arena
2: ma wa leyin tafo arena lemi
1: yes sir
2: ke je di fowo mi ta oro le lori
1: to ba tan
2: ki de so so tele saye
1: yes sir
2: ko ni package ko ni buru
1: no wa ni olorun ni o
2: eh empty barrel lo pa ni wo je nkan ta oro le lo ara mi bi woli ni
1: yes sir yes sir
2: o to ni gbo kan ogo ni kaluku lo ma fi won
1: be ni o
2: ki so pe mo lowo julo
1: eh
2: no ki so pe mo lero julo ki so pe mo ni jo julo ki so pe mo dagba julo ki so pe mi o to ki so pe mo gbo julo no oro messenger eni ta ran se
1: eni ti aran ni
2: se olorun to le ran ketekete ni
1: be ni o
2: ketekete wa da bi eyan ni
1: o
2: olorun to le ran eja ni eh ti jona
1: ke
2: ga be tun eyan ni a ti ran mi ti o ni
1: yes
2: sir to ba wa nbadan lo mura
1: mura
2: eyin ta fu arena
1: yes sir
2: ni songo eleye le road
1: yes sir
2: e songo eleye le road ni ni bi junction joko ro ma pe ni white junction
1: yes sir
2: ona to wa ni polytechnic ibadan ona ibadan polytechnic
1: yes sir
2: bo le ni bi ta fu arena yen
1: fu arena
2: ni bi egbe open university so pe bi egbe open university
1: yes sir
2: oluwa gbadan mi lare gadi yen
1: yes sir
2: eh wonu gadi yen ori oke se tin se cbt yen ni grace of yen ibe ni mo ti ma minister
1: yes sir
2: ma ta ro le le lori gbogbo won to wa la pete to gbo mi
1: yes sir
2: ma joko die lowo
1: ma joko die lowo
2: amara mi fun eni
1: o da sir
2: amara mi fun eni
1: yes sir
2: o ko ma joko die lowo
1: ni agbegbe apete
2: gbogbo to le apete
1: yes sir
2: gbogbo en te wa ni ologun eru te wa ni songo te wa ni leyele eh
1: to
2: wa lowo tan o baba ago makala ni ma bere
1: yes sir
2: ma de pa ti ti ago kan waka ti meji na
1: ni kere
2: ani agbara
1: yes sir
2: ni ba ti n pa ri sede we so go ta ya ni
1: go ta
2: e so go ta ya
1: so
2: be ni ma wa la ro la mo de e la go ba to la ya to ni alishiba
1: ibi
2: alishiba ni ti ti ri bo so pe e ni egbe market filling station
1: ni
2: ni so go ta hall ye no pe ni is glory hall
1: is glory hall
2: ba go ba to la ya to ti ba ti n ku o be ni monday
1: yes sir
2: mo ko ja sabe ko ta ni
1: yes sir
2: to ra ro tuesday mo ma send si won
1: yes sir
2: ni lishabi all
1: lishabi all
2: lishabi all to elegbe le ja yes
1: sir
2: iyen ni la fe
1: wa
2: lọ́jọ́ ọba tó láyé àtọ́ aago ìfáàṣẹ fún màá ti délẹ̀ ní monday so cancelling àárọ̀ ni màá fèsì lọ́jọ́ tó
1: ti
2: so màá ti tètè débẹ̀ cancelling àárọ̀ kọ́ṣe tó ráwọn ọkùnrin láyé rìn ní ọ̀sẹ̀ tó kọjá so bá ti ń parí yẹn náà same tuesday náà ni màá dé ṣàdámù so màá wáyé ti ti ṣàdámù lọ́fẹ̀ yín táwà ní ṣàdámù báyìí máa ti tẹ́jì kìí máa ṣe ọ̀sán ọlọ́run gbọ́ cancelling ni màá kọ́kọ́ ṣe màá ṣe cancelling yẹn lọ́fẹ̀ máa bẹ̀rẹ̀ program lọ́wọ́ aago mẹ́sàn-án
1: má
2: dẹ̀ parí program títa aago mọ́kànlá
1: aago
2: so màá kẹ́ ṣe cancelling lẹ́yìn torí pé program kan ń lọ lọ́wọ́ àwọn kan fẹ́ wá ṣe program ń bẹ̀ níbi ọwọ́ bí aago méjì so èmi ti máa parí títí aago méjìlá kọjá so wàá ti rí ni tí bá sì kó mẹ ó ti jẹ̀bú òdi ni ní ìta alápò ní àtìtọ̀mídé
1: kan
2: tó wà níta alápò ẹni àṣẹjọ ni ẹ ní jẹ̀bú òdi ni so àwọn tó wà ní ẹ̀pẹ́ àwọn tó wà lájà
1: gbogbo
2: nọmbà ọmọ ẹgbẹ́ wọ́n tafẹ́ àmọ́ ní ọjọ́ wẹ́ẹ̀sì yẹn
1: wọ́n
2: tó wà ní korò tó wà lóbi jù
1: ọ̀ndà
2: sábò bíríjì ni wọ́n máa wá ìyẹn ní
3: a máa forúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́ta sí wùmí sàn máa sàn gbà mí là máa là. Ní orúkọ Jésù fi ṣe ìsinmi ẹ̀sọ́rẹ́sì nínú àìsàn tí ọ̀tá bíjọ mọ́lẹ̀ ó yá gbá ìsúsẹ̀rẹ̀ Jésù Olúwa mo rá àṣẹjáde ní orúkọ Jésù bẹ́ẹ̀ ó sọ̀fọ́ pátá wà lẹ́rì ìjọba ìdílé màá yàtọ̀ sábà máa di àtẹ̀sẹ̀gbẹ̀ kádàlíà ó yá jésù lẹ́sẹ̀ yẹn lórúkọ ní ẹsẹ̀ ó yá lè ìjọba ìjọ ẹsẹ̀ yẹn dáadáa ó yá sí ọmọọ̀nù kankan máa rìn bọ̀ báyìí máa rìn bọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó yá bẹ́ẹ̀ ó sọ̀ bẹ́ẹ̀ tó sílẹ̀ àṣẹ tí mo bá jésù olúwa ìwọ gan náà lẹ̀rí kan báyìí mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fún ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yìí ó gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ lénìí ìwé ìjọ alóore karùn-ún ó nígbà tí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tọ́ba ka méje wá tún méje ka ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ olúwa ni òun fẹ́ ṣe ìta àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló máa rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má jẹ́ ẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣí ló in the name of Jesus gbogbo èèyàn o tí fi ọrẹ má jẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní dọ́bà lè lo 8800 bí èdìdí bò gbogbo àwọn wọ̀n yìí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹ ní àkáǹtì nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkáǹtì nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni o óyá 10 10 24 24 77 77 50 80 80 UBA gbọ́lẹ̀ kan sí 10 10 24 24 77 77 50 80 80 kẹ́sàtílẹ̀ àtàmátà ṣe ló máa bá pàdé bẹ̀ ó níyẹ àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bínú ẹ̀dọ̀ wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe sọ nínú ìwé jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ a fìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba wòrí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣe rere ẹ̀wọ́ wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí o lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó bá yẹ eyan meje akoko yan ati gbogbo en to ma so re rubo leni mo ni le ko le ande gbogbo en to ma so ma je mu to ma so re je to ma so re ma je mu so so ati edidi re yen iyanu ma je in the name of Jesus
4: amen
3: wa kan number na le kan si UBA 10 2 4 94 77 50 80 oruko to ma ri nibe Christ ati le ata mata se 10 2 4 24 77 50 80 akan number na niye bo se nda si ba ona si
4: ame
3: ogun re si
4: ame
3: orona
4: ame
3: mo ti ri niyan o wa lo mura le ni bayi
1: o
3: tete gbe la e lagba ba to la ya to ni ta fu arena leyin ta fu arena eh ni songbe leye lewo ona polytechnic ba de na gbede ni songbe leye lewo eh ni bi ta fu arena yen ni ko ti bole eh ni yana wa heki bole ni ta fu arena ko wa bere pe bi open university lo nlo hall to wa legbe open university le gbede o na pe ni oluwa dami lari gadi bo ke sibi oibi be bibi o se hall to wa ni okay CBT center yen don pe ni place hub yen bo ke sibe to ba ti wa bo ke sibe ago mokala ni ma bere nbe ago mokala ma bere mo kan fe anu iti e ki de be so awon ashiri kan de ki de pe lawon ashiri bi meji meta ebi ba so pe to ba dodo woni
1: wo
3: kan lo so to ba wa seri bi ta wa ti dide oh my god o ma wo woli le mi tele bo le ni mo ti di baba woli o to the glory of god so baba baba wa yen mo so bien na won ti lo fi dalile se gbo mi sa anu ni mo ri gba
1: anu ni o
3: opolopo won ti mo pe ni gba mo ma wo badi baba olowo e lo ti le fun mi badi baba so lo do yen o ni ta wo ba gba woli ajuro ata mata si gbo awon o ni wa ti le kan bi si elelu ni won ti se
1: le
3: ni bi egbe ta ma je si owo ni elo bi awon to wa be so anu ta ri gba mi yen o lo fe ta ri gba ni eh ta so to je le mi je ki lo ti awon baba baba yen
1: Yes, sir.
3: Yes, sir.
1: Yes, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Yes,
3: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: UBA
3: all about
1: 10 2 4 24 77 50 80 UBA 10 2 4 24 77 50 80
3: orúkọ tó máa ń bẹ̀ Christ àti lẹ́yìn àtàmátà sí ogun òní ìjàwá
1: a
3: ó rí ànúgbà jẹ́ fún èèyàn méje nìbàdàn àti ọ̀tà nìkan ni mo tán pé báyìí sango ọ̀tà àti ìbàdàn nìkan àtàntó alágbègbè sango ọ̀tà nìkan nìkan pèlè ni o èèyàn méje àkọ́ tó bá lè dìgbé láàrin wọn
1: ó
3: yá 070 70 35 2 3 23 14 17 WhatsApp number mi náà ni o o lè ní fífi àjẹ fún prayer ojoojúmọ́ 070 70 35 2 3 23 14 17 ogun ò ní jà wá àwòrán náà abàjẹ́ ìdè máa já
1: wọ́n
3: lọ múra o aago mọ́kànlá ni màá fi àná ìtòrí àwọn
1: èèyàn
3: níbi ẹ̀yìn ìtàkùn ààrẹ náà ní ẹgbẹ́ ogun yunifásitì ní grace of
1: tó
3: wà ní olúwa dámilárí kan dípò wà níbẹ̀ o a ò ní sọ orí ọ̀tá jésù olúwa.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ẹni tí ó pẹ̀gà àjànàkú ni ó sọ pé mo rí nǹkan fìrí. Àfojúsùn ìrètí ọ̀tún ti balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣíwájú Bọ́lá Tinúbú ti buwọ́lu jíránù kan lé ìgbọ̀nwọ́ mẹ́tàdínlógójì. Káwọn iṣẹ́ àtúnṣe àwọn òpópónà ńláńlá mẹ́jọ nípínlẹ̀ Ọ̀yọ́. Ojú ọ̀nà ìlọrin sí òpómọ̀ṣọ́ 3.16 billion. Sísọ ojú ọ̀nà ìjàyè tó lọ sí ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ tó gba ìlọrin lọ sí Akínmọ̀rìn oníbejì 1.23 billion. Ojú ọ̀nà ìsẹ́yìn Èrúwà. Ojú ọ̀nà ìgbẹ́tì tó sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ ìpínlẹ̀ Kwara 1.25 billion. Ojú ọ̀nà ìgbẹ́tì sanwó-oró kìsì 4.84 billion. Ojú ọ̀nà Bádékù Ìjàyè 13.5 billion. Bákan náà, ààrẹ tún buwọ́lu 1,000,000 àti 300,000 fún ètò ẹ̀yáwó kàwé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Fásitì, ètò ẹ̀kọ́, ìmọ̀ sáyẹ̀nsì àti ìmọ̀ ẹ̀rọ Bámidélé Olúmilúà tó wà ní Ìkẹ́rẹ́ Èkìtì. Èròǹgbà ìrètí ọ̀tún ṣe so rere. Mọ́gàjí Wọlé Arísekọ́lá, alákòóso àti olùdarí fún ìkéde ilé-sílé fún ọ̀rọ̀ ìròyìn àtàwọn tó kara ìlú ló ń kéde.
2: Lágílú FM 96.7.

0: àtètè sun láti tèjì. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàn tán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀ wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin lórí owó sísọ fún ìgbaradì hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọn fòókọ́lẹ̀ kí wọn sì parí gbogbo owó sísan wọn kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkún ti mọ ti Al-Hidayah wípé ìdẹ̀kùn alálàájì a ò mú ní kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta àbádá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kẹ́ ẹ máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù Al-Hidayah Hajj and Umrah Services ajì ìrọ̀rùn ní tiwa bíznílàì tààlà.
1: Lagilu FM 96.7.
2: Kábọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lórí ọ̀fẹ́ àti lọ gbójú òwa live and direct lórí Facebook pẹ̀lú Lagilu 96.7 FM òkè tó ga jòkè nílẹ̀ Ìbàdàn. Ìròyìn kan rèé tó ń wò mí tèmi náà sì ń wò yìí òun ló ń ṣàfọ̀mọ́ pé ẹgbẹ́ òṣèlú Labour ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti ń da ọkàn pẹ́pọ̀ pẹ̀lú gbogbo èèyàn rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpadà sílé àwọn olùkọ́ tó ń ti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bíi àtẹ̀jáde tí alága fún ẹgbẹ́ òṣèlú Labour ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìta yẹn Atayese Tunji Sadiq níbẹ̀ ló ti ṣàfọ̀mọ́ ipe ìdáǹde àwọn akẹ́kọ̀ọ́ tó ń tolùkọ́ yìí iná ló ti mú ayọ̀ tó ń ti ìbàlẹ̀ ọkàn bá mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ tó ń ti gbogbo afẹ́nifẹ́re ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní irú àkókò a máa rán ni létí ọ̀rọ̀ kan eléyìí tí Muhammad bin Rashid eléyìí tó sọ tó wí pé ojúṣe ìjọba o ní láti mú kí inú aráàlú kó dùn pé nígbà tí àwọn adarí tí wọ́n bá farajìn láti rí pé ààbò tó pé wà fún ẹ̀mí àtúndíkà ọmọnìyàn tó ń ti ìgbáyé gbádùn wọn onírú àwùjọ bẹ́ẹ̀ yóò mọ ní ìrètí ọjọ́ ọ̀la rere bẹ́ẹ̀ ni irú àjọyọ̀ báyìí yóò mọ wáyé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú Labour ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wá gbósùbà káre fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Abiodun Makinde àti gbogbo lájọ elétò ààbò tí wọ́n farajìn tí wọ́n jọ dá ìyọjọ́ ojú kan tó sì ń ṣùṣùṣù tán gba ìdáǹde àwọn akẹ́kọ̀ọ́ tolùkọ́ kò lákàtà ikọ̀ ọlọ̀tẹ̀ àwọn ajínigbé náà bẹ́ẹ̀ ló wá gbàdúrà pé kí Ọlọ́run kó tẹ̀síwájú láti máa fún àwọn tí ń darí wa ní ọgbọ́n ìmọ̀ àti òye kó fún wọn ní okun pẹ̀lú léè tí ó jẹ́ kí wọ́n lè máa ṣe tó tọ́ lásìkò tó yẹ fún àwọn ọmọ àwọn èèyàn tí wọ́n ń darí o ẹ̀wẹ̀ lásìkò tí ó tún wá ń dọkọ pẹ́pọ̀ tó ń dáwọ́ dùnú pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó ń tolùkọ́ tí wọ́n gba ìdáǹde níbẹ̀ ló ti wá rọ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé bàbá fi apá kún ìtẹ́mọ́ tó pinni kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti dájú pé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò tún kù lẹ́yìn mọ́ kò sì wáyé mọ́ ó pé ọ̀kan pàtàkì nínú ojúṣe ìjọba òun náà ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọnìyàn bẹ́ẹ̀ ló wá gbàdúrà sí Ọlọ́run pé kó tẹ̀ wájú láti mọ́ fún àwọn adarí wa ní okun tó ń ti àwọn tó jẹ́ lájọ elétò ààbò eléyìí tí wọ́n iṣẹ́ takuntakun tọ̀ sọ́tòru láti rí pé ààbò tó pé wà fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn ẹgbẹ́ òṣèlú Labour ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ wá pé àwọn náà sì farajìn fún ìgbáyé gbádùn ọmọnìyàn òpè bẹ́ẹ̀ làwọn mọ tẹ̀wájú láti mọ́ sọ àwọn ìlànà tó ń ti àwọn ìgbésẹ̀ eléyìí tí ó mú kí ayé ọmọnìyàn kó bẹ́ sọ ẹ sí tí ó sì ṣokùnfà ìṣèjọba rere yẹn láwùjọ wa nínú àtẹ̀jáde eléyìí tí alága ẹgbẹ́ òṣèlú Labour nípínlẹ̀ Ọ̀yọ́ fi ìta ń lọ̀rọ̀ náà wà ìyẹn Atayese Tunji Sadiq tọ́gbọ́ ọgbà òun náà ni ìròyìn míì tó ń bẹ wájú tèmi tóun wí pé bọ́bá jẹ́ pé ẹnìkan oṣù nínú ẹ̀ẹ́dùn jù inú ìṣẹ̀lẹ̀ yìí ni ẹnìkan oṣù ni o àmbásádọ̀ Olúfẹ́mi Àjàdí Ògótóyìnbó léè tó jẹ́ olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà lẹ́kùn Ọ̀yọ́ Central Senatorial District ó pé òun gangan lóríire òun inú òun sì dojú lórí ìdásílẹ̀ awon ti won ji gbe ni joba bili orire ope ba ba gbagbe ipe ohun gbadura kika kika si eledumare ni ojo 25 osu kefa odun ta wa nigbati egbe oselu APM egbe elege to tewo gba amo egbe oselu APC ati accord ti won ya wonu egbe APM ni ikurita oja lomi to je ijoba abile oluyole ipe ibe lohun ti kepe olorun ba nibi titi gbo pelu ohun rara pelu iwariri okan wipe olorun ninu anu re je ki amo yi kan daribo wale ni loga ki nkan ko si mo se nikan kan won o pe adura to n gba lojo na o si bere si se ni warawara eri re lo si ti wa fara han yi nibe ba kan na in lo ti wa n ki gomina ipinle oyo ku orire ipe adupe o wipe amo yi nse na ni idande won o waye lowo ero to ye pe won farapa be ni kankan nu won ko jase be ni oku sakata awon ajinigbe yi oni baba gbagbe ajadi pe o n gbadura o adura ohun o si se be o pe o je ki ayo ohun ko wa kun ipe ru esele ati pe won gbangba gbangba pe eledumare oba kirisori amo gbadura
3: amo gbo
2: bakan na ni ajadi wi pe o n dupe lowo olorun oba laye pe o pa emi awon akeko to n si oluko na mo titi di akoko ti won gba ominira yi be na lo to wa n doko pe pelu awon obi to n ti awujo gbogbo afene fere ni ipinle Oyo ati Nigeria lapapo eleyi ti oro na kan to n ti awon mi eleyi to pe na won ko ipa kan tabi omi lati ri pe idande awon akeko to luko yi o waye ajadi ogo to yin bo wa ki gomina ipinle Oyo ku orire lori isele to sele ti awon akeko to luko na gba idande be lo gbosuba kare fun gbo lajo lajo eleto abo eleyi ti won ku ipa ribi ribi lati gba idande awon akeko to n to luko yi be in loro gbogbo awon eyan lawujo wa oni tibutoro lewa Nigeria bi pe ka ma se iranwo ati atileyin fa awon lajo lajo eleto abo nipa ma tan lolobo mo ba ti ri awon eyan ti won ba rin bense bense be nta bense awon mi to je oniwa odaran ni tibutoro lewa Nigeria ti oyo ipinle Oyo sile gege bi alaye to wa se o pe se ri oro eto abo ipe ojuse gbogbo wa patapata ni agbado fowo sowopo ni pelu ijoba to nti awon lajo lajo eleto abo awon ri adi orun leke gbogbo adare lawujo to n to lugbe ni gbogbo Nigeria lapapo ka jo so aloka sirimu lati ba segun awon agbesumo mi lawujo wa APM senatorial candidate yi be ina lo to wa kedun pelu gbogbo amo lebi ile to kan won ti poru lasiko tawon yan be ni gbekun o agbalada pe ki Olorun oba akisore ki o da alaafia pada si okan ko wa won be lo n ke si gbogbo omo Nigeria pe kan mo tete lati ma gbadura fun alaafia isokan ati abo to pe fun emi ati dukia omo niyan lawujo wa
3: okay obi soro ninu iwe iroyin Daily Post pe bi ohun ba ji are ni egbe alatako o lo won je ko fidi mule ama ibi la o mo lanfani ati ri de tori pe eto ti wonu eto e lo se ri re ninu iwe iroyin Daily Post awon mo dide e mo gbagbe pe awon eto wa lolokan ojo kan si nte waju titi layo akinsola o nbo bi ago mejo to ba ti rokege
2: temi tayo ye ladun aboro loko mi e seun te nbo wa o ago mejo sa ago mewa le fi gbadun eto akoko yin pelu titi layo akinsola e mo gbagbe pe ago mejo si mesan o ni edo kiroyin to ba ti di ni aro la ojo aje di ojo e ti Friday titi igba ta pade iri atayo o na ni o je ki e gbadun ojo isimi yi o
3: akanji iko yin re eyin jo olodumare ti o se figigun okon joseph ajo ko bi en tin fe na nlo ko temi nja o mo ki olojo bi ti se ore temi leni oye wole oluwa seun ku ojo bi re orikadun ase isamodun asamodun se mi
1: Oladilu FM 96.7
0: Aga ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin la nfani ati ma gbo wa yala nile yi tabi nile okiri oloyinbo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se tun ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira
4: anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta mo si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori je la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okonla e ba mi ki gbogbo awon ara le
5: e ku dede woyi o eyin ara le oruko mi ni abdulakim okonla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ni ilu ibadan ti a mo si cdcacdca re application ni je pe ti e ba ti ni ori phone yin e ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas be fe ra gan ko
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won ma ra
5: ni fun won lo go ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
4: ogoji ose
5: ogoji ose lati mo sanwo
4: eh mo be bi npe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
5: e seun e olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu ta ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji e ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
4: eh ikini idi ti e fi se ba npe kawon koko san wole die de to di pe egbe oja fun
5: e se won lotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mo osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo sanwo lo o ti lotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san to si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nla pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara sa
4: cdk ti wa ni e ti wa n bada bayi nibo ni office yin
5: office
4: number ti an le pe yin si
5: office wa ni number 64 old oyo road opposite veterinary ni mokola gangan office
4: ni ibadan
5: nilu ibadan oluleṣẹ wa si wa ni number 6 ike asogo antony leko ni ilu eko be ni olotu
6: number wa te le pe si ni 070-7454-3005 lẹẹkan si 070-7454-3005
4: ẹ ṣeun olótú ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni abdulhakim okola tí ẹ jẹ́ aṣojú cdk ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá
7: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
8: O ọrẹ o sún mi o jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní ń jò gáàsì ní ń da wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni o sì ṣarajọ yìí.
7: ara ń tà ń wínú ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa cdcare ni.
8: cdcare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
7: cdcare cdcare application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
8: irọ́ ni o
7: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cdcare ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
8: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
7: ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download cdcare lórí google play store àti ios app store kí wọn náà máa jayé cdcare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa cd

0: nígbà kí n ṣe mímọ̀ ṣe àwakẹ̀ mélòó lára wa gbogbo ọpẹ́ jẹ́ ti ọlọ́run á dá gbogbo ẹ̀ padà sí ọ̀dọ́ rẹ̀ torí pé òun náà ni ọlọ́run kò yípo padà ó lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa òun náà ló dá wa òun ló lè tì tẹ́nikẹ́ni ò lè ṣí òun ló lè ṣí tẹ́nikẹ́ni ò lè tì òun náà ni ọlọ́run wa kò yípo padà ọba àwọn ọba ni olúwa àwọn olúwa ni kò sí ọba ayé yìí tó lè bá ọlọ́run dórúkọ torí ọlọ́run náà ni kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀ ọlọ́run náà ló tún kù torí ẹ̀ la ṣe ń kí o la ṣe ń gẹ̀ẹ́ la ṣe ń dá gbogbo ọpẹ́ gbogbo èyìn padà sí ọ̀dọ́ rẹ̀ torí pé ó ṣeun torí pé àánú rẹ̀ dúró láéláé nínú ayé wa mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ tí a bá bojú wẹ̀yìn wò a rí wípé àwọn oore tọ́lọ́run ti ṣe fún wa nínú ayé yìí kò lóǹkà ògédé ẹni tí ò bá mọ pẹ́ dún nìkan ni ò ní mọ̀ pé ọlọ́run ṣeun mọ̀jẹ̀ àti ọ́ lọ́pọ̀pọ̀ kó o tó mọ béèyàn ṣe ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí ẹ̀ kọ́kọ́ máa juwọ́ rẹ sí ibi tó o bá wà láàárọ̀ pé ọlọ́run ò ṣe fún ààbò fún ìpamọ́ fún ojú rere rẹ nínú ayé mi ó lè mọ́ tí tó ọgbẹ́ni ìyá wa wo yóò padà ṣẹ́kù nígbà tó bá yá ó lè má tí rí bó ṣe yẹ kó rí ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú ọlọ́run yẹn pé yóò papà ṣe é tó o bá nígbàgbọ́ nínú rẹ̀ tó o bá fi ìgbàgbọ́ rẹ sí ọ̀dọ̀ rẹ̀ pé ọlọ́run tó lè ṣe ohun gbogbo ni òun náà ló wà ní ohun gbogbo tó lè ṣe ohun gbogbo láàárọ̀ ìgbà tí mò ń bọ̀ mò ń láǹfààní àti máa gbọ́ akínyẹmí ló ń gbà tó ń ṣe prógíráàmù ẹ̀ ẹnìkan ní ẹnìkan pé òun ó nílò ìrànlọ́wọ́ pé ẹni ń fọ́ lójú ìyá rẹ̀ fọ́ lójú ẹ̀gbọ́n rẹ̀ fọ́ lójú wọn ò ní bàbá mọ́ mo wá jókòó bí mo ṣe ń bọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní fi ọpọlọ gbé ọ̀pọ̀lọpọ̀ á pè é pé kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o ṣeun fún àǹfààní tó fún mi ṣebí tààrọ̀ lò ó tí rí tí ìgbàgbọ́ sì wà pé nígbà tí ó bá fi dọ̀sán ọlọ́run ó pèsè olójú olápá olẹ́sẹ̀ o lè ríran o lè lọ síbi tó bá wù ọ́ olóore ọ̀fẹ́ láti ṣe tó bá wù ọ́ ṣebí kò tí ì kájú ẹ̀ ni kínú fẹ́ àwọn ní ẹni kíni kí wọ́n ṣe lóore ọ̀fẹ́ mo bẹ̀ ọ́ ní December 26 òun náà ni akínyẹmí ló máa ń sábà gba àwọn àkàndá èèyàn lálejò lọ́bẹ̀ lọ wo tọ́lọ́run ọba tó fi ẹ̀dá dá lọ wo oore ọ̀fẹ́ tí ọlọ́run tó fi ẹ̀dá dá oore ọ̀fẹ́ ni o ló fi ẹ̀dá dá tó wù ú síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ jó wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ó wá gọ́sẹ́gbẹ́ kan nù ilé ó gọ́sẹ́gbẹ́ kan nù ilé ó ń sunkún dey play ìwọ nìkan ló níṣòro bẹ́mi ṣe máa ń sọ fún ọ pé ìwọ nìkan kọ́ ló níṣòro gbogbo wa pátápátá nu ayé yìí lọ́lọ́run ti fi nǹkan kan tàbí èkejì tó ti fi sílẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ràn ni ogún wà nínú ayé o ká jẹ́ pé èèyàn ló fẹ́ gbọ́ ọlọ́run ò bọ̀ gbè bùkátà ni ọlọ́run ò bọ̀ gbè ìyanu ó ṣẹlẹ̀ gbẹ́kẹ̀lé tẹra mọ́ àdúrà fi ìgbàgbọ́ rẹ jẹ́ kó rọ̀ mọ́ ọlọ́run yẹn jẹ́ kí àwọn èèyàn tó wà lágbègbè àti àdúgbò rẹ kí wọ́n mọ̀ wípé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe má sunkún mọ̀ wọrú ohun tí mo sọ yìí ìyá ọmọ ìyó ẹnìkan fàyà lọ́wọ́ láti máa tọrọ owó kiri wọ́n jẹ́ oníbàárà nígbà tí wọ́n bá fi wọlé wọ́n lè má pa 1000 owó kókú lọ kárùn lọ tẹ́lọ̀mí wọ́n lọ sọ pé kó lọ rèé tọ oníbàárà lọ rẹ mú 200 méje lọ kó lọ rèé mọ́ fi ilé oníbàárà kọ̀ọ̀kan lọ́wọ́ ogun ológun wọ́n tún kó èèyàn ni wọ́n o a sì jọ wà nú ayé ni èyí tí wọ́n gbìyànjú òun fẹ́ lọ iléèwé sí ẹjọ́ bó bá ka gbogbo ọ̀gbìn ọ̀hún tán ẹ worú ibi tá a wà yìí ṣé ẹni tí ò ríran só lè kàròyìn dey play ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwọ́ wá wo ra rẹ ti rọra rẹ pín pé ṣé irú ipò tí mo yẹ tó wà ló yẹ kó èmi ni ìbá wà ńbẹ ṣó yẹ kó jẹ́ wọ̀ èmi ló yẹ kó jẹ́ ti kálukú àti gbé fún ti ẹni sá máa sọ pé ṣe nílò arojinlẹ̀ ní ẹjẹ́ alárojinlẹ̀ pẹ̀lú ọlọ́run yẹn wípé òun náà ni kò sẹ́lòmíì kọ́ bá a ṣe dúpẹ́ mọ̀jọ́ tí ọlọ́pọ̀pọ̀ kò tó mọ̀ bó ṣe fi oore fún ọlọ́run kò tó mọ̀ bó ṣe dúpẹ́ fún kò tó mọ̀ bó sọ fún pé ṣe ìdààmú wà nú ayé nínú ayé ni ìdààmú wà nínú ayé ni ìṣòro wà nínú ayé ni làálàá wà àfi ẹ̀dá ẹjọ́ tẹ̀dá bá kú nìkan nísinmi dé ẹ wò ó àsìkò òṣèlú ti dé kálukú ń sáré kiri àtọ́ wọn ni wọ́n ń sáré kiri pé èmi ló gbọ́dọ̀ jámọ́ lọ́wọ́ kò tó wọn ni o tun mo si pe isoro ni idamu de ba won iporuru okan se yo je mi lola se yo je mi lotunla ninu wahala ni in la wa nu aye yi afi ko olorun oba koko eni kokan yo adura olorun fun mi nisimi ayo ma wa fun mi nisimi nisin je ko pe ki n to lore ofe ati lo sin mi sugbon wa nu aye o wa loju re oni ri gbagbe e gbagbe bo se sele o mo ki gbogbo wa laaro yi eyan olorufe wa eyan olorufe temi eyan olorufe eto yi mo ki yin aku isimi alayo foto ni sunday keji re ninu osu keje odun 2026 olorun o ogo ni fun oruko re awon eyan to ti pe biba lori ero facebook wa mo ti ri yin ya wa nigba ti mo fe eyin omo ya fe ni nbe ni odo mi laaro yi mo ni ha bo lo se se kini ti ko ni yiwo olorun mo gogo re o le ba ke o ni se bi to po po le ma olorun mo be se mo rin ajo yen o se bo mo gbo yin abo so be so owu be abo be owu be na o ni se bi o po po po ni in queen play mo ni e fun mi fun ko fun mi normal ni in play o ma wo be o ma ko sin to kan o gbe la gbe ehn ma ronu kini fa ronu mo ronu now iwa ni kokko lo ni problem everybody ni everybody lo ni suru iwa ni kokko ti kalu ku ko poju te nikan lo mo wa je gogun o poju inu aye every day every seconds every minute o na la won eyan drop ni won drop to sin je kaye fifun wa iwa ti o ti kan ke kan ni lo ti se mo bo ti se ri lara ngbo ba kan o mo bi pe ah ka kino bi leda en pe won ni kini kan sele si lagbaja to ni pe ko ti kan ni eni ti o ba de kan yo mo dudu ekute ni kokan nti o ba kan lo mo pe ah asogun ni laye ko seni titi e oni ba ninu aye yi adura pe ibakuba ma di o ba mi to ba de ba mi oluwa fun mi lokun ati agbara lati le gbe nti ka ru ko mo winu e seun gbogbo apata akini o Anthony Bodunrin olowo ori oko kun fun mi normal abiola yaliyali aki eyin na aturabaka aki yin baba mi tajudi so pade aki yin baba mi kule daguduro so fun pe baba mi ni jejo baba mi ba gbera lati le no wa ba mi pe ha omo mi po lo ti se nse mo se se na le ri mo se abi ko mo ko bo ngboro ni mo ni ko ye mi mo ko ye mi mo oro temi ko ye mi mo baba mi baba radio e se o oju oni ti yin o mo dupe lowo yin baba mi na baba with god baba di oye baba ase kiki oro mama mi na kan si mi ni ose yi won ki baba wa kun ti ojo ebi iyan lase ati oluse oludadi ile ise wa oludasile won ki baba pe won ku ayeye tojo ebi won to ku bi pe igba odun ojo kan na ni yo to je baba o tu gbo kini iwa de play ma ronu nkan ti o ye ko ma ronu to baba ti o lo 120 iwa ma wo bo ti won lo 120 ti de pe atun so pe ejo e ma lo 150 ni 120 ti to kini wori fi mo aki gbogbo yin e se nigba ba pada de tori omo ya fe o sa nduwo soke ohun fe lo soju oja o det o si da be eyi te wa lori facebook e wa nbe o yin lanfani lati ki gbogbo yin mo ki yin bi pe aku isimi foto ni opore lase laye o titi layo akisola na loruko temi
1: on radio fm 96.7

0: ẹni ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbàá bẹ́ẹ̀kà ni ọlọ́ọ̀tọ́
1: tètè kàn sí wọn ní màlété nílé iṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọn nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà bẹ́ẹ̀kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́ẹ̀kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ́ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́ tètè ṣe kí á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́ẹ̀kà ìjáfara léwu o bákan náà wọ́n ti nílò àwọn obìnrin tó ní OND SC tàbí mature SSC tó mọ̀ wí fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà ní Ìbàdàn gbogbo ibikíbi tó bá wù kí wọ́n fi ọ́ sí owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá à ti ṣiṣẹ́ 0902-542-7551.
2: Akanji, ewo lo mu oto kari so.
3: Ah, wo, won tun ti bere ti mo ra lojo si lowo mi o.
2: Se nti so fun o, odo Sheimak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile ile mi ti mo ko, laisi wahala kankan.
4: Akale mara.
2: Our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
5: at 3.5 million naira.
2: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gọ́ tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
6: Yes.

0: abisu rusa omo ya fe o eyin joseph ni ah e mo njo ta lo fun yin lori mo ni a emi mo bere omo ya fe wo nbe eyin wo de eyin wo le bere fun kini yen tun tin lo bi ise re o ke omo ya fe kini re tun tin lo bi ise o tun tin lo bi a tun tin lo bi ise re olorun agbo ni ma yesi pe dami ti ma yesi pe dami si pe dami o wati ohun ati safu iko be iko be fun won kiti abisuru sa abisuru kilo de gan iko be fun won laaro e wo mo wo fi yen bo ye ewo eni kan lori facebook lagelu won pa won ni Solomon Samson ni won je won te atejise sibe won ni jejo awon padanu omo awon okunrin won lo sun ko ba ji mo bo se wo olorun lo nsola bo se wo lo nse ise anu re to ba se fe lomi elomi o pe ha iru ki lo se yi fun mi olorun o elomi ade wa wa nu aye yi eledumare ngba ti o fi kuro ko ni mo nira awon mo re oni mo nira ikakanu mo lebi won oni mo nira ṣùgbọ́n tó bá gbede fún inú ilé ẹlòmíì yóò kan gbogbo wọn kan títí wọn jáde láyé kọ̀ọ̀kan ni kò ṣe ẹlòmíì lè mọ̀dẹ́ṣẹ́ ó lè mọ́ ní nǹkan kan ṣùgbọ́n bó ṣe wù ú ló ṣe ń pin ẹ̀yin náà gbọ́ ìkànnì wọ́n gbọ́ òun o èwo ló ṣẹlẹ̀ sí wọ́n lánàá tó ṣẹlẹ̀ sí wọ́n jẹ̀ta tó kárí bọnú mò ń sọ fún wa kò sẹ́ni tí ò ní tiẹ̀ kò sẹ́ni kankan tí ò ní tiẹ̀ ẹ rọ̀ mọ́ ẹ jẹ́ rọ̀ mọ́ a ti gbà á a gbọ́dọ̀ bójú wẹ̀ tí ọba tiẹ̀ wo tèmi yéè gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ yín o bàbá gbogbo ògo ló yẹ yín o bàbá gbogbo ògo ló yẹ o bàbá bó o bá ti lè sọ bẹ́ẹ̀ fún tó dá padà sọ́dọ̀ ẹ̀ kò sí kóòtù tó fẹ́ gbọ́ lọ́run lọ bó o lọ appeal ta ló fẹ́ bá ìdájọ́ ṣé yóò jókòó ń bẹ̀ ni bó o lọ supreme ó tanra rẹ jẹ ni high court àti federal àti state dey play o fẹ́ lọ magistrate industrial court o fẹ́ lọ mọ́ lọ customary tún lọ ọbẹ̀ kò sí kóòtù tó lè gbé lọ o ṣé ọlọ́run yẹn kò síbi tó lè gbé lọ ó ti ṣe fún wọn náà nù ó sọ lánú ọlá fún ọ nù ẹ ò mú mọ́ra bíi golini ó yá ẹnu mi di eyín nù bí èèyàn kú fún ọ lẹ́ni ọlọ́run bá ń gbọ́ kò sí ní tó lè jì tó bá ti wọnú kòtò ó ti lọ nù kéèyàn wá ké látàárọ̀ kó sunkúsunkúsunkú látàárọ̀ títí ilé ó fi ṣú the play ó ń tọ̀hún ò lè jí mọ́ mo tún sọ̀rọ̀ rántí lẹ́ni nígbà mo tún gbóhùn kọ́lá ládàpọ̀ mo ní ó dẹ̀ dàbí ẹni pé kó dìde ńlẹ̀ kájọ máa sọ̀rọ̀ ọmọ ìyá àfẹ́ sọ̀rọ̀ kan ó ní ọ̀dàyé àtúnwá ọlọ́run ò ní gbogbo ọ̀nà òṣè Clesus Ndubuisi nẹ́nẹ́ ó ti tàtẹ̀jíṣẹ́ ìmáfojè peter ọ̀nà ti tàtẹ̀jíṣẹ́ o Solomon Samson wọ́n ti òjò Solomon oyè wálé níkẹ́ ọ̀lànrẹ́wájú mickey ọmọ ìbílẹ̀ alájà ìṣọ̀lá ẹ̀ṣẹ́ blessing ayé mọ́ni wọ́n ti tàtẹ̀jíṣẹ́ sí wa ọlọ́run ṣọlá musa wọ́n ti tàjẹ́ aró láti sẹ́yìn aró wà láti sẹ́yìn múrẹ́nì ìbíkúnlé elegant ẹlẹ́ran láti làǹlátẹ̀ àbọ̀ ọlọ́jọ́ ìbí àwọn náà ti tàtẹ̀jíṣẹ́ bàbá mi dáadáa bàbá kúnlé dágun dúró bàbá náà ti tàtẹ̀jíṣẹ́ wọ́n ní praise god ayín ni boss odùmọ́sù àwọn náà ti tàtẹ̀jíṣẹ́ sí wa ẹ ṣáà máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ wá ń bi tá a wà yìí ẹ máa gbàdúrà láì ṣe kíni láì sinmi àti láì sàárẹ̀ kò gbọdọ̀ ṣubú o béèyàn báyìí lè rọ́ lulẹ̀ lórí nǹkan ṣó ń tọ̀nù wọ́n ni kí láà ṣe wọ́n ogun kí láà ṣe wọ́n kò ní jẹ́ pin wa prince nuruddin Oladoke Adeniyi e se oni well done ma from Lanlate se bura e ba gburu ayo mi di oni moto e mo nte te te te ni mo nte ngba ti o ba wole na ni fi radio le ti o ho pelu moto re ngbo ba ti te te te awon to gbe nu moto gan mo be lowo pa ki lo sele gan ah e gbe phone le o e ja la e wo kan o orisirisi be ti wo mo so lati le darapo mo wa lori eto na ni ko si nkan mi nbe ife na ni won ni gbo awon to ejo lolufe wa ife te ni si wa ko ni baje awa gan na mo riri yin olodun e le momo a mo riri yin gan gan ni tori ti o ba seyin ko si awa bi o si awa na ko tun si yin tori pe wa ni fe wa e se lanfani lati ma wa nbe adupe lowo yin a mo lore se ri orisirisi awon eda lolorun da sinu aye yi a le jora wa o idi ta si le fi jora wa o po gan ni adupe lowo olorun fun ti awon omo akeko ati awon oluko won ti won ko de e ti won ko lo ni ijoba bile orire ni joni won pada de orisirisi awon nkan lo wa njade lori ero aye ludara itakan agbaye enikan ni o ye kan propu woman ti o ma njade soro ni gbogbo bayen ni o lati mo nipo ro awon awon kidnappers yen o wa dabe ni pe ki mo le re ki n lo be ke yan ko pa nkere dani ke yan kokko na ko ke yan kokko na fala fala na enikan ni aso ti won wo ita loda si won lorun eni kan ni pepe se o oju awon omo yi mo ndo ko ti e dabe ni pe won kidnap iwo na lo be kan iwo fi re le kan di egbe ko wonu igbo lo orisirisi nkan lawon omo ede eniyan ma nso ko si nta ton se laye ita appreciate ah kin appreciate laye ngbo ba to sele si o lo to mo ebi ko sele si o ni ngbo ba sele si o mo ipe kakinobi leda ejama appreciate awon ijoba wa leko kan na ke se gbogbo e ni won se da won se da won se da awon ti won de ni won le so n to juri kini oju ti eri tebe nu le lo wa ta yan fanda iwo je wo di ogbe o to mo ikokuko to nko kiri aye un ta elomi ni one stage kini kan ni elomi kan pa film bere e kuri sirisi lewa ma kale ma mi ri ba pe se eyan sile ni e na pe won dogbo fu wa nitori idubi o to nbo lona awon ti won ti lo ton ji gbe to pada ti won lanfani ati ma so n to juri won salaye tori pe ko isele si e lo se ngbo pe be na lile aye seri be na lile aye seri o da mo ti gbo e ja tun lo soke lohun ani nta fe ta o tun pada bo ngba ta ba fi de abalabi ta ti gbara wa niyanju ninu oro olorun ibe la ko sin e se te wa nbe fun wa
1: Omulagilu FM 96.7 21 days divine intervention angale don't be ready oh Jesu Yinka WCYJP Yo Tori Angare at Wednesday 1st July 2026 A Korea Divine Visitation for Laughter Ibe Wola Toke Fueri Oto Akoko Fuwa No Lati Reni Ayo Bia Nani Shilo Bobo Eri Toma Gwaru Eri Reni Nuri Ajwa Dua Yino Mama Reni Ayo Olaru Fendo Pastor Sakyo Olonke Susi Iba Dedi Isisi Suritende Pastor Peter Adeye Jesu Rebre Iti Adegoke Prophet Femioni Prophet Kendi Akode Prophet Taji Jola Debayo Prophet Esther Debayo Prophet Adi Adegute Prophet Shegu Alambi Weninu Pastor S.O. Aladeji Prophet A. Olalegan Pastor Luashe Wadibola Pastor Ishmael Amoro Wole Atiyo Jesu Yinka WCYJP JP Woma Sotele Emi Awon Wugi Yoma Pa Wupo Yen Leri Ayo Lato Jwa Wednesday 4th Be Tuesday 21st July Lago Meria Borole Lodo Jumo Wopwe Ni CAC Way of Life Center To Wale Yin Glow Office Opposite Lewra Grammar School Challenge Ipado
2: Eh, Obe Real People Concept Tibe RPC Protein Wolu o awon malu atewure ta mo masin fun le rara ilu ni RPC Cattle Hub agberan ti wa tapa ta sayan ta se lojo pelu imototo to gaga araka siara e wa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun idire o ti Real People Concept sebe RPC Protein kale wole bere iye won kilo eran ogufe tabi malu to ba fe nkan re rele o le order ka gbe bon le home delivery bo se aye malu tàbí ayé ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí RPC Protein Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn ẹ̀pẹ̀ 091-273-94422 RPC Protein ọmọ bíbí Real People Concept ni.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait! Aww.
6: My love, wetin happen?
5: Before I marry you, the TV where you promise, the fridge nko, where you dey? Washing machine nko, will you be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
7: Relax, everybody. Who said I must buy everything once?
6: Are you CDK?
7: CDK?
6: Yes, so I dey pay small small. Fridge, washing machine, even solar system. Na CDK.
5: So all those things don already dey house?
6: Abba, since last month.
5: Ah, pastor, continue the wedding.
8: Walk on that, turn together.
9: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
10: CDK, pay small, small. Live BB.
11: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
12: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni.
11: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yì orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ràn tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣáyé ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
13: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ. Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
14: Lágelú FM 96.7

0: ìwé orí kẹjọ ẹsẹ̀ ìkejìlá ó ní èmi ọgbọ́n ni ó ń bá ìmòye gbé èmi ìmọ̀ sì rí ìmòye ìrònú bàbá wa nínú olúwa ìránṣẹ́ ọlọ́run alàyè primate dr simon oyeleye láti inú ìjọ the love of god sí annexed gospel church orí òkè orísun bare òun náà ni bàbá tó ti dé ní ìsàtọ́lá àpẹtẹ ńbàdàn bàbá tó ti dé sàárín wa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn ẹkùn dédé àsìkò yìí bàbá
1: mo kí gbogbo yín o
0: a kú ìsinmi òní
1: a family wa ń kọ
0: olúwa ṣe wọn ẹkọ ọrin ni
1: ajínde arọ ọmọ jẹ ọrin ni o
0: ṣé òdọdọ yín
1: o
0: àwọn fífín kọ
1: wọ́n ti ẹ̀ ń dábàá tó àwọn fífín tó máa jẹ èèyàn téèyàn ò ní mọ́gbà tó wọ́n jẹ bára èèyàn bá lé pọ́n nìkan
0: ni yóò
1: tó mọ̀ pé nǹkan dé
0: ẹ kí gbogbo àwọn tó ń gbọ́ wa láàárọ̀
1: yìí ẹ̀dá bó kí yí o gbogbo ibi tí ọwọ́ jà kàn ní dé yálà ẹ̀yin tẹ́ ẹ wà lóru ẹ̀yin tẹ́ ẹ wà lálẹ́ ibi tẹ́ ẹ ti wà láàárọ̀ ibi tẹ́ ẹ ti wà lọ́sàn-án mo kí yí pé lórúkọ Jésù yóò dára fún yín o ẹ wá gbọ́ mi sà Jésù sọ nínú òwe orí kẹjọ ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ó ní ẹ bá rí mi ó rí iyè yóò sì rí ojú rere olúwa ẹni ọba sẹ́mi ó lọ sọ kára rẹ̀ níkà gbogbo àwọn tó bá kórìíra mi wọ́n fẹ́ ikú gbogbo ẹ bá kórìíra rẹ tó kórìíra ọmọ rẹ tó kórìí sàásẹ̀ rẹ lórúkọ Jésù yóò rí kú e bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa.
0: ọ̀rọ̀ jáde àṣẹmú bẹ́ẹ̀ mo wá mú ìtókù fúnra rẹ mọ́ kórìíra ọmọ làkejì rẹ n tí ò dáa ni o ti gbọ́n tí mo kí ló ń ṣe fún tó mo kàn hate
1: ẹ
0: I hate him with passion mo kàn hate ẹ ṣá kí ni tó lè ṣe fún ọ tí wọ́n ló dáa ni àbí bàbá.
1: béèyàn múra
0: ẹ̀wọ́
1: bùrọ̀ bí ọba máa rá mú wọn sọ̀rọ̀ pé yóò ṣàdùn
0: jákujákun
1: ní ẹ̀sà máa bí mi
0: ẹ̀sẹ̀ bó ṣe máa ń múra gan-an
1: tó bá tún wá múra wọn ó lò lóge wúwo ni ó gé ẹ̀tẹ̀ ẹ̀ ti
0: pọ̀jù ṣé òun nìkan ni
1: ewu anìkan
0: mọ́ alóṣọ máa lo tànà pẹ̀lẹ́ ewu ni ká ṣe o.
1: lẹ́yìn ọ̀run lẹ́yìn tọrùn rẹ̀ yẹn kò rí lébọ́ sí tọ́ba àtàdé wọn lọ́wọ́ mẹ́wẹ́ wa ló fi ń jẹun tí ọba àtàdé wọn níbi ọba jẹ fún ọdẹ ata lásán wọn lè gbé kaná.
0: wọn lè gbé kaná.
1: bá a ṣe dá wa ní.
0: bá a ṣe dá wa nú ayé nu tí wọ́n bá wá ń ṣe bó bá dé nìkan tó ń ṣe bẹ́ẹ̀ sí ọ kó tọ̀ mọ́ kó mọ́ rora rẹ kó mọ́ bínú tàbí kó mọ́ mọ́ ronú ipe irú ayé ò lòún wá.
1: kọ́kàn mú kó múra sádùá ni láti mọ́ mi ó dàbí ọ̀rọ̀ ẹni tó fi síbí gbé ẹyin tó bá wo tàwọn tó ń yìn ẹ̀yin ọkọ̀ tó bá wo tàwọn tó ń bu ẹ̀yin ọjà bọ̀ àyàfi kó máa wo ibi tó ń lọ
0: kó
1: máa wo ibi tó ń lọ àti tó gbé dání.
0: tó bá bojú wẹ̀yìn tàbí ó wẹ̀gbẹ́.
1: orí olórí orú olórí orílẹ̀-èdè wa nísìn àwọn kan máa bu àwọn kan máa yìn.
0: mo ti sọ ṣáà mo ti ṣe ṣáájú
1: báyé sì rí
0: ni
1: ìyá alákàrà náà pé ìyàwó wọn nínú fíìmù wọn kan òun náà ti gbọ́n táyé ń wí
0: ni
1: wọ́n máa yàwó ààrẹ mọ̀tún nìkan lọ ọmọ ní àkàrà.
0: olórí ìṣòro ṣe o.
1: ẹ̀kọ́ náà lọ dá àjọ lẹ̀ inú ilé ẹlòmíì gan kò lè dá control ìyàwó ẹlòmíì bóra tán tó funfun kò lè sọ fún ìyàwó ẹ pé ọgbọdọ bóra mọ so ó wà ń bó ààrẹ
0: orílẹ̀-èdè
1: ẹni ó jókòó lábújá ẹni ó jókòó lábújá tó ń control ìbàdàn ẹni pé ọlágbára ni ẹ.
0: ọlágbára mélòó ìpínlẹ̀ 36 states ìpínlẹ̀ mélòó náà fẹ́ẹ́ rí láyé inú kọ̀rọ̀kọ̀ ń dùn bí tó wà mélòó ló fẹ́ẹ́ rí ń bẹ̀.
1: gbogbo àwọn tí wọn fi ṣàjọjú mélòó kù tí wọn jọ mọ
0: yanjú
1: ẹ jọ mọ yanjú ẹ ẹja gbàdúrà ni ìjọba wo ló pín owó rí a campaign fún wọn o ìjọba wo ló pín owó rí.
0: tí ó ní pé kẹẹ̀tò kẹẹ̀tò
1: wọn máa tó owó lójúmọ́ bí wọ́n bá tó ní wọ́n máa tó gan wọ́n máa gbowó wọ́n tẹ lómìn pa ǹbẹ̀ ló pé ayé òde bó ń tiẹ̀ so ọlọ́ni ẹja kọjú
0: sí. ẹlòmíì ó gba kan láàárọ̀ yóò tún padà wà rọ̀lẹ́ wá gbà mí.
1: yóò tún kọ́ ọmọ rẹ̀ wá pé wọ́n lọ
0: tó níbi tí orílẹ̀-èdè nàìjíríà níbi tá a bára wa dé kò sí tó lè tẹ wa lọ́rùn.
1: tó lè tẹ yín lọ́rùn bí wọ́n sì dá wa nìyẹn ọlọ́ni kan ni kò láàánú wa.
0: ọlọ́ni kan ló lè láàánú gbogbo wa yóò sì láàánú wa.
1: yóò láàánú wa.
0: kí ló dé tí ọgbọ́n tó fi ń bá ìmòye gbé.
1: ètò àṣọ iná wọn bá tà sọ yìí ọgbọ́n bá ìmòye gbé ni tí ọgbọ́n ọba bá ìmòye gbé bíbélì sọ pé tí nkankan bá ti sọ orí ó ní ara yòókù òwúlò mọ ẹ rí ẹni tó ń sọ nkankan kúntakàtà ó lórí ẹ dàrú ni tí nkankan bá ti lè sí orí ara òwúlò mọ ọgbọ́n mọ bá ìmòye wọn bá ń tà sọ ọgbọ́n ọlọ́run wà mẹ bẹ́yìn ó sì gbé kalẹ̀ tí àwọn èèyàn ó sì gbà téèyàn àwọn tó ń pè yín bí a títí láyọ̀ báyìí pẹ̀lẹ́ o tètè tún gbé wá lónìí tún ga ọgbọ́n ọgbọ́n ọlọ́run láti gbé kalẹ̀ ni òye inú ọ̀wà dúró àwọn èèyàn wà wò yìí pé ọdàbẹ ń pé ọlọ́run lu ẹni yìí o ọdàbẹ ni pé ẹni níláàkàyọ tí kúrà nínú ọba sọ̀rọ̀ yóò lò níláàkàyọ lòun bá wí òun ọba fọ́nú fọ́ra wí jésù náà wà ní wèrè lọ́dọ̀ àgbélébù lọ́dọ̀ ẹni tí ó ṣègbè ọgbọ́n dára òun àti mo yé jọ ń ṣiṣẹ́ papọ̀.
0: Téèyàn bá wá rẹ́nìkan tó jẹ́ pé nínú ọ̀rọ̀ àti ìṣe rẹ̀ ẹ fẹ́ lè má rí ọgbọ́n kankan ń bẹ̀ irú fóun tọ̀ kí lèèyàn lè bó la ṣe lè gbàgbé
1: irú wọn náà ni kùránì ń bá wí pé ó ń làákàyè lòun ń bá wí ẹ rí i pé téèyàn bá ti ní làákàyè mọ ọrọ orí ni wọn mọ sọ ọrọ òru ló wọn mọ sọ
0: lónífẹ irúfẹ ẹni tí ẹ bá ń bá sọrọ tó yẹ pé èèlẹ ń sọ dí lòun wà kéèyàn bá wulẹ̀ bá wí ọgbọ́n ò fi gbogbo ara àti làákàyè sí lọ́dọ̀
1: rẹ tí ọba dẹ ti sí lọ́dọ̀ èèyàn kankan rẹ ò lè ṣe
0: tí ọba sí lọ́dọ̀ èèyàn
1: téèyàn bá ti nínú nǹkan bẹ́ẹ̀ nǹkan kan ò lè ṣe lọ́dọ̀ rẹ ṣé bí ọgbọ́n kan ló jẹ́ wọn mọ̀ pé wọ́n gbé iléeṣẹ́ ìkàlẹ̀
0: ọgbọ́n ni
1: ẹ wá wo iye àwa tá a wá ń wá bẹ́ẹ̀ nísìn ẹ wo iye àwọn òṣìṣẹ́ tí ń wà ń bẹ́ tọ́ náà bá wá jèrè pẹ̀lú owó tí wọ́n ná síbi kò tí ì burú ju ọgbọ́n nìyẹn ìyẹn gbọ́dọ̀ wọ ọjọ́ ọ̀la rẹ̀ ẹlòmíì lówó tó ju wọn lọ tí ò ṣe nǹkan kan.
0: Ẹni tí wàá mú ọgbọ́n rẹ̀ ti fi ń lọ jìyàn gbé nǹkan.
1: Eléyìí náà da so orúgbìnkúrúgbìn tí kálukú bá forúgbìn ní ọkà.
0: Torí ọgbọ́n àti ìmọ̀ àtòyé ni ó lò wípé ọ̀nà tí ká gbé gbà ní kéèyàn tó lè
1: gbé nǹkan kan ó ṣe pamọ́ ni ẹni tí wọ́n fẹ́ ṣe sí ni kọ́ tọ́jú ọmọ rẹ o.
0: wọ́n jẹ́ wo jí ọ gbé.
1: bẹ́ẹ̀ni
0: mo fara rẹ lẹ
1: kó náà gbàdúrà tí ò fi ni mo jí wọ́n fẹ́ jí ẹlòmíì gbé ẹlòmíì wọn ó mú àwọn ọmọ tí wọ́n kó yẹn sàn nìkan wọ́n wà skul ńjọ náà
0: ní
1: kó lóde tí wọ́n rí táwọn àwọn kan lọ lé
0: wọn ohun
1: tó yẹ ká ṣe òun la fi ilẹ̀ tá a ṣe mọ́mì ó yẹ kí ènìyàn wà pẹ̀lú ọlọ́run ní gbogbo ìgbà kó jí aládùra bọ́jẹ́ mùsùlùmí bọ́jẹ́ kírísítẹ́nì ó gbọ́dọ̀ gbàdúrà àdúrà ni àkọ́kọ́ ìyẹn ni fẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn tọ́jú ẹbí ẹ̀ ẹ̀kẹta ni kéèyàn tọ́jú iṣẹ́ ẹ̀rẹ̀ lómi ìrọ́ ní ọmọ àpà kò ní tọ́jú iṣẹ́ tó bá yá kò ní rẹ́ nìkankan mọ́
0: ó kọ́mọ̀ fáwọn oníṣẹ́ ọwọ́ ìrọ́pọ̀ àmọ́ ohun tó dé ṣé
1: pásítọ̀ náà ti ń parọ́
0: wọ́n tún fi yéye sí gidi gan-an.
1: ọlọ́run kò sànù wà ní
0: àkókò ṣàlọ́run rán wọn láti parọ́ ni kí ló wà nínú rẹ̀ pé ọlọ́run wí báyìí bí ò bá dẹ̀ wí fún ọgbẹ́nu rẹ̀ dákẹ́
1: ṣé dandan ni. À ń parọ́ ẹ rí i pé mi ò sọ pé wọ́n ń parọ́ à ń parọ́ so
0: kò bá dá tọ́lọ́run ò wí àsọpọ̀ wí.
1: nínú téèyàn bá tiẹ̀ jẹ́ ń tó ń wí tọ́lọ́run ò wí àwa téèyàn bá ní òróró sun lábẹ́ àpáta wọn sẹ́yìn ti rí bí òróró ti sun lábẹ́ àpáta rí
0: bóyá nìkan ń lọ sẹ́yìn àpáta lọ́run lọ́dọ̀
1: omi lè mérí tí máa ń sun lábẹ́ àpáta kì yóò kò sí ṣe pé yóò máa máa sun tóró-tóró-tóró téèyàn ò ní mọ̀nà tó gbàdé bẹ́ẹ̀ ìyanu ọlọ́run nìyẹn.
0: kéèyàn wá sọ pé òróró ń sun
1: bẹ́ẹ̀ wá sọ pé òróró ń sun lábẹ́ àpáta ó ti ń parọ́ bẹ́ẹ̀ yẹn nítorí àtijẹ́ àwọn ètò àwọn èèyàn tí akójọ náà máa wò wá pé àdáde tó bẹ̀rẹ̀ pàbó wọn
0: dáàdì tún bẹ̀rẹ̀ fà wú
1: kọ́kọ́ wò dáwà ni wọ́n wà kọ́ lára
0: wa. àwọn kan sì wà pé kò sí ń tẹ́ ẹ lé wí láyé tó bá fi lè mú fídíò ẹ̀ fóònù ọwọ́ wọn tí wọ́n lè ka yín lẹ̀ báyìí nínú wàásù ẹ̀ pé dey play ṣe ẹ̀ rò páwò mọ́ tá wà ń ṣe ni.
1: ìgbéyì náà dẹ̀ sọ pé tó bá di nígbà yìí ó ní tó bá di nígbà nígbẹ̀yìn ayé ìgbéwu yóò dé ó ní àwọn èèyàn jẹ́ olùfi owó afọ́nù asọ̀rọ̀ òdì sóǹbì aláìlọ́pẹ́ òun róró ewo ni ọba ti dàyé báyìí ní ẹsẹ̀ ṣé òun róró ní ti dàyé ni ẹni ó lọ skul tó lọ káwọn ọmọ ọlọ́mọ òun róró ní tí wọn dẹ̀ fojú kan bí ẹbí wọn tí wọn fojú kan ara wọn lódìdí bí oṣù méjì irú àwọn yẹn bó lọ́dún lé yóò ṣe rí lọ́dọ̀ wọn.
0: bó ní túnú àwẹ ṣe fẹ́ rí
1: tó ní pé ọmọ wọn pé wà níbi kan ọkọ ọmọ wò pé ìyàwó wọn wà níbi kan ọlọ́run gbà wá o àdúrà ni ẹja ṣe a nídìí àdúrà lórílẹ̀‐èdè yìí wọn kálukú ní àdúrà nídìí àdúrà nílé rẹ èmi rí ẹni tí wọn ń lé lọ nínú pólì ó dẹ̀ ṣubú sẹ́mi pé obìnrin tó ṣubú wò pọ́wọ́ ti tẹ òun wọ́n dẹ̀ gbé dìde pé ìwọ kọ́ làwọn ń wá iṣẹ́ tàdúrà máa ń ṣe ni.
0: òun wọn sì ń wá.
1: òun kọ́ ni wọ́n ń wà ọ̀bẹ tí òun tó ṣubú sẹ́mi pé yóò ti wò pọ́wọ́ ti tẹ òun wọ́n sà ń lé gbogbo wọn lọ ni àwọn ẹlẹgbẹ́
0: òkùnkùn
1: náà ń lera wọn lọ so òun wá ṣubú ń gbi gíragíra wọ́n dẹ̀ gbé
0: bóyá
1: ìyá àti ọ̀nà ìsinmi nínú àdúrà. gbogbo wa ni ẹja
0: gbogbo wa. Ó dẹ́ pé tẹ́lòmíì bá ṣubú bí tó ṣubú sí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù wọ́n sí.
1: Bẹ́ẹ̀ ni ẹ rí páwọn èèyàn gangan fẹ́ lọ ilé ìjọsìn mọ́ torí irọ́ pípa wa.
0: Irọ́ pọ̀
1: jù. Bíbélì sọ pé nínú ìwé ìyẹn rere Matthew orí kejìlá ẹsẹ̀ 24 ó ní tó bá di nígbẹ̀yìn ayé àwọn èèyàn mọ̀ sọ pé Jésù wà ní Jésù wà lọ ó ní ẹ mọ̀ lọ o ó ní tó bẹ̀ gẹ́ wọ́n múra láti tan àwọn àyàn fẹ́ jẹ sáàtì mọ̀ táwọn àyàn fẹ́ jẹ nísun.
0: Ẹ̀yin náà ẹ jẹ́ àfojúwò ètò aláṣọ funfun generally ìsọnù ti fẹ́ wà bẹ́ẹ̀.
1: Ìsọnù lè wà ń bẹ̀ ẹ mọ̀ pé kò sí tí ò ní kàńdà.
0: Kò sí nǹkan tí ò ní
1: kàńdà. Báko kò ṣe rí i ní ìsìn gbogbo èèyàn lọ fẹ́ mọ wọ́n dẹ̀ mọ̀ pé aláṣọ funfun ló ní ìran. Kó èèyàn bá ti à ń fi ìran kó àwọn èèyàn lómi ọbẹ̀ wọ́n padà gbọ́n mọ́ lọ́nà ni àwọn tó ń sọ̀rọ̀ wọ́n mọ tí wọ́n ń sọ. Wọ́n mọ̀ tí wọ́n sọ
0: ṣùgbọ́n pé aláṣọ funfun ló nìran.
1: Àwọn lọ́la àwa la ni fi
0: sọ. Nítorí pé aláṣọ funfun ti wá nìran o ẹlòmíì wá ń lo avenue láti máa purọ́ fún àwọn
1: èèyàn. Láti máa parọ́ fún àwọn èèyàn ṣe.
0: Tí ò ṣẹlẹ̀ tí ò sọ
1: pé ṣẹlẹ̀. Pé láti máa sọ tí ò ṣẹlẹ̀ fún yàn tàbí kó lóun rí kú wájú ẹ̀. Ẹ yẹ kéèyàn sọ fẹ́ lómi pé ẹ̀yin lẹ́kù.
0: Ẹni bá ti sọ pé mo rí kú wájú yín sọ fún padà pé ìwọ ló kù èmi ò lè kú kankan.
1: So tá a bá ti ń lè sọ bẹ́ẹ̀ yẹn ìrántí tí ìran bá jẹ́ téèyàn èèyàn mọ̀ pé òun ló ní ìran
0: yìí.
1: Má ṣe báyìí o olúwa rán mi sí ọba lọ́jọ́ kan ọlọ́run rán mi sẹ́nìkan. So pé kó gbàdúrà kó pe àwọn àfa mùsùlùmí ni pé kí wọ́n bá gbàdúrà ọlọ́run wa kí wọ́n ṣàdúrà fún ọlọ́run wa rán mi sí wọn. Mo wá ń wo bí màá ṣe jíṣẹ́ fún wọn tí wọ́n ní pé mi náà ló ń rọ́. Ọmọ mi kan wá dọ́dọ̀ ìyá rẹ̀ wá sọ ìyàwó ẹnìyẹn pé ọlọ́dẹ ràn bàbá sí yún sọkọ yín o ní ẹni wọn wá sọ fún wọn òun gangan ti wá sọ fún ọkọ rẹ kémi tó débẹ pé bàbá mọ láwọn ríran kan sí yín lọ́ba pa àwọn àfa ní bá ṣàdúrà fún bá sọ̀rọ̀ yẹn fún tán pé kó gbàdúrà o kó fogun kú òjijì wo lóòótọ́ bá tí ó pa àwọn àfa wọn ò tiẹ̀ wá ránṣẹ́ fémi láti fún mi lẹ́ran ẹran tí wọ́n pa àwọn àfa wa jẹun tiwọn èmi mo ti sọ rán mo wá lọ bá wọn rọlẹ̀ pé ẹrù àmàlà fémi tí mo sọ̀rọ̀ lámàlà fún mi lẹ́ran wà ní ẹran dédé wà lọ́ba mú wa ó bá fún mi lẹ́ran dédé méjì lójú ẹ̀wọ̀n ni mo ti jẹ́ ń kúrò mẹ́ tí mo fi ń jẹ́ so ìwà rí mọ́tò tó ń gún mọ́ ó tóbi oṣù mẹ́ta ìwà rí mọ́tò tó ń gún mọ́ ó wá láti béèrè lọ́wọ́ lágbára ẹ̀ pé wọ́n ti kọ́kọ́ sọ fún mi pé wọ́n tún sí lọ́wọ́ ni wọ́n tún sí lọ́wọ́ ni nígbà wá àdìjọ́ kan lọ́wọ́ sọ fún mi pé bàbá ó lóun sùn pé abẹ tírélà ló ń bára wọn pọ́kọ̀ yìí ò ṣe é tún sí mọ́ ah nígbà tí mo wá ń bi ọ́ léèrè pọ́kọ̀ rẹ̀ ń kọ́ lóde tó sọ ìran yẹn pàpà ṣe ṣùgbọ́n nǹkan kan kọ́ lára mọ́tò yẹn kọ̀ ǹdẹ́ mu ṣùgbọ́n nǹkan kan ò ṣe so wọ́n lè rí ìran sí yàn ṣùgbọ́n kọ́ jẹ́ pé kí wọ́n gbàdúrà lè rí ìran yẹn kí ìran yẹn ọmọ bá ṣe tó bá dẹ̀ jẹ́ pọ́ máa ṣe kọ́ mọ́ mú ìpalára wá fún ẹni tí wọ́n rí sí wọ́n rí ìran sí yàn o èmi náà máa ń sọ ọ̀ràn fún yàn ọlọ́run máa ń rán yàn sí yàn so pé lọ sọ fún lágbájá pé báyìí o kò sí báyìí o ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé owó lèèyàn wà dúró dè ń bẹ̀ bí wọ́n bá fẹ́ mi ní bọ́lọ́run bá rán mi sí gómìnà lónìí tí wọ́n bá fún mi ní nǹkan mi ò ní dúró gbà o ìyẹn gan lọ́wọ́ ọlọ́run gbọ́ díẹ̀ tí wọ́n rí wọn fún mi ní tí wọ́n ní dúró béèrè owó ìyẹn lọ́ máa jẹ́ kí wọ́n ṣe tí wọ́n bá ní wọ́n ṣe.
0: Ìgbọ́n tó bá ti wà ń bẹ́ẹ̀.
1: Owó tí ẹ ti pọ́ fẹ́ fọ lówó ti ń dúró wọn náà ti ń dúró dẹ́ńfílópù màmá wọn ní ṣe láìdẹ̀ ṣe nǹkan yẹn padà ṣẹlẹ̀ kò wà ní ṣe tí wọ́n ṣe sí wọn. So èèyàn gbọ́dọ̀ ìṣòro rẹ̀ lọ́sọ̀ọ́ ọlọ́run rán mi sẹ́nìkan jọ kan níwájú ọlọ́run àti ènìyàn àti àní tájẹ lọ́sàn-án ìjọ náà. Kọ́kọ́ mo tún òǹdè di tuntun méjì náà bá náà sí mi ní àwọn ìwà nítorí owó tẹ bá fẹ́ ṣe tẹ bá fẹ́ mọ́ ṣe lójú ọ̀nà wọn ti wá pé wá padà pé ibi ìjọ wo làwọn lè ṣe ìjọ tó bá ti wù yín ni kò sí ìjọ tí ọ̀sọ̀ ọlọ́run ń lé.
0: Torí pé tẹ́wọ́ pé tẹ́wọ́ gbọ́wọ́ ń jẹ òun lè kú ebí kúkú ń pa
1: wọn. Ebí sì ń pa wá ń tò tọ́ ń jọ́nà yóò sì sí ń tàjẹ́ ṣùgbọ́n àṣẹ ṣòro wa lọ́sọ̀ọ́ àwa ń tàjẹ́ síbòmí ọlọ́run wa jẹ́rìí ara rẹ̀ aró ń jẹjẹ́ àwọn náà dẹ̀ sí nítorí wa ní kí n ó ṣe láti gbà yẹn ní tó máa ń gbé wà pé ṣé ẹ tí ìríran kankan sí wa.
0: N bọ̀ lọ́wọ́ òsì tó rán yín sí wọn gbọ́dọ̀
1: tó bá bẹ̀ òsì lẹ́lòmíì fi bàrán tọ́lọ́run
0: tọ́lọ́run pé tó fún
1: àrùn àwọn tó ń kiri àdúgbò kiri pé ẹmọ́sẹ̀ báyìí ẹmọ́sẹ̀ báyìí àwọn tí wọ́n bá ti ṣe lóore rí wọ́n mọ̀ gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wà fi àbùkù kún pé ẹ̀ra kan dùn márùn ẹbùnmi síta ẹsẹ kankan ìyún ọ̀nà tó james àwọn sì ti wá so wọn náà wà tí wọn jẹ látara yẹn ìpọnjú yẹn wà ní jẹ wọn ó ṣe ìpọnjú yẹn ó jẹ káwọn ẹlòmíràn máa palẹkùn dípẹ wọn tún gbéra búdé nìyẹn wọn tún máa sọrọ
0: búdé nìyẹn wọn tún dé àwọn oníran
1: wòlíì gidi ń bẹnu àwọn tán kiri inú ọjà kiri yẹn so ṣùgbọn ọlọ́sàmọ̀jọ́jọ́ ọpọ̀ wa bíbélì náà sọ pé ọlọ́run má ṣe fún mi ní òsì tó sì bá dé èèyàn jẹ tí ó yẹ kó jẹ ìyẹn làwọn tó ń kiri ká yẹn náà fi ń bá sẹ́yìn ẹ̀jẹ̀ ọlọ́run rán wọn sí àdúgbò yẹn tó tọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti ń lè béèrè owó tí wọ́n ní wọ́n rà kánò pupa páálí méjì wọ́n rà kùtù fún páálí méjì tí wọ́n sì rò owó tó wó ń lọ bíi 1,000 something nígbà wọn bẹ kiri gbòòrò bàdàkì lọjọ náà ewu yẹn tí wọn rí
0: ó yà ya ọjà jẹjẹ
1: wọn náà bá wọn rà ta wọn rẹ
0: ẹran
1: wọn rẹ pupa
0: wọn rẹ ja wọn rẹ pupa òróró àti magi
1: lọ́wọ́
0: ìlúbọ́ tì
1: lẹ́pẹ́ ẹlọ́wọ́ náà wà lọ́wọ́ ìpé wa yóò jẹ pé tó ní ìbùkún nínú
0: tí
1: pé ọba ní ìbùkún kò dáa o ìbéèlì náà sọ pé owó ni kẹ̀kẹ́ ìhìnrere ìhìnrere gangan kò gun kẹ̀kẹ́ mọ́ hẹlikópítà ló ń gùn báyìí tá a bá fẹ́ wò dáadáa sa téèyàn bá ló lọ gbogbo àwọn tẹ́ gbọ́ lórí rédíò kankan tí wọn bá rówó sọ sí rédíò gbà wọn láàyè èèyàn dẹ̀ lè sanwó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ wa lo 30 minutes ẹ sọ́ra yín rere nu ẹni wíńdò rẹ̀ wá ku méjì wíńdò ṣọ́ọ̀ṣì tó jò ń pa tàbí ku mẹ́rin tàbí ò tiẹ̀ tí ní wíńdò rẹ̀ tẹ́ bá ní ọwọ́ sórí rédíò kò ní lọ o lọ́dún ni mà pé
0: kò ní parí ṣọ́ọ̀ṣì ẹ̀ nígbà
1: mọ̀ pẹ̀lú rédíò owó yẹn owó tí wọ́n fẹ́ gbà lọ́hùn yẹn ó sì ṣe wíńdò ẹ̀yọ kan so ṣùgbọ́n tí èèyàn bá ṣiṣẹ́ fún ọlọ́run ọlọ́run máa ń san ṣíṣẹ́ ìbá ti pé ènìyàn tó bá ti pé ọlọ́run tó rán yàn ọ máa pé ẹni tí wọ́n rán
0: tíṣẹ́ bá ti pé ọlọ́run tó rán
1: yàn bẹ́ẹ̀ni tó rérè rẹ̀ ni wọ́n fẹ́ fún wa so mo sọ pé ẹni tó bá fẹ́ kí lèo fún lágbàdo ó lọ́ máa kọ́kọ́ fún ilẹ̀ lágbàdo méjì ẹ wá wo iye àgbàdo tó máa jẹ lára sùkú àgbàdo kan àwa náà nídìí àti náwó fún ọlọ́run kọ́lọ́run ó lè bá san padà sọ ẹ bá fẹ́ kí lèo fún nísù ó lọ́ máa kọ́kọ́ fún ilẹ̀ léèbùsù èsù tí wọn gbé kéékèèké báyìí ni wọn máa ń pè léèbùsù àríwọ̀ inú yẹ̀pẹ̀ àwa kọ̀ bèsì tó bá ti kọ̀ bèsì tó tó bá di èsù yẹn ọ máa yọ tó bá ti yọ ó náà wà wági kan tí sùn yẹn máa lọ mọ ìyẹn lọ máa mú kó ní ẹ̀tàǹdì ó dídí sú nílé ọwà fún give and take lọlọ́run o àwa náà nídìí láti náwó fún ọlọ́run kọlọ́run náà lè bá san padà fún wa.
0: ó ní iṣẹ́ tá a náà gbọ́dọ̀ kọ́kọ́ ṣe fọlọ́run kí ọlọ́run náà tó wá sí ibi sórí iṣẹ́
1: wa ẹni tí wọ́n bá ní ó gbàdúrà àdúrà gbà ọ̀dọ́ gbà yọ kọ̀kọ́ gbà nù tiwa náà ni pé ká kọkọ ṣe tọlọrun fẹ kó tètè kọkọ ṣe tèmi náà ni ọlọrun ẹjẹ mọ ṣe tọlọrun ká tó mọ retí èsì àdúrà tẹlómi ò tí gbà àbí tó gbà njọ kan àbí jọ méjì yóò ti mọ retí èsì bóyá àmọ bíi tó àdúrà ń gbà àmọ ìtàdúrà ń dá tó fi ń dọdọ ọlọrun àmọ ọlọrun ò fi yẹ yéèyàn bó ṣe fi rẹ pamọ náà ló fi gbígbàdúrà pamọ ká gbàdúrà lámọ àmọjọ tádùúgbà gbà ṣé nínú èèyàn láti mọ pé kẹ́nìkan lọ kó 200,000 wa àdúrà tó mọ bí ọgbà bí ọgbà.
0: o ò tí mọ̀ bóyá àdúrà ọgbà tàbí kò
1: gbà ṣé gbogbo ètò nǹkan gbà fún rẹ ló gbà ni.
0: n tó bá tiẹ̀ ti ní kó tó di pé máa ṣe nǹkan kan sọ yé báyìí ǹjẹ́ wà
1: láwọn. ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ti wá wò pé ẹtí ọba láwọn ọmọ owó wa wọ́n gbàgbé ọ pé ọmọ ṣẹ́ wọ́n gbàgbọ́ pé nǹkan tó bá kéré pé bóyá ẹ mú 3,000 wá o táwọn kan fi gba 100,000 lọ́wọ́ èèyàn wọ́n gbàgbé pé 100,000 yẹn lọ́ máa ṣiṣẹ́ bó ṣoògùn dúdú náà ẹ lè pé wọ́n mú 3,000 wá fóògùn dúdú kí wọ́n fi gbogbo ara san wọ́n tán bàbá wá sí wọn gbà jọ nìyẹn owó jẹ́gùn nìkan wọ́n gbà lọ́wọ́ èèyàn wọn ní díyelé tó ti ní ìsìn ó ti wá di àdíyelé báyìí torí ó náà gun jíìpù yóò rí pósí jẹnẹrétọ̀
0: yóò
1: lo fóònù ńlá
0: wọn ó sanwó náà ìgbéjì mítà ni wọn lò
1: ẹwọ sweetu ní ìsìn téèyàn bá fẹ tírètì màlẹríà lásán yóò san 20,000.
0: látòrí ó ní káàdì kò ní káàdì o látòrí káàdì ni wọn ti kọkọ bẹrẹ mọ n sọ fún yàn pé mọhàn ara rẹ lè mọ wọn para rẹ mọ ṣe ra rẹ bí ó ṣe wọ tó tó bá dọdún àwọn àti láwí tó bá apá rẹ wọn kọkọ ní ọ̀nà wa nbọ bá na apá wa tán ṣe fúkẹfúkẹfúkẹfúkẹ wọn wojú rẹ
1: nọọsì ó gbowó wọn sanwó ilé wo de posi generator omo doctor don lo school wo yo si won go ka won sa office e office ka mechanic no gba ti
0: so
1: ide le nkan bi ta na ti dile e to ba ku le na na fe lo mo ba so gbogbo si se tan so o ye wa
0: gbogbo ona gbogbo
1: Nigeria lo won ma pe ni ropo bayi ana olon ne ja bere
0: iro e ti poju
1: ogun ti o ni pali bo lese mo oruko re
0: ogun ti o ni pali a le mo ko re won ko ra janu
1: nebi po lora nebi po lora mi bori ba ton po
0: pe iru ogun to fun mi lo hospital de ti e wa wa lo ko ba ti ja oruko ti pare nbe nebi
1: ti ti pali ogun ti e ko ara pali ni ko oruko si a tin do si ri doctor Thank you very much.
0: Awo wa se kan Nigeria wa yo. Gbogbo wa sa do ni rokale.
1: Alukun wa njo fun omo re ni. Na fe kenin kan kan ori radio ko ma fo nbu.
0: Ko ma. Inji kaluku o fu ka.
1: Omo re ni wa. So sugbon ta ba so ta ba se tolorun. Olorun o pada wa se ti. Tori rugun gurugbin ti kaluku ba fun rugbin ni oka. E di gbogbo wo fun rugbin rere tori awon omo. O ye kan mo wo mo be wa pe daddy. Mami ejo e se dada nitori wa. A mo wo ka o. Awa na je ka to lo. En gaga mo ba mi leru mo. Nigbati oba abu to gbogba jara naboti. Olua wa so pe wo awa abu nibi ti epa naboti si yen o laje o ti leje ti e na lo eru wa ba oluwo se si ni mi je pa edegbe mi o wa de ru sori ofa so ya mo re lorun o wo nu awe nkan kan to wa ba mi leru ni pe olua wa so fun pe loni o tori po se bayi o beru mi ofa so ya mo ra re lorun o gba awe ni mu ibi wa lojo re mo lojo awon omo re ni ma mu bi wa ah kina mo lo mo se omo ti si wa la ile aye ko mo bi ti o ya si o nkan ya bi kan na ni ni gbogbo eyin ala elegbe mi te ba ngbo mi laaro e ja se dada e ja mo fi ti oba abu yen sakawe gbogbo onje ya te lo mi nje loni gbogbo ya te lo mi nje loni awon bi re ni apese re le fun ti won ba de pese dada na eyin o gba won ma ri pe ah omo de emi yan daada ni
0: eni ti awon obi re ba se daada sile
1: mo ma ri o gba
0: omo re na o gba
1: gbogbo awon ton fi sipo selu ni se daada ta won bi won ti se ninu selu na se n fe lo won
0: igbo to ba de pe won ti ni akosile nkan ti o da
1: tele won ni ta si won
0: won ni be baba re daada na ni baba re se
1: bebi se baba re na na ni o si
0: ti baba re se na ni o si mo were kekere kan iya ngba to wa ni sogode amo pa segesege iro ye amo pa iro
1: omo wa jogun lo lati nu oyun
0: nigba ti omo na wa bere iro iya wa ni a emi na n pa ro gba yen but ko to te tomo mi
1: ti n dara re lejo
0: ti yesterday wa buru o nkan fe ri ru ro iri laye ti yesterday wa buru ju o ninu ro o wo ja lo soke lo nkan that oh yeah 0+234 814249 1006 0912370875 to ba se le na ni o ka o hello
2: e ka ro sa o
0: e ra we ka ro
2: titi o
0: nene angbo
2: e ka ro ma yes ma e gbo point yin cherry point yin ma nba mi le asele lori awon omo ma se ka to ba lo ta ma jaran re lori awon omo se ko gidi ni kan kan mo ma gbe yan se pe ninu oniko to pe kan wa lo kan wa jade kan wa ni ko oro wa bo ya to awon mo ba do ju won ma jo wa jade won ni ya yin ni abayin ko to se ni won ma gbe se pe ya to ye kan ma sadura fun ai baba won ma gbe se pe kankaluku kesi o e wo pe eh melo mi ni wan ko sin kankan jare ko sin kankan ko le teyin ja ti lo na pa me wa wa o Ìyàwó olú.
0: Ẹ kó ojúmọ́ o.
2: Kò ní bàjẹ́ fún yín.
0: Ah, alaba akọ yìí.
2: Akọ ìyàwó ẹ. Alaba abeji látọlórí. Mo kí púpọ̀. Ẹ mà sí ìjẹjọ.
0: Olúwa yìí.
2: Ẹ pẹ̀ fún wa. Mo kí bàbá mi tọ́lọ́ ránná o. Ìjọ wo ni wo.
1: Mo
2: kí bàbá wa náà tó wà ń bẹ̀ mọ́. Mo wá fẹ́ béèrè ìbéèrè kan ní ọ bàbá wa. Torí ẹni ilé ìjọsìn bẹ́ẹ̀ ni sẹ́, wọ́n ti so náà sí hospital. Ẹ bá fẹ́ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ máa mú owó dání bí ẹni pé ẹ fẹ́ rí dọ̀tí ni o.
0: Wọ́n gba káàdì.
2: Wọ́n gba káàdì o. Bẹ́ẹ̀ bá gba káàdì ẹ̀ lè rí dọ̀tí o. Ẹ dákun fi ló bí. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn ẹjẹ́ máa ń rí iná kú sí yan. Ìkan tiẹ̀ ti rí iná kú sí mi ní 2020. Kò sì mọ̀ pé tó ń rí iná sí kò rí nǹkan kan. Kò tí ń bẹ́ wájú mi ní ṣe wèrè lọ. Ìwọ ló kù fún yàtọ̀ sí mi. Tí mo máa wà láyé nísìnyí. Yẹn bá ti gbé sí èsì tèèyàn lọ́wọ́ kéèyàn tètè yà dá padà ní òun. Bàgì ló ní bàjẹ́ alábàlá tó lọ.
0: Ẹ ṣe. Ẹ ṣe pé yóò bá rí wòlíì ní ìsinmi.
3: Ẹ máa bá rẹ pé tòlágbé yóò ní bàjẹ́ o.
0: Ìpọ̀
3: tèmi ní ọ̀pẹ olúwa Rótìmí olúwa kọ̀ǹtìn àríṣẹ́ àríṣẹ́ àpáta ìbàdàn. Bàbá wa ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àṣesílẹ̀ ni àbọ̀ wa bà. Ká má torí àtijọ́ àti mu ká máa wá parọ́ níbi iṣẹ́ Ọlọ́run. Jésù ò parọ́ ńgbà tó ń ṣe tiẹ̀ o. Jésù dẹ̀ là ń wò wájú. Ó yẹ ká fi wà jọ Jésù. Tó ká sì máa gbàdúrà ká má bọ̀ sínú ìdánwò. Ẹ rí i pé bàbá wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jí gbé yẹn àwọn ẹlòmíì náà wà ń bẹ̀ tí wọn ò dẹ̀ mú wọn. Tá a bá ti ń gbàdúrà a ní bọ́ sọ́wọ́ ìdánwò o. Iṣẹ́ mi sọ nílùú pé bàbá ẹ pé ètò.
0: Ẹlòmíì àní gẹ́rẹ́ tí mo kú ń bẹ báyìí òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni alhamdulilayi.
0: Ọlọ́run ṣe wọ.
1: Alásàdé alágbàdo. Mo mọ láìkí dájì àti pípi layọ. Mo wọlé mi ò wọlé inú mi máa ń dùn.
0: Ọlọ́run ṣe.
1: Irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, mo tún ti mú tèmi ń bẹ̀. Mo lè jẹ fàdánwò lẹ́fọ̀ọ́ mọ.
0: Dàmí o.
1: Èyí náà lè fàdánwò lẹ́fọ̀ọ́ mọ.
0: Àtẹ̀mí náà o.
1: Lágbàrọ̀ náà. Títí layọ. Ẹ ní fi gúlógo. Èmi náà ní fi gúlógo. Dájì wa, gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ ṣe fún yín. Ìrànṣẹ́ yín ò ní ṣubú. Ọlá pé mo sọ sínú ayé mi náà ò ní ṣubú. Ibi ọ̀rọ̀ mi kú sí oyí ọlọ́ àtẹ̀mí. Ọlọ́wọ́ bá tún bẹ̀ ṣe. Ẹ ṣe mo dúpẹ́. Lọ́lá jẹ́ bẹ́ẹ̀ tọ́ lọ. Fọláṣadé alágbàdo látorí ta mẹ́.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Àìlú ìyàwó ni ẹ káàárọ̀.
0: Ẹ ṣe àdúrà wọn gbà fúnra
2: wọn. Àbí ìṣeré ní o.
0: Káwọn fi nǹkan burúkú
2: lé. Orúkọ tèmi ni o, Bùkádé, èyí láta sọ́lọ̀, AK, Ayàmẹ̀ lágbà wa. Mo kí dájú wa o. Ẹ wá dá ẹ̀yà tafẹ́ká fún lọ sábà. Fúnà tó wà sá lọ. Àwọn wòlíì tafẹ́ká lọ sábà lẹ́gbẹ̀ẹ́. Ká tó wà tó ń mú wa gbogbo. Ọlọ́run ọ̀pá ló gbà wà lọ́wọ́ wa o.
0: Ẹjọ́ kálukú kọ̀ níbi tá a bá ara wa ló
1: wà. Bá ara wa ni. So ká yóò fi tán wòlíì tọ́dá òní tán.
4: Ẹ̀dá ti Jésù nínú ìwà pẹ̀lẹ́.
0: Irọ́ ni o, ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùn sí.
4: Ẹni tó ń sọ̀rọ̀ bínú
1: tẹ̀lú ẹ̀kùn.
4: Pàbẹ́ káàárọ̀ o.
0: Ẹ kú ojúmọ́.
4: Ìyàwó ni mo kí yín ẹkú ètò.
0: Oo.
4: Ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ̀lọ́run èrè ńlá ni. Gbogbo àwọn tí wọ́n ń gbìn kẹ̀kẹ́ sí wọn ọ̀dà bíi Jésù. Lórí ọmọ àwọn òbí gbangba wọ́n làwọn ti pọ̀ jù. Kọ́ni lọ́sàn-án wa. Ọmọ dà wà láàmú ni. Gbogbo kini mo dàbí pátá mo sì yí náà nu. Nígbà òkú re ọmọ rẹ ọjẹ́. Ọmọ burúkú ọmọ rẹ pẹ́ títí. Ọmọ dání kọ́ mọ́ rogo ẹ̀rọ wáyé tí lọ́ọ́ rogo ẹ̀rọ náà ni. Àmọ́ kéèyàn owó re o lè bà sọ́ọ́re ni. Kálukọ́ mu tiẹ̀ náà ni láàárọ̀ yìí o. Àtọ́bìnrin àtọkùnrin
0: náà pẹ wọn fẹ wá bí ní
1: ṣẹjẹdógún ọmọ mọtò wa
0: bàjẹ mọtò wọn bàjẹ lójú ọnà
4: ẹni bàjẹ ẹmọjẹ sí wa ọrọ yín àti ọrọ yín wọn yẹn jọna ọrọ yín máa ń wọ ìwà létí òtí mú tèmi bẹ alùpùpù mú tèmi bẹ
0: ẹsẹ
4: àwọn òní kò ní sẹmi rẹ.
0: Àmì lẹ́yìn ìpele ayọ̀dá bàbá.
5: Ìyàwó ilé mi. Aunty mi dada.
0: Ọlọmọ bo se ọmọ wa gbe gaga.
5: Gbagbo. Eni jamo yo se. Alaabi afun lo to.
0: Alaabi afun yi
5: o. Ọmọ ba gbe gaga won la ti dare pada. E ma mo se lagbo Olorun.
0: Amen.
5: Se ri gbogbo n ta so ina. Bibeli o ti so ti pe. Ta ba lo wonu gran gan ko ya to se ran. Ko e ko daje ju ti wa. Ṣùgbọ́n kálukú ni mo kún mọ́ mo ṣe máa di ẹrù ẹ̀ bó bá ṣe di ẹrù ẹ̀ ló ṣe bá lọ́jọ́ kẹrin gbogbo pátápátá abẹ́rú wa ń bòde ó lò ní gbé gbódò mọ̀lẹ́ kọ́ gbódò òde ọ̀run ni àlàáfíà sí orí ètò.
0: Ẹ ṣe hun bàbá kí kálukú lọ tún ẹrù rẹ̀ di.
1: Gbogbo kátukú tó di àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀
0: lágbára
1: náà. Omi ọparọ ọmọ wọn.
0: Ọparọ ọmọ wọn.
1: Bí rọ́bà ti pọ̀ jù kò dá.
0: Yóò tẹ́lì lọ́jọ́
1: wájú. Àbùkù ni o. Àwọn ọmọ gbé yàn sí pé o. Kódé yàn gan gbé rẹ̀ sí pé kò tó lọ.
0: Ọparọ ọmọ ni wọn.
1: Ẹni tó fẹ́ ṣe aburú sí ni kọ́ mọ̀ dúró. Àwọn tó mọ ewé já tó mọ gbòó àti wọn bá papọ̀ mọ́ra wọn yóò ṣiṣẹ́ o. Ṣùgbọ́n ẹni tí wọ́n bá fẹ́ ṣe sí ni kó mọ̀ dúró kó jẹ́ ìyá tí rí ọmọ gbé tí rí lọ. Kọ́mọ fàtírí lẹ́yìn yẹ ẹ̀mí ọ̀la ìkìyà tírí àti tírí o pẹ̀lá tírí ẹ mọ́ bínú o sẹ́ni tí mò ń tíra láti sọ ń bẹ̀ ni pé tó bá ti lọ rèé sẹ́ni ó ṣèṣekú ṣèṣe yàn tí nǹkan yẹn mú o náà gbẹ̀sán kó tó kú o ẹ̀rẹ̀ lómi yóò ti jẹrà kó tó dijọ́ tí wọ́n ẹni tí bá fi hàn bá gbé lé lórí wọ́n ní lè fi sín náà ní lè fi gbógun wọ́n lọ rẹ nínú ni.
0: Tó
1: tí ó tún kó tó di pé yóò máa wá bàjẹ́ àwọn nǹkan kan sọ̀nù lára ẹ̀ rẹ̀ lómi gan tó bá fipá wá owó tó bá yóò máa gbénu ilé yẹn kò ní lè dóúnjẹ jẹ mọ́ yá àdẹ ni tó máa gbá bọ́ọ̀lù ọlé olóúnjẹ àwọn tó ti ní kí nǹkan yìí ó kó wá ó ti kó wá
0: lásìkò
1: ó jẹ́ ti padà lọ so ẹjẹ́ àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ kí gbogbo wa ká kí èso ara kọ́ mọ́ bá ṣubú.
0: Ẹgbọ́n tí bàbá sọ kẹ́yìn wọ́n ní tó sọ kádìí ètò láàárọ̀ yìí wọn ní sọ̀rọ̀ àsọ kẹ́yìn wọ́n ní ẹ jẹ́ kí gbogbo wá kíyè sára o ká mọ̀ bá ṣubú o gbogbo ibi tó bá wà ìpurọ́mọ níwọ̀nba o iṣẹ́ tó bá ń ṣe ìpurọ́mọ níwọ̀nba o n tẹ́mi ò tẹ́ onírọ́ èmi ètẹ́ ní kọ̀ǹgọ̀ báyìí mo rí pé o rò pé mọ̀.
1: ìlóyìn púpọ̀ sáádùú àgbà lè wo ewé ń bẹ
0: láàrin
1: láàrin ta ẹ lè dé
0: tọ́ọ̀tì lọ́jọ́ sunday wọ̀n ní lọ́jọ́ ti ìpọ́nrọ́mọ níwọ̀nba o torí ọjọ́ iwájú o torí àwọn èso
1: tó
0: fi sílẹ̀ o àfi kọ́lọ́run ọba kó dákun kó ṣàánú wa
1: nípa
0: àwọn tó gbọ́ wa láàárọ̀ bàbá ẹ gbàdúrà fún
1: wa. ọlọ́run tó pọ̀ nípa àti agbára ọba tó rìn lórí ìyá afẹ́fẹ́ kọ́ bá ń súre fún yín gbogbo tó ṣaláìní láàárọ̀ ọlọ́run kó pèsè fún ẹlòmíì ṣaláìní lọ́kọ́.

0: aláì lọ́mọ gbéyàwó ẹlòmíì ti pọ́dún mélòó kò sọ́mọ gbogbo nǹkan rere tẹ́ ẹ ṣaláìní ọlọ́run yóò pèsè fún yín lórúkọ jésù ọfà yóò ní báyìí èdè ayé òní mú yín àṣàṣe ayé òní ràn yín ẹ̀rí ojú rere ọlọ́run ẹ̀rí ojú rere ènìyàn nínú rere ẹ̀ máa pọ̀ sí ni o gbogbo ohun tẹ́ ẹ ti jù lọ láyé kò ní padà jù yín lọ bẹ́ẹ̀ ni kò rí o jésù olúwa wa fóòn nọmba mi 070-89-47-6588 lẹ́ẹ̀kan sí 070-89-47-6588 a tún máa pàdé lọ́jọ́ mi ti jésù ọba tí ì dé yóò dára fún wa iléeṣẹ́ ò ní jóná o programu yóò ní bàjẹ́ o ẹ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni kò rí jésù agbára wa.
1: a fẹ́ yọ̀ǹda bàbá àtúnpadà bọ̀ láìpẹ́ lájọ ẹ ṣe tẹ̀ wá mbẹ̀ fún wa.
2: Olagelewa FM 96.7
3: Lẹ́bẹ̀ẹ́kẹ́ Allahumma.
4: Aha! A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra alẹ̀ ní hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pèpè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́ kíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedigun Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdíẹdíẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services ájì ìrọ̀rùn ni tiwa bíi láìtàlá.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipin yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni @Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí +105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún.

0: 2026 ni Trenchard Drawl ninu ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀ wúrẹ́.
1: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ń bàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì ń bàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà dágbà àbẹ́kà tó mọ sẹ́pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn obìnrin tó ní OND, SCE tàbí mature SSC tó mọ̀wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà ní Ìbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kán wá fi ọ́ sí. Owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
2: Lagilu FM 96.7.

0: bọ́rin ṣe ń lọ lọ́wọ́ ìyá wa kí lẹ feel gan-an.
1: Inú ìdùnnú la wà báyìí o.
0: Ah, Olúwa ò ṣe.
1: Ìdùnnú ńlá ayọ̀ ńlá ló ṣubú tẹ̀ wá. Láti ìjẹta, ah, òrùn wa yàtọ̀. Èmi gan gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí abiyamọ. Tẹ bá ń wo ìlàkọjá tí àwọn tí à ń sọ yìí làkọjá.
0: Ah, àbẹ́ ẹ̀dẹ̀ mi principal yẹn ṣe rí. Social media bá mi kò ṣí ọkọ mi ó ti bá mi ẹ̀yìn ẹ̀yàn ẹ sáré lọ sórí Facebook ẹ lọ máa wo bí ìyá yìí ṣe rí. Ẹ sáré kíákíá lọ

0: she must be celebrated.
1: Bẹ́ẹ̀ni,
0: obìnrin. She must be celebrated. Kò ń ṣe ìgbà tó bá kú la máa celebrate yẹn. Nísìn tó wà láyé, ó yẹ kí gbogbo obìnrin kan celebrate yẹn. Bẹ́ẹ̀ni,
1: ó ní ìgboyà, ó ní ìbẹ̀rù Ọlọ́run, ó sì gbà fún Ọlọ́run.
0: Ó gbà fún Ọlọ́run. Ẹ
1: torí nínú ìrìn àjò yẹn, kò sí kí ọkàn èèyàn má mì.
0: Kò dẹ̀ ṣe pé èmi kúkú sọ́mọ mi nínú wọn. Kò ṣe bẹ́ẹ̀.
1: Ẹ wo ìgbà tí ọkọ ẹ ní orí ọ̀fẹ́ láti pàdé gómìnà wa. Nígbà tó sọ̀rọ̀
0: òbúsẹ́kún.
1: Kò sí ẹni tó máa rí fọ́nrán yẹn tí àánú èèyàn ò ní ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́ran ara ni gbogbo wa. Ọlọ́run ayẹ ká ṣe rìn. Wípé irú ìlàkọjá wo rè. Ó wá di iyèméjì. Ṣé lóòótọ́ náà máa wọlé? Ṣé lóòótọ́ la máa rí wọn láàyè? Ọlọ́run wá sọ dòótọ́.
0: Ọlọ́run wá sọ dòótọ́.
1: Inú ọpẹ la wà.
0: Ó tún jáde, ó tún yin Ọlọ́run.
1: Ọlọ́run yọ Ọlọ́run dára.
0: Ó tún kí àwọn tó yẹ kó kí.
1: Ó fún wa lẹ́kọ̀ọ́ wípé nínú gbogbo ìlàkọjá wa, Ọlọ́run lọ́lọ́run máa jẹ́.
0: Ẹni yìí ti ń pè látẹ̀kọ́. Ẹni yìí ní nǹkan kan tẹ́ni yìí fẹ́ sọ. Hello.
2: Hello, Mao.
0: Yes, sir.
2: A kú sinmi o.
0: Yes, sir.
2: A kú oríire o.
0: Yes, sir.
2: Gẹ́gẹ́ bí orúkọ ìlú yẹn oríire. Oríire náà ni wọ́n wá ṣe oríire nílẹ̀. Ṣé ẹ rí náà mọ́ tẹ̀ ń sọ yìí? Ẹni máa wo fídíò ẹ̀ lóòótọ́. Ọlọ́run lè dì jẹ́ kí mọ̀mọ́ yẹn wà láàrin wọn ní pẹ́ríọ̀dù yẹn ni. Very courageous.
0: Ṣé pé àwọn tó kọ́ wọn mọ̀ ọmọ gbéyà yẹn mọ́ wọn?
2: Ẹ rí wípé ẹgbẹ́ òun náà tẹ̀síwájú tó sọ.
0: Òun ni.
2: Ẹlòmíì. Ìbẹ̀rù gbogbo gan a ti kọ́kọ́ pákú pẹ̀lú ìbọn tí wọ́n gbé sí orí ẹ̀.
0: Orí ìbọn lórí èèyàn.
2: Obìnrin láì sọkùnrin. Ẹni bá wo fídíò ẹ̀, wọ́n gbé ìbọn yẹn sí orí pé kó máa sọ̀rọ̀. Lọ́gbọ́n sílẹ̀ ìsìn gan a ti kọ́kọ́ pàdánù. Tó bá jẹ́ tẹ́ ẹni tí ò ní ìgbà tó bẹ́ẹ̀ ní confidence pé wẹ́ẹ̀ wọ́n fẹ́ bá wèé hàpù.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe gan ni. Ẹ jẹ́ ká wá mú ọ̀rọ̀ ìyá yìí ká wá mú wá sí inú ìdílé. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti ju ọmọ ẹ̀ obìnrin sílẹ̀ fún gbogbo ajá àti ẹran láti máa tọ̀ máa ṣu máa fọwọ́ nù lára. Àbí kò yẹ ibi tí mò ń lọ nísìn?
1: Ó nítumọ̀ gidi, ó yé mi mà.
0: Ǹjẹ́ nǹkan tó yẹ kí àwa ìyá máa ṣe lóde òní? Pẹ̀lú àwọn irúfẹ́ àwọn ọmọ obìnrin tẹ́ ẹ̀ ń rí káàkiri ìgboro, èyí tó máa wọṣọ tí gbogbo ikùn ẹ̀ á wà ní ṣíṣí, èyí tó máa wọṣọ tó máa gbé síbẹ̀ bẹ̀rẹ̀ dí tó máa fi ilẹ̀kẹ̀ sí, èyí tí ó máa lọ skul tó máa tọ́tẹ̀, èyí tó máa káṣọ sínú báàgì skul. Ṣé àwọn ìyá nísìn ṣé wọ́n ráyè àwọn ọmọ obìnrin? Ẹ jẹ́ ká tiẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọmọ obìnrin lẹ́nu ná.
1: Ọ̀rọ̀ ìyá pẹ̀lú ìlàkọjá sí arábìnrin yẹn ni èyí jẹ́ ó yẹ kó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ìyá nínú ilé wọn hùwà bí ìyá.
0: Ẹ sá wò.
1: Wọn ṣeṣe ìyá.
0: Ẹ jẹ́ àwò.
1: Àwọn Yorùbá dẹ̀ máa sọ wípé òwú gan tí ìyá gbọ̀n òun lọmọ máa ń mú.
0: Òwú tí ìyá bá gbọ̀n.
1: Òwú tí ìyá bá gbọ̀n.
0: Lọmọ máa ń mú.
1: Tí ọmọ bá ń hùwà tí ò dáa. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ilé tó ti jáde. Ẹ jẹ́ ká wo orú ìyá tó tọ́. Nísìnyí gbogbo nǹkan ti yí padà.
0: Ó ti yí padà.
1: Ní ìgbà tí wọ́n ń tọ́ wa lọ́wọ́. Tí màmá mi bá fojú sọ̀rọ̀ báyìí, ẹ ti gbọ́ nǹkan tó sọ. Nísìnyí bẹ́ẹ̀ fojú sọ̀rọ̀, ọmọ lè máa bèrè pé ṣé nǹkan kó sí yín lójú ni. Bẹ́ẹ̀ ni. Ká tó wá ṣe pé kó wá fi gbogbo ẹnu sọ.
0: A ní ṣe nǹkan kó sí yín lójú ni.
1: Àbí kan bí mi tún máa tún jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀wọ̀ jẹ́ kó lò gbà bọ́ ṣe ń múra nísìn nìyẹn. Ìmúra wèrè. Ìmúra tí kò fi ògo fọ́lọ́run. Oge wà, àṣà wà, gbogbo nǹkan ló wà, ṣùgbọ́n gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsí a gbọ́dọ̀ ní báyé ṣe ń ṣe la ṣe máa ṣe. Torí àwọn ọmọlẹ̀ tó máa mọ́ lọ́la. Ó lọ́pọ̀lọpọ̀ ọmọṣẹ́ máa tó àkókò láti délé ọkọ tí wọ́n máa dá padà sílé. Pé ò lẹ́kọ̀ọ́. Tọmọ náà dẹ ìrìn Ọlọ́run máa fún wa lọ́mọ tó máa bà wá nínú jẹ́. Ọlọ́run máa fún wa lọ́mọ tó máa bà wá lójú jẹ́. Káwa náà máa bára wa lójú jẹ́. Torí bíbélì jẹ́ kó yẹ wa wípé kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Tó bá kọ ọkàn abalẹ̀ inú adùn. Wà mọ̀ wípé rúwà tó ń wù níbi tó wà rè. Torí ẹ̀ níjọ wà títí láéláé.
0: That is it.
1: Ó ṣe pàtàkì fún obìnrin láti mójútó. Kì í ṣe ọmọbìnrin ni gangan. Àti ọmọbìnrin àti ọmọkùnrin. Pàápàá jùlọ àwọn ọmọbìnrin. Tí ẹ bá rí ìgbésí ayé tí àwọn ọmọbìnrin kéékèèké ń gbé nísìn, ó bani nínú jẹ́. Ṣùgbọ́n òbí Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ o. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ká gbìyànjú tiwa. Èyí tá bá wá rí pó fẹ́ yapa àbó fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ká sọ síta. Lẹ́yìn tá bá sọ ẹ jẹ́ sọ fọ́lọ́run.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ̀.

0: Do we still have virtuous women?
1: Virtuous women.
0: Shashi ni obiri rere ninu aye yi mo.
1: She is very strong.
0: Shashi ni awon iya gidi.
1: Woman of dignity.
0: Iya wa eni ru kan bayi sele si yan je ka gbo.
2: Ni nori ajo yen nigbati omo mi wa ni lewe giga
0: e ba sumo kini to nsoro ta agbagba
2: nigbati wa ni lewe giga o ni ore to nba rin ki se okunrin o obirin egbe ni sugbon pakugba to ba ti wa le ma ni mi fe bomo yi se mura obirin ni kilode to mura bi okunrin bayi te ba tu wo dada okunrin le ma pe igba yen gan awon alakosako alabosabo ko isi wopo
0: ko ti wo po
2: ba e mo peru emi gan gan lo wa ninu e mo sha mo wi pe mi o fe o omo yi mo de bi pe to ba ti denu le mi ko ni wole a ko bi pe se mo mi wa nule to ba ti ni mo mi wa nle ba a lohun wole o ile temi re bi mo se fe ni so o na ma ni mo mi ki lo se se be ri po birin ni kini ko mu ni mi o fe se kon mi ta ko gege bi abi amo e je ka tun gbadura lati da emi mo ba ba ri eni to mo en ba rin ti o se Olorun a so fun.
0: Eh sebi te oba agbagba awon ton awon iya ton shine up awon party igba ton se kini igba lo se fe de mi mo.
2: Seri party yen bi irin ajo mo yen o sa pari si wi pe o je ni to so wi pe okunrin o ni tumo ninu irin ajo aye ohun.
0: Obirin de
2: obirin sobirin lo nfe.
0: Obirin sobirin lo nfe.
2: Beni nipa to mo mi se tan to ma se yawo ni kilo fe lo se lodo okunrin. Mo ni so ti wa ri nkan ti mo so ngba yen ti mi demo eh ni jo se lo na sese pinya oju eri se ri awon obirin tan so ni pata ni ori ofe tan se olu yi awon mo ma so fun mi bi pe mommy kokon sele ni toilet
0: eh
2: ma ni nile gbonse ki lo nsele wa ni awon obirin wo be ikan nu awon mo ta eke godi tele mi
0: eh
2: kin do ye lo ma nse ni be toilet obirin soro soke wa fa igbo ni toilet obirin to ra won na ma wole na ma clean e ma wa kawo soke bayi pe ah obirin bawo okunrin la mo to nse obirin
0: wa wonu toilet
2: wa de wonu toilet tori
0: ko wa fa gbo
2: wa fa wa butter ta won ba ti fa clean wa ri gbogbo nkan ton mu ku sibe
0: hey
2: obirin so e je ko bi di sokoto e ko mura tori eniko nitori eniko o bo ndun bo mu nkan wale ebere bi ton tin nkan ton mu wale bo en je leni yi olorun ma je pada sukun e lola o e je ato awon omo ikan le fun wa ni sinmi bo so fun won to ba si ri to se je ki mo ma ba soro won ni mommy ki lo kan yin mo lo kan mi se bo birin ni mi won ni mommy awon ya so fun yi pe se e fe sise tin ni abi
0: e won ni egun e wa wa ke god holy la wa gba
2: i fe ke god la wa e je ka gba ara wa abi
0: won ki se atu wa gba ke god e tu fo ma e so fun pe pastor ni ni holy ani wa gba holy na
2: so gbogbo nkan o ti o iya obi baba ejo e ma ja awon obi da e ma dobirin da obi obirin e ma dokunrin da den ko birin se suru ninu ilakoje ma fo mole ninu ilakoje ma fa awon omo ile awon lola wa olorun a wa pelu wa o
0: ninu ilakoje awon kan ma fa awon omo sile
2: be ni e ni baba se tori baba e fi omo yin sile e n ba ojo la yin je ẹni tó ibi tọrọ ẹ bá já sí tó bá wá já sí ibi tó da ẹ máa bọ.
0: Ibọ̀ kí ló ń ṣe kíní kò ṣe. Ẹni yìí ti ń pè látẹ̀kọ́ ẹjẹ́ ti àwọn nǹkan tẹ̀. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹni tó bá máa sàn kọ́kọ́ kó kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ̀ ń pè látẹ̀kọ́ ń sìn. Atúníkà gbé kọ́ ní ẹ̀dẹ̀ wá dúró sẹ́gbẹ̀ẹ́ rédíò. Nǹkan tí mo ṣe fọ́pá wa sọ̀rọ̀ kíní ni pé principal yẹn gbogbo wa la ni a máa celebrate principal yẹn ṣùgbọ́n principal ta fẹ́ celebrate àwa ta fẹ́ celebrate principal àwa mélòó la ń kó àwọn ìmọ̀ra tá à ń ṣe bó ṣe yẹ ńgbà tọ́tọ́ àwa hello hello sir.
3: Hello.
0: Hello pápápá Aikaro sir.
3: Hello Jikito ọmọ ní sí ìyọ̀sọ́ o.
0: Àmì sà.
3: Àlejò wa náà akínyí káàbọ̀ ẹ̀ṣẹ̀hún wa kú ẹ̀kú ètò
0: ẹ̀ṣẹ̀ sà
3: àṣìkú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ọmọ wa kẹ́ ọlọ́run gba yọ̀ǹda tí wọ́n dé láyọ̀ àtàlàáfíà o àti tíṣà wọn náà pẹ̀lú ògùn ọlọ́run dídé tí ẹ béèrè ọlọ́run níjẹ́ wọn délé kú lọ́wọ́ àtàrùn lọ́wọ́ ọlọ́run bá fún alálàáfíà tó péye táwọn náà dàbí àwọn yòókù wọn padà lágbára ọlọ́run láìpẹ́ láì jẹ́ àsìkí president wa kí gọ́vnọ̀
0: náà
3: fún akitiyan tí ẹ ṣe kò ní bàjẹ́ fún
0: wọn. Ami ẹ ṣe gan sa. ẹyin ẹ wo ni ti so pe to ba pe eni ko fi nkan fọmọ na han yin ke bo mo na soro obi melo ni si le ma bo mo ewi ti o ni gbeja wa sile en to bo mo wi abẹ gbo gbogbo awon ton gbeja lo si school won ese pa teacher kan ni like pe hello
3: yasikito
0: yes sir
3: oni baje fun yin
0: ami sir
3: awọ alaba babeji lati oju lo mo
0: mo ti
3: e se gan e ku adu ti mi
0: oluwa lo se oluwa lo lo pe ami
3: e no ni pere wo ra o
0: ami
3: e se bo dupo mo ma do re seri ka ko dupo lowo olohun ka dupo ni owo awon ijoba wa olohun so pe won para wa laya talafia ope kan ni ama principal abiamo ni o abiamo gidi ni abiamo ni oloju eyan ti won gbe ban ti lagbari ti o si wa laye ti o de ma so oro fatafata ba o ye ka niwon ka credit won ni awa ro ijoba ibo kan ko ma je ijoba nikan eni ti o ba je nto to seku kan da ko tori odo o ye ki won ja do idile yen ninu ko yi si o bi osu meji ni gbo won re ti wa gbe o ara ba lati gbe
0: ni ami e se ah a ba won yo pe won lo won de de layo atalafia inu wa dun but mo fe ki gbogbo awon obirin ko nse ke nse ri mo ma so fa awon eyan mo ma ni ma ko gbe phone ko kan ma wo facebook ko kan ma rerin abi ko kan ma wo tiktok ninu facebook yen ninu tiktok yen eyan le ko ogbon ninu e iwo wo principal yen bo se wa pelu awon omo yen ti ko yeba ko mi do eru nba ninu eru to nba yen o si duro ti awon omo yen sugbon eyan kan nisin to won atope ba ti ni kini kan keke a da gbogbo awon hello hallelujah
4: hallelujah
0: hallelujah
2: hallelujah
4: aya ti gido wa ko rire
0: yes sir
4: adu ma gba o
0: beni
4: ta ba ti gba adu ade ba te ode ba ti ri ka ma ta
0: beni
4: o ba ti o ba mo ba fi nu buna yo mo ba igbamina wa na yo
0: e se sir
4: ah o dupe o
0: e se sir
4: o dupe
0: e je ki gbogbo a ma dupe ka ma dupe ka ma gbe yin fun olohun tori ohun lo ni won ma de to ba ni won ni de ko si nkan ta fe se ko se n to le mu lo court se high court ni judge a joko po won fe gbo oro to sele laarin iwa emi atolo hello
3: iya gidi ni o
0: oluwa seun
3: iya gidi ni iya yen na
0: e se
3: ise lo gbe data o to sra bi oko to gbe de school to fi soga to gbe de nu gba omo yen e o ba omo je suru ko bi era
2: beni
3: ẹ wo ko ti kọ mọra àwọn yóò mọ fọwọ sí náà dọ ọhún òbí wọn
0: kò sí ẹ jẹ kó mọ pé nkankan ṣẹlẹ
3: kò sí tọmọtọ yóò dà fún yín tó wọn kẹkẹ ṣẹlẹ ó kéré ti ẹdẹbílẹ fọdọ bẹ ti fáwọn ọmọ yẹn ọjẹ kó tó ń bá yí kó gbé òun dáhùn ìyá gidi ni ẹ tẹ ẹ bá lè sẹlẹbírẹtì ẹ olówó fèrè orí ẹ lágbọrọ ọlọrọ olówó dẹ fún yín ṣe ẹ wá sọ fún ọmọ ọmọ yẹn ọmọ òdi òdi abiamu òpò bí abiagba ìwà àsùnjò ọjọ́ tẹ̀ ṣe kí wọ́n gbọ́ kí wọ́n mú lò màmá tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yìí yẹn ẹ̀wọ́n bí ọmọ tó lọ́dọ̀ ọmọ rẹ̀ yẹn bóun lè rẹ̀ ṣe rí ẹ̀wọ́n tó dàkẹ́ yìí ẹ̀jẹ̀ ká bá ṣe fọ́lù àwọn òbí ká jẹ́ alápẹ̀rẹ̀ rere
0: oga abiamo niya yen ninu igbo kijikiji laisi ọkọ nbẹ laisi ibon lọwọ ẹ laisi o si manage awọn ọmọ yẹn titititi awọn ọmọ kan jẹ panti wọn
2: pẹlu aṣọ kan ṣoṣo lọrun apẹrẹ abiamo gidi ni apẹrẹ ẹni tó ń pè lóbìnrin ló fi hàn yẹn ẹnpọkùnrin wà nbẹ òun náà ló ń sọrọ bí ẹnìkan pè ó sọ pé wọn mọ kó ìyá yẹn ni pé kán lè jẹ́ bí ẹni tí gbogbo wọn máa rí bọ́n ṣe sọ ìwòye mi náà tún wá lọ síbẹ̀ wọ́n mú ìyá yẹn ó tún wá ràgà gbogbo wọn ó fi ti ẹ̀ gan tó ń là kọjá lẹ̀ ó ń wojú wọn ó morúkọ gbogbo àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn mọ̀ ọ́ inú wọn dùn pọ́n rí wọn ọ̀dẹ mọ́ ìlàkọjá
0: yẹn lágbára bẹ́ẹ̀ ṣe sọ àwọn ọmọ lè rò pé bóyá excursion ni mọ́mì mú wọn lọ
2: bẹ́ẹ̀ wọ́n kó wọn jáde ni ajá ń sún àǹjí inú gbogbo wọn la tún wà
0: yìí
2: ògbójú ọdẹ nínú gbogbo mọ́lẹ̀
3: comrade eji ọlárẹjọ láti ra lábọ lẹnu
0: sáré pàápàá
3: sẹ́rí principal yẹn ẹja fún pé gọ́ọ̀mẹ̀ntì kan jọ ń torí ọlọ́run wọ́n bá wa wá nǹkan kan dáadáa fún un ọkọ ní courage ó dẹ̀ gbìyànjú ìyá gidi ni ọlọ́run ní jẹ́ kí ìyá náà ṣòfò ẹ̀
2: ìyá
3: náà jẹ́rìí ọmọ rẹ̀ ó gbìyànjú gan gbogbo àwọn ọmọ yẹn náà dúpẹ́ lọ́wọ́ àmì náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún kò ní ṣìṣe láéláé
2: gbogbo
3: àwọn tí ẹ ti kú náà tí wọ́n rántí wọn o kíjọba ọjọ́ ọ̀kan rántí wọn o
2: gbogbo
3: àwọn tí wọn báyọ̀ kínní náà lọ kọ́lọ́run ṣàánú gbogbo wa àwa náà ò ní lè gbádùn bí o kírí òwò náà ò ní síse o àdúrà yẹn gbà o lágbèlú ẹ̀gbọ́n gani o kọ́mílẹ̀dẹ̀ jẹ́ ọ̀làdẹ̀ ìjọba ṣe
0: àlàyé. Ẹ ṣe sà because mo wo pe obinrin wo lo ma ni courage won gbebon si ni ori o ya ma soro àbí kò yeyin tó bá sì sọ tọ̀nà mo mọ̀ pé àwọn ọmọ yẹn gan ọmọ sáré kí inú gbé máa ṣeré wọn ó lè tún sọ pé kán mi ẹ bílíkìsù
2: àpẹrẹrẹrẹ ni
0: arábìnrin náà jẹ yóò hundi yourself wo àìjẹ́bẹ̀ àwọn ọmọ yẹn máa ti kú tán ọlọ́run hello.
5: Ẹlò Ṣìtítò
0: ẹ̀ka
5: ọ̀sà.
0: Yes sir.
5: Ẹwà sàṣà ẹwà dandá akú oríire wa yìí náà.
0: Ẹ bá gbóhùn sókè.
5: Akú oríire wa yìí náà mà.
0: Yes sir.
5: Orúkọ Jésù yóò lè ṣẹlẹ̀ mọ́.
0: Àmì sà.
5: Orúkọ tèmi ò yí padà àìdíjé.
0: Ẹ jẹ́ bá a ṣe pápá sà.
5: Ṣé o ṣe rí ìmọ̀ máa kẹ́ gbẹgbẹ́ àtàjẹ́ òbí? Ọlọ́run já mọ̀ pé òun ń bẹ. Ọlọ́run já mọ̀ pé òun ń bẹ ní àyè rẹ̀. Ẹ wo jẹ́ kí nǹkan ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló gbàdúrà. Ọlọ́run tó wá ṣe nǹkan kan ṣe gbà pé Ọlọ́run mú àwọn ọmọ ẹ pamọ́ kí wọ́n lè jí ìyẹn nu ayé ni. Ẹ̀lú mà.
0: À ń gbọ́ yín.
5: Ọlọ́run mú àwọn ọmọ yìí pamọ́ kí wọ́n lè jí ìyẹn nínú ayé. Àwọn ọmọ yẹn ò mọ nǹkan kan ìyá ẹ ló ràgàdì òun nínú ibi tí wọ́n wà. Àwọn ọmọ yẹn ò mọ ibi tí wọ́n wà rárá. Ṣùgbọ́n ìyá ẹ mọ̀ pé ìyẹ́ àwọn ọmọ yìí Ọlọ́run
0: pẹ̀lú ìyá ẹ̀dá àgbègbè wọn ni sòrí lòdì ṣẹlẹ̀ mọ́. Àmì ẹ̀ ṣe gan sa. Nǹkan tí mo ti ẹ̀ ṣe bìlíìfù pé Ọlọ́run mọ̀ mú wọn pamọ́ Ọlọ́run mọ̀ jẹ́ kó gbé ìyá yẹn. Ìyá yẹn lọ ṣe ministry ẹ̀ nínú igbó yẹn ni. Because ẹ bá wo àwọn ọmọ yẹn jáde kò yé yín. Ìyá ti rù. Ìyá ń ṣe but àwọn ọmọ wa ń jẹ́ kíní wọ́n tún la ọwọ́.
2: Bí màmá yẹn ṣe wà.
0: Wọ́n tún kò tí ì pé ó yẹ kọ́ lọ ṣe ìbẹ̀rù
2: ẹ̀bùn ó nílò ìtọ́jú
0: gan gidi gan ẹ̀lò ẹ̀lò.
5: Yasi Kito.
0: Yes sir.
5: Ẹ káàárọ̀ ẹ kú ètò
0: pápápá ẹni tó bá wọlé pápápá ni.
5: Ẹ kú oríire o.
0: Ẹ ṣe sà.
5: Ààrẹ wa dúpẹ́ lọ́wọ́ gómìnà wa o. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àwọn tọ́jà wa ọlọ́pàá gbogbo àwọn yan lọ bá mi gbà wọn lẹ o. Ẹ dákun ẹjọ ní tèmi náà fẹsọ ni wípé kí akọkẹ ṣe ti obìnrin yẹn o.
0: Ọ̀dà ìjọba ti gbọ́ mèmi náà mọ̀ pé Ṣèyí Mákindé ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn gọ́vnà tó mọ nǹkan tó ń ṣe ni. Ẹ ló. Ẹ̀lọ́.
6: A máa kó oríire o.
0: A ṣeun o.
6: A ti pẹ́ tó Ọlọ́run gbá wa ṣe tọ́pọ̀ àwọn ẹ̀dẹ́ láyà tàlàfíà. Ìwú màá yẹn náà lèmi náà bẹ́ẹ̀ ní olórí pépé tábà kó obìnrin mẹ́wàá jọ mí ìrọ̀pá lè rí kejì ẹ̀ mọ́. Ìbẹ̀rù ní kẹ́kẹ́ ìbẹ̀rù lásán pé wọ́n gbé ìbọn lásán ó yàn ní sí ibi tó jìnnà sí yíyàn. Ọlọ́yẹ̀ lọ pé kan gbélé lórí òní lè dúró wo dúpẹ́ o. Lẹ́yìn tẹ́ tó ń sọ lọ́rọ̀ àwọn ọmọ kéèyàn bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ yẹn èmi gẹ́gẹ́ bí èèyàn kan kò sí ọmọ mi tó lè wọ̀wọ̀ kí wọ̀ ń máa dìídì ìgbà ilé orí ìyá ẹ̀ lọ́pẹ́ jọ̀ọ́ mi ṣe rí ọmọ ẹ̀ pẹ̀lú ọmọ mi tó bá ti rí ọmọ mi ń bí ẹ nǹkan tó wọ̀ ẹ́ kò lè ṣe nǹkan tẹ́mi náà bá ti rí ọmọ ẹ̀ ń lé mi kò sí nǹkan tí màá sì ìjà lè ṣe fún mi. Mo kì í sọ pé kẹ́jẹ ẹni téèyàn bá kọ ọmọ ẹ̀ àgbọ̀ tó bá mọ̀ pé ó burú ṣé pé ọmọ mi àti pé ìyá mi ti burú jù ìyá mi ti burú jù kò jẹ́ kéèyàn bọ̀ rẹ̀ nì ṣùgbọ́n téèyàn ó ní àbìyẹ́ ènìyàn ọ̀bẹ ìkà lánàá ni tí wọ́n bá ti burú láti rẹ̀ wá pé òní jẹ́ kọ́ ọmọ ẹ̀ yàyà kìyà òun pàápàá akọ́ṣàn ọlọ́run fún alẹ́ ọmọ wa bí o
2: afún
6: alẹ́ ọmọ wa tọ́ o lágbára lọ́wọ́ lọ ìyá yẹn ọlọ́run lódùmarè kò ní tètè yan ẹlẹ́mìí gbà lágbára lọ́wọ́ ọlọ́run ó máa dàgbà ó máa darúgbó máa lè ṣe fún ọmọ
0: ẹ ṣe
6: pé ètò ìyá ibrahim láti òde rẹ mọ.
0: Ẹ ṣe gan ni.
2: Ẹ ṣe wá ṣe
0: àwọn obìnrin gan ni mo expect kọ́ máa pè ìyá ibrahim ẹ ṣe adúpẹ́ àwọn obìnrin ni mo expect kọ́ máa pè kọ́ sọ ọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin níta ń sìn nǹkan díẹ̀ báyìí òun ti lọ́jà rí ó lẹ́ni tó máa jẹ́ nínú igbó yẹn kò sọ ọmọ òun bẹ́ẹ̀ náà wọ́n abẹ́ẹ̀gì jọ olúkálukú di orí ẹ̀ du orí ẹ̀.
2: Irú àwọn ọmọ yìí tó jẹ́ pé kì í ṣọ arábìnrin yẹn ló bí wọn wọ́n máa dirú wọn adigba fún ó ti dìyà wọn.
0: Ó ti dìyà wọn.
2: Kì í ṣe gbogbo ọmọ téèyàn bí lọ́wọ́
0: ẹ̀. Torí wọ́n jọ gbélé fún oṣù méjì
2: plus. Wọ́n ti jọ gbé wọ́n ti jọ sùn wọ́n jọ jí. So abiyamọ iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa.
0: Iṣẹ́ pọ̀.
2: Iṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí obìnrin.
0: Hello.
5: Hello.
0: Hello.
5: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ kúṣẹ́
7: ẹkú ètò ọlọ́run ọba máa wà pẹ̀lú
0: pápápá sà.
7: Ẹ ok, nǹkan tí mo fẹ́ kẹ́rí bí a ṣe ń yin ọlọ́run lógo lórí àwọn ọmọ wọ̀nyí àti àwọn bàbá tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ọba láàrin ó bàbá kẹwọn ọlọ́run ọba sọ láàrin ẹlẹ́sọ̀ rere gẹ́gẹ́ bí abíyá.
0: Àmì sà káàkà torí mo rí pé àkókò ti ń lọ ní kíákíá ẹ má gbàgbé ẹ jọ a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ obìnrin láti ọdún 13 years láti 13 years lọ́wọ́ 18 láti ọdún mẹ́tàlá lọ́wọ́ 18
2: méjìdínlógún
0: láti 13 years ọdún mẹ́tàlá lọ́wọ́ 18 years tó jẹ́ méjìdínlógún ní àkókò tí wọ́n fẹ́ wà ní holiday August àbí August that summer break wọ́n máa wà ní holiday àwọn ọmọ obìnrin nǹkan tá a fẹ́ kọ́ wọn ó yàtọ̀ sí èyí tá a máa kọ́ àwọn ọmọkùnrin àwọn ọmọ obìnrin yín wọ́n máa kọ́ bọ́ ṣe ń ṣe oríṣiríṣi ọṣẹ bíi liquid soap bíi detergent ìyẹn ọṣẹ gbẹrẹfu liquid soap ìyẹn ọṣẹ olómi wọ́n máa kọ́ bọ́ ṣe ń ṣe kíní tá máa ń dà sí aṣọ white yìí mi ò fẹ́ dárúkọ ká má ṣe kó má dàbí ìpolówó tá máa ń dà sí aṣọ white tó jẹ́ pé tó jẹ́ kí aṣọ white mọ́ gan wọ́n máa kọ́ wọn nìyẹn wọ́n á tún kọ́ wọn ní èyí tó yẹ pé àwọn tó ń ta oúnjẹ máa fi ń fọ abọ́
2: oríṣiríṣi iṣẹ́ ọwọ́ ló pọ̀ tán máa kọ́ wọn ẹ má sọ gbogbo ẹ jẹ́ kí wọ́n wá kí wọ́n sì jẹ́ kí àwọn ọmọ wọn jẹ́ ẹni tó ní iṣẹ́ lọ́wọ́ tí obìnrin bá níṣẹ́ lọ́wọ́ kò ní rìnrìn kurìn kò ní rìn gbéregbére kò ní ní àǹfààní láti máa wo nǹkan tí ò yẹ kó wò iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti wà láti kọ́ wọn lóríṣiríṣi ṣùgbọ́n àgbọ́dọ̀ máa tán bá ti ṣe tán kí wọ́n yọjú
0: ẹ ṣe ìyá wa ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yọ̀nà náà yẹn tá a bá ti ṣe tán ẹ pè oríṣiríṣi iṣẹ́ ọwọ́ ṣùgbọ́n èyí tó wá ṣe pàpàǹbarì ibẹ̀ ni pé ìwọ gbogbo àwọn ọmọbìnrin tó bá wá ó ní ìwé kan tá a máa fún wọn èmi gan fúnra mi ni mo kọ ìwé yẹn mo pè é ní a letter to my daughter kò yé yín àwọn ọmọbìnrin lọ nìyẹn
2: a kọ ìwé náà pé a kọ sí ọmọ mi obìnrin
0: letter tí mo kọ sí ọmọ mi obìnrin so ẹ ṣe kí ni ẹ pè wá lẹ́yìn ètò àwọn ọmọ yẹn a kọ iṣẹ́ ìṣọwọ́ èyí tó máa fi jókòó nílé bọ̀dá rashida máa pè pé wá sáré bá mi ra bisikíìtì a máa fà wọlé ẹ lóo.
8: Adékè ti pẹ́ kúṣẹ́ o.
0: Olúwa ló kúṣẹ́.
8: Adénìkan Ọmọlára ti Yemẹ̀tù area.
0: Ẹ káàbọ̀.
8: Ẹjọ́ Adúpẹ́ pé àwọn ọmọ èèyàn náà bá wa tú wọn lẹ́la yọ Adúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí fi ń wojú ìyá yẹn màkọ́lẹ̀ yìí fi ń wo. Ǹjẹ́ ẹ mọ̀ pé obìnrin ìyá pínpínpà yẹn kò máa ní sùn lóru rárá yóò máa lé ẹ̀kọ́ lára àwọn ọmọ yẹn ni.
2: Ìkọ̀kọ̀ náà la fi jọ wò.
8: Yóò máa faṣọ jù wọ́n báyìí ni.
2: Ó ní ìyá wọn.
8: Ṣé ẹ mọ̀ pé òun ni ìyá wọn nínú igbó yẹn?
0: Kálọ̀
8: ó dẹ̀ ní
0: ọkàn. Kálọ̀ máa sùn ni.
8: Ṣé ọkàn sọ wípé bóyá obìnrin yẹn ló plan ẹ̀ mú ní ẹjọ́ ṣé wèrè ni wọ́n nílùú yìí ni?
0: Ok ok ẹ má sọ pé wèrè lórí ni. Ok àwọn kan sọ pé bóyá obìnrin yẹn ló plan ẹ̀.
8: Bẹ́ẹ̀ni àti títí sọ́lá àárọ̀ ìgbà tán.
0: Ọ̀dà nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ̀ pé bá a ṣe ń ronú yàtọ̀ síra wọn bí bí nǹbọ̀ ṣe máa ronú tó bá rí nǹkan ó yàtọ̀ sí bí èmi ṣe máa rò ó dẹ̀ yàtọ̀ sí bí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ K gold ìyá wa kíkẹ́ lọ́mọ ṣe máa wò ó kò yé yín so ẹ má yẹ ká bú anybody olúkálù pẹ̀lú bó ṣe ń ronú àti bó ṣe ń rìn nǹkan. Hello. Yes sir.
9: Ẹkú sí mi ní aṣọ pẹ̀.
0: Àmì.
9: Orúkọ tèmi ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí pòpò fún gbogbo
0: ọmọ obìnrin. Ẹ ṣe pápápá ṣe pápápá kò sákòókò mọ̀.
9: Ṣé ń gbọ́ mi wà láì tí n bá sọ fún mi pé èmi ni inú mi dùn jù nígbà tí mo gbọ́ pé wọ́n ti fi àwọn ọmọ yẹn lẹ̀.
0: Wà
9: láì tàlàkùtàlà èmi ni inú mi dùn jù.
0: Olúwa ṣe
2: bó ṣe dá nìyẹn.
0: Olúwa ṣe bó ṣe dá nìyẹn bó ṣe dá bẹ́ẹ̀ inú
2: ayọ̀
0: wa ò ní dìbànújẹ́ lágbára ọlọ́run ìyá wa ẹ mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ introduce ètò yìí lẹ́ni ni àìṣe bẹ̀rẹ̀ ni torí àwọn èèyàn náà tún máa fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín pé ọ̀nà owó lọ́sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run bá wa fún yín láyè kẹwa a máa tún bèrè àwọn ìbéèrè ọ̀nà owó làwọn. Hello.
10: Hello.
0: Yes pápápá.
10: Mo fẹ́ wọ̀ ní àwọn tó ń sọ̀tọ̀ gbígbọ́ lórí Facebook kọ́ lọ ṣọ́ra wọn. Kí ló kọ owó wà pẹ̀lú àwọn tí
0: wọ́n. Ẹyẹ máa wo ti ẹ máa wo
2: ti. Wọ́n ti sọ pé bóyá ojú wòye oníkálukú ọlọ́run ò ní jẹ́kọ́ rí
0: rẹ̀.
2: Ẹni tó bá là kọjá ló lè mọ̀ ẹ mọ̀ pẹ̀lú mi àkọ́ máa sọ nǹkan
0: tí ò ní tumọ̀. Tó ò ní tumọ̀ so bẹ́yàn kan ló gbé bí picture kan jáde pé ìkan náà àmọ́ yẹn pé wọ́n ti pa. Gbogbo ìyá ètò ń ké sílẹ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ so ẹ má wọrí ara yín ìyá wa ẹ bá gba àwọn obìnrin lámọ̀ràn.
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tóbìnrin fún wa pé ajé òpó múléró. ajẹ ejeka ti o je keru oye ajẹ ife ajẹ ni na ti olorun fi se adare inule gbogbo birin pata lomode lagba mo fe gba wa ni moran wi pe e je ki a lo ipo tolorun fun wa idada e je ka bebe gbogbo nkan ti o to lo ma cheku e je ka duro gege bi obirin e je ka mo ipo wa e je ka mo aye wa ni inu ile lodo oko ni odo awon omo ni ibi ise wa obirin je eni ti olorun da lola pupo olorun o de ni gbo lai ko ni gbade lori wa
0: se mo pe obirin le ma fun omo ni onje igbaya atun ma se ti junior ma je in kitchen atun ma so pe junior come here come here let me tell you about your pampers atun ma so pe junior oya atun ma feed junior lenu
2: en
0: to wa li gbaya mu
2: mi o de jeun lowo obirin
0: olorun da wa
2: atun se ti baba gan ti baba ma je atun se fun awon to tuku ninu ile lẹyìn ọkọ alọ afisile obirin ma pese funu ile e oni suwa ko ni rewa okun ati agbara ta fi ma se olorun atubo ma fi fun wa
0: amen
2: ile wa o de ni daru gbogbo idile to de mi olorun afese won mule pada
0: amen
2: olorun wa fun wa layo lori oko lori omo
0: amen o da e ba pe number yin si tata awon eyan le fi pe yin lati bere ibere abi lati gba moran lowo yin
2: number mi o yi pada 090 0 90 0 53 53 95 95 80 80 01 01
0: e ba pe le kan si ka to dide
2: 090 0 90 0 53 53 95 95 80 01 80 01 K good le jasiyen
0: iya wa K good e le ma pe won lati bere be lowo won lati ba won soro lati gba moro lowo won tori tin ba ma won iya wa tori bi mo ma nkoko wo kule kule won na kin to gbe won wa si ori radio ka ma lo mu iya gbas gbos wo sibe abi bi bobo iwo gan ni bota njo en bi bo lo ma le mi atawon iya yen bota kia kia te ba je iya mo fe bere lawo yin laaro yin sorry to ba je obirin ibere mi si e laaro yin ni pe se iya ni e abi iya to ropolopo mo lo nji iya gan nisin
2: e tun bere pe se abi amo ni abi abi ma wo
0: se abi amo ni e abi abi ma wo oruko wo lo nje gangan
2: ipo wo lo mo tomo e wa
0: a n pada bo wa soye yin bimbo tin le wa sugbon ojo kan na emi na le ni street yi labe bridge molite ma le asakabakaba kin to de gbe seyin ma wo bo se fe fi sa lo njo yen eyan mi mo n pada bo wa number temi chikito 0808121 8145 0808121 8145 bimbo o se oko mi God bless you iya wa ke good e se ta pe yin te wa
2: e se gan ni mo dupe
11: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ṣèyí mákindé náà ni ó ti ṣe àbẹ̀wò sí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ ní akátá àwọn ajínigbé tó bí ọjọ́ 64 lẹ́yìn ìgbà tí ó ti ránṣẹ́ ìkíni kù rẹ̀ sí gbogbo orílẹ̀-èdè nàìjíríà fún ẹ̀mí ìfọkànsìn eléyìí tí wọ́n ní nígbà tí àwọn ajínigbé tí wọ́n fi gbé àwọn akẹ́kọ̀ọ́ wọn àti olùkọ́ níbi àbẹ̀wò ọ̀hún òun náà ni ṣèyí mákindé náà ni tó wá sọ báyìí pé kí àwọn tó jẹ́ elétò ìlera kí wọ́n bẹ̀rẹ̀ fi ní fojú sọ wọ́n kí wọ́n sì máa yẹ ara wọn wò fún wákàtí 48 gómìnà ọ̀hún ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọgbà àti báríkè ti àwọn ọmọ ológun elétò ńbẹ ní òdògbó nílùú ìbàdàn níbi tí wọ́n ti ń bẹ ní akátá àwọn sójà tó ti jẹ́ pé ẹ̀ka elétò rí sí ètò ìlera òun náà ni wọ́n ti ń ṣe àyẹ̀wò fún wọn tí wọ́n sì ń gba ìtọ́jú ibẹ̀ ni gómìnà ọ̀hún wá fún eré kí àwọn ọmọ iléeṣẹ́ ọmọ ológun àti gbogbo àwọn ẹ̀ka elétò ààbò èyí tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti rí pé wọ́n gba òmìnira padà lọ́wọ́ àwọn ajínigbé níbẹ̀ gómìnà ọ̀hún ti wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí àti ará èyí tí ó jẹ́ pé wọ́n sọ ìyẹn wọn nù nínú látàrí ìjínigbé ọ̀hún èyí tó wáyé nígbà náà tí wọ́n fọwọ́ sọ̀yà báyìí pé ìgbésẹ̀ náà ni yóò tún wáyé látàrí bí àwọn tí ó wà òun náà ni wọ́n tún fojú ba ilé ẹjọ́ láìpẹ́ gómìnà ti ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adélèkè òun náà ni ó ti ránṣẹ́ pé àwọn tó jẹ́ ẹ̀ka aláàbò pàápàá jùlọ ti ẹ̀ka ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀sùn látàrí ìgbésẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó sì ń rọ̀ wọ́n náà pé kí wọ́n dúró dàn láti jẹ́ kí ètò ààbò kí ó lè múyányán ní ìpínlẹ̀ ọ̀sùn gómìnà ọ̀hún òun náà ni ránṣẹ́ ìkíni kú oríire ọ̀hún sí ààrẹ bọ́lá tinubu àti ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ oríire eléyìí tí ó bá gbé oríire ba ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí bí àwọn tí ó ń bẹ lákàtà àwọn ajínigbé bí wọ́n ṣe láǹfààní láti gba òmìnira wọn padà ẹni tó sọ̀rọ̀ di mímọ̀ láti ẹnu ni gómìnà òun náà ni ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ẹni tí ṣe ọ̀làwálẹ̀ rasheed adélèkè òun náà ló ṣàlàyé wípé ìgbésẹ̀ ńláńlá òun láti gbé àwọn ọmọ òun padà kúrò ní àkàtà àwọn ajínigbé ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tí ó wúni lórí tí ó sì fi hàn pé orílẹ̀-èdè wa nàìjíríà náà ni yóò tún ní ìgbà ọ̀tún láìpẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún lu àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọmọ ológun àti àwọn ẹ̀ka aláàbò míì eléyìí tí ó ní ọwọ́ nínú gbígba ọmọ òun padà náà ló lù wọ́n lọ́gọ ẹnu ìròyìn tàgbáyé lóde sí ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè ga jòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè òdí ní àwọn èèyàn méjì tí wọ́n sọ ẹ̀mí wọn nù látàrí ìkọlù ilé tí ó wáyé ní toronto níbi tí ayẹyẹ ilé tí wọ́n pè ní salsa tó ti ń lọ lọ́wọ́ níbẹ̀ ló jẹ́ pé ọlọ́pàá ti agbègbè ọ̀hún náà ni wọ́n ya bo agbègbè ilé tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní òpópónà ti st clair níbi tí wọ́n ti ní àwọn igun méjì kan náà ni wọ́n kọ lura wọn tí wọ́n sì yìnbọn lura wọn àwọn èèyàn mẹ́fà náà ni wọ́n farapa tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá náà ni wọ́n láǹfààní láti rí àwọn ìbọn méjì gbà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ náà ni àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá àwọn ọlọ́pàá lẹ́nu wò tí wọ́n sì ṣàlàyé pé àwọn igun méjèèjì ọ̀hún náà ni wọ́n fa ìbọn yọ tí wọ́n sì ń kọ lura wọn kò tó di pé àwọn èèyàn méjì wọn dágbére fún ayé yìí iléeṣẹ́ ọlọ́pàá ti wá sọ báyìí pé àwọn ti ń ṣe iṣẹ́ ìwádìí láti mọ àwọn èèyàn eléyìí tó ń bẹ nínú ibi ìkọlù ọ̀hún tó jẹ́ pé láìpẹ́ láì jìnà náà ni àwọn yóò fi ojú wọn léde. Lákòótán ìròyìn ti eré ìdárayá ìbànújẹ́ ló ti balẹ̀ bàgẹ́ sí àkàtà ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti south africa lẹ́yìn ìgbà tí agbárin gbogbo ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún jaden adams ti ó dágbére fún ayé yìí lẹ́ni ọdún 25 lẹ́yìn ìgbà tí ó kópa fún orílẹ̀-èdè rẹ̀ ti south africa níbi ti ife àgbáyé ti ọdún 2026 eléyìí tí ó ń lọ lọ́wọ́ ní báyìí ni adams òun náà ni wọ́n kéde rẹ̀ wípé ó dágbére fún ayé yìí tó sì jẹ́ pé àwọn olólùfẹ́ bọ́ọ̀lù pàápàá jùlọ ti orílẹ̀-èdè ti south africa náà ni wọ́n ń bẹ nínú ọ̀fọ̀ ibi tí àwọn agbábọ́ọ̀lù náà ti ń kárí so pẹ̀lú bí agbábọ́ọ̀lù ọ̀hún bí ó ṣe dágbére fún ayé yìí
agbábọ́ọ̀lù ọ̀hún náà ni tún kópa ní orílẹ̀-èdè South Africa pẹ̀lú kílọ̀bù rẹ̀ ti Sundown Melody Sundowns níbi tí ó ti ń kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Bafana Bafana kó tó di pé ó dágbére fún ayé yìí.

àpapọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n kòkó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí i. Àjọ INEC ni wọ́n ti sún fífi orúkọ sílẹ̀ fún àwọn olùdìbò fún ipò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin títí di ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Gómìnà Ṣèyí Mákindé náà ni ó ṣe àbẹ̀wò sí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n láǹfààní láti gba òmìnira padà kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Kò dì ní àwọn èèyàn méjì tí wọ́n sọ ẹ̀mí wọn nù ní Toronto lọ́hùn-ún níbi ayẹyẹ eléyìí tó wáyé lọ́hùn-ún lórílẹ̀-èdè Canada. Ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè ti South Africa náà ni wọ́n ti kéde pé agbárin gbùngbùn àwọn náà ni ó ti dágbére fún ayé yìí lẹ́ni ọdún 25. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìyálẹ̀ta ti tòní fún ọ̀kanòjọ̀kan kan ìròyìn eléyìí tí ó ta kọ́sọ́ jáde. Eléyìí kan sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com. Àríkẹ́ ẹ̀ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7. Tunde Ọ̀làwò lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túnde Moronkeji Martini Salau ló ti ń ròyìn. A kú ìyálẹ̀ta ọ̀sẹ̀ kú sí mi òní. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

ọba àdúgbò àtúnṣe àjọ̀dún ẹlẹ́ẹ̀kẹrin wọ́n dá àmọ́ ìlú wá wọ́n dá gbọ́n lù wá wọ́n gbógun dé àtàjọ̀dún ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ti gbógun dé àtúnṣe àjọ̀dún ẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀kẹfà àṣekeje àṣekẹsàn-án nígbà tá a wá sẹ́jọ̀dún ẹlẹ́ẹ̀kẹwàá gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún dé bí àtúndúpẹ́ àwọn látàjọ̀dún ẹlẹ́ẹ̀kẹ

0: azekejilelogun, ikẹtalelogun, ikẹrinlelogun, ikẹẹdọgbọn, ikẹrindinlogbọn, ikẹtadinlogbọn, ikẹjidinlogbọn, ikọkandinlogbọn.
1: Ọgbọ ọdún rẹ ọlọ́dúnmọ́rẹ̀ ọgbọ ọdún rẹ ọba tí ń jogún tí ò ní yọ arógun gbógunmi tí ń bẹ lọ́dún ọ̀run ìjọ CAC General Evangelist Nigeria and Overseas làwà yìí arógun gbógunmi ó pé dá tí yẹsì ló kẹ́rù pẹ̀ ọlọ́dúnmọ́rẹ̀ adúpẹ́ òkúlé wa ń ké bí eku ẹ̀yẹ lé wa ń ké bí ẹ̀yẹ ọmọ èèyàn fàmí èèyàn ìgbà lè wá rojú àwọn lè wá òpẹ̀tì

kòrò fún ìjọ CSR ológun mi sí orí sí 08034867571 Aki Engineer Michael àti olùkọ́ wọn tí wọ́n jọ wá bákan náà kí gbogbo ọ̀gá ilé iṣẹ́ Lagelu 96.7 FM ẹ ṣe o láti ọ̀dọ̀ ọ̀gá wa Tunde Ọmọláwúwo tó fi kan ọ̀gá tèmi Kébùgì àti olóyè gbọ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀ ẹ ṣe o tẹ́ ń gbọ̀ wá ètò mi lókùtẹ́ máa gbọ́ ẹ̀mí gbé kúrò mbẹ́ ẹ ṣe.

0: Gèmeun lololaju Lagelu 96.7 FM Oga lo je fun gbogbo awon radio to ku
1: Je ti gbo wi pe iran ti de fun gbogbo eni to fe sanwo na tabi ra token
2: license lo office IBDC
1: pelu lana iRecharge boju ese ni o
3: bawo la se le ma lo iRecharge
1: e download iRecharge app ni app store tabi play store yin e si iRecharge app yin e te number meter sori e lati ra token sori prepaid IBDC yin loju ese tabi ke te *6606*1# ke te le igbese yoku lati sanwo yin ni seju aya beni bakan na meter kokan lo ti ni apo asan kan soso Bẹ́ẹ̀ni máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbà IBDC tókì yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge sanwó iná ní rọrùn.
4: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìnàjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
5: Lálọ́jà ìrẹ́gbà.
6: Who are thy goodness?
5: Kò fi ogun rọ́pò.
6: I replace you with battle.
5: Ó yẹ gba ilé.
6: Receive your goodness.
4: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn ọdún 2026 nìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Ìrìnàjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

0: Second Chance Lotto Vogue. Ma sun piye. Be ranle ma gora e. Mu namba. Ta la o la to la. O dimi mushe. Ta Golden Chance Lotto Vogue. Game wa aro kutu. Ta kuru kore ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni bubu aro jo. Anfani wa fon. Lati je wo tabwa. Wosa ti ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken rope ke. Anfani be ni pe. To ba je ninu e yo wa wan game wa. O le ba winnings. Ni e yike yi Golden Chance Lotto Payment Center wa. Ki lotun duo de. Lo si e yike yi Golden Chance Lotto Kiosk. To wa la dubo re. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Sa lago mesan koja seju me edogun owuro. Ago mesa abo aro lo gbesi. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo. Ma we bi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la gbe dode.
2: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
3: eto igbeyawo laye
4: ejowo eduro najare
5: ki lo sele
4: ki won to so wa po nje o ranti po oseleri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
2: eh ni tuto
4: ka sa so pe o ti ra won abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
2: ah ah lati osu to koja ni mo ti ra won
4: oluse aguntan so wapo
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
6: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
7: CDK sanwó díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Happy 48th anniversary.
9: Fún ogójì ọdún ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúgbò tí ó ti yípadà di ọ̀tún ó rí ọ̀rẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí ọlọ́run à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹrẹrẹ ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀ akórí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò lò ní pastor dr henry ojo pastor dr jd onagua reverend dr missy funke adetubelu reverend gbade ogunlana wòlíì kẹlẹ ọbọládìní olúlàdé bàbá àdúrà ike 47 ajínrere ìlàjà akíntúndé àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn olùgbàlejò wòlíì tíye àti ajínrere obìnrin joyce arabambi ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa cac ilé àtúnṣe adésìyàn bus stop olùlọ́yọ̀ àkànrán ìbàdàn a ó máa retí yín o.
10: Ah, bọ́sùn o lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbàgbé kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́ pẹ̀láṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbàgbé kà àwọn tó lówó èkó èkó ní gbé òpàrọ̀ o gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. A jẹ́ pé ògbàriwo iléeṣẹ́ Better Life Bakery nu o tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbàgbé kà ní ọlọ́tọ́ tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbàgbé kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ́ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lọ́wọ́ kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́ tètè ṣe kí á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfaraléwo bákan náà wọ́n tún nílò àwọn obìnrin tó ní OND SCE tàbí Mature SSC tó mọ̀wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà níbàdàn gbogbo ibikíbi tó bá wù kán wá fi ọ́ sí owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
11: Akanji, ewo lo mu oto kari so.
12: Ah, wo, won tutu bele ti mo re lojo si lowo mi o.
11: Se nti so fun o, odo Sheimak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile ile mi ti mo ko, laisi wahala kankan.
13: Akole mara.
11: Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
14: at 3.5 million naira.
11: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gbọ́n tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
6: Ibadan Land Gidigba, RPC Protein, Ibadan Mesiogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
13: Gbogbo omo ologo pate ti yin melo ona bayo si feni ti o le gbadura wonu ogo
15: sebi nitori ogo ni o nitori ogo ni
13: ide ti olorun reverend pf wa fi pe gbogbo eniyan sibi ipade adura lagbara sunday merinla 14 sunday prayer service le to ti bere lojo sunday on the 28th of june ti o pari ni sunday on the 20th of september 2026 bere latago meju aro si meji labo san ni sunday ose kokan ni gbangan soji la wa classic rubber miracle church cramic to be ni number 7 reverend pf wa christent leyin saint louis college adeyemo layout mali tembadan akuri re je idapada wonu ogo o tin gbadu ojo pe o ti po yori oke ati wonu ogo won ti fe su elenu o kilo de to fi sise fun elu mi je ti wo si seru ogo akoko to tokun yo de ba iwo na dara po mawun eyan mi mo ninu adura sunday mere la yi ka yo fo ko tutu pese da re bi ti jacob ati jabesi nu we mi mo agbo ti gbagbe joseph sinu ogba iwon oluwa si ona ti re o wonu ogo lo opo na si olorun alaye lo olorun o lo fun o ti baba wa ninu oluwa reverend pf owo ati reverend cc o wa to gbadu asule fun o sayo ti mo pe ninu adura lagbara sunday mere la yi emi ori temi se o e gba be loruko jesu
16: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along the Wo Ogbomaso Road, the Wo Nipinle Osun Rusagbekale 72 hours program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje dilogun osu keje odun 2026, July 15th to July 18th 2026. Sa pakori eni etu sile, eje ki o ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo loju tu aye e? Ta n so se re doku. Ta lo leri pe o sire ti fun omo. Wa dide. Biranle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo kejedinlogun osu keje odun 2026. Ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Woli Pile Osun pade Woli Peter Adeleyi Olowo Poroku Apostle Dr J Olayinka Folabi Okoto Jesu Woli Mati Oyelowo Prophet Timothy Jesu Tunde Pastor Ezekiel Ayomide Olorin Emi Lady Evangelist Emilola Exeda Esther Akitola Iya Anointing Lady Evangelist Nolaji Oroyi Oko Fembe lati MRS World Academy Taska Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odoriwo Prophet Ezekiel Salawu ni o gba gbogbo yan lalejo dipe won deni tusile
17: Dr. Strap Recycle ati tamoto dirun ba fun gbogbo eyin te fe tamoto ni cash and carry no delay Dr. Strap o ra lowo yin eyikeyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugbo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro oko ke to fi upgrade bo se car Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Strap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. And

0: kun tori tọlọrun e saforijin fun wa o ejo ti wa na ko oro aje ni e ki nkan o tun le ru gogo ni abi awon agbe wo wa pe asiku bayi a fe ra ka wa so pe o si ki wa ni ki la fi wa nbi bi fun yin ki la wa go fi mo riri eyin ni pe eyin gangan te ngbo wa le ngbe wa laru eyin le je ki polowo yen wole na bi o si eyin ko si awa e ma ibinu yen losan tuni bọlọrun si so pe ko se ri niyan bo se gba niyan sikiroinde loruko titemi mo ma akiti kori ni gboro ode omu lori eto je kan mo ni bi ta ti ma nlanfani lati ma jara wa dele awon royin ere idaraya lolokan ojo kan ya yin le ti mo bo se nlo loruko lootu eto yi baba tun di omo lawo ni Alex Ferguson abi Bola Sadiq o ni o je ke ma gbadun mi lapodo ti yin be yen bakan na ma yi koto olohun ma yi koto ka se eyan futo san toni bọlọrun ti mo fi seri yen ba ti gba mi laye a yi koto mo ja gbokun si nbe *347*1004*2#. Le fi gbori wole *347*1004*2#. E ma gbagbe wipe osu ta wa yi o na la fe se ayeye ti odun keji ti ka se le to je wipe cashport nlo lowo promo nlo lowo lori sirisi be eyan ba se place lati bi iru awon asiko ilo na lo se nlenu si o ni anfani ati bare pade yen lori ti ka se lo se nfe loju si bi nkan se je niyan o ye je ngba rin gbogbo orilede wa Nigeria wole ba ba nso nipa iko ti flamingos iye iko ele ti ojo ori won be labe odun 17 to je ti tobirin ni di ball alafesegba flamingos ele to nsoju orilede wa Nigeria won ti yan yo tori pe won fi aje akegbe won iyen ni ana iyen ni lulume lorilede togo orilede ti benin republic ni won fi aje o pelu ami ayo 5-3 aggregate yen wa je 8-5 ẹ ran ti pe won ti fi aje won tele pelu ami ayu 3-2 iyen ba ba nso nipa orilede benin republic ni bayi won ti yan yo sinu odije ife eya agbaye ile ti o mo waye ninu odun yi orilede morocco ba ba nso nipa women under 17 world cup bi nkan se je niyan president federation cup o waye lana asikagba e to de je wipe asikagba laarin tawon obirin waye ti tawon okunrin na waye mo je agbokun o si nbe Nasarawa Mason ohun atiko ti Atlant Queen Amayu kokan ni won jo gba wole ara won oliwo mi gba bo ba le mu ni won fi yanju e oni Nasarawa Mason fi wa bori pelu ami ayo 5-4 ta ba nso nipa Women President Federation Cup final to waye lana ede tun le pe ni FA Cup torilede wa Nigeria niyan 5-4 ni Atlant Queen o lo je lowo Nasarawa Mason lagbon ti tawon okunrin ko Ekaneme Warriors o lanfani lati fi aje Ikorodu City ami ayo kan sodo lobade Mukhtar Ismail una lo mi ami ayo kan yen iyen fun iko ti Ekaneme Warriors goliwo mi gba ni penalty lo gba wole idije ife eye agbaye o ti debi to ni apere kini update awon fese won se wo lo waye lana ogbe ni ayala jawon eyan tan
1: akudede wo ya tokun
0: e ka bo sori
1: ife ye agbaye ile to lanfani ati waye lana iyen ipele keta si asikagba ami ayo meji se yokan lorilede England lo fi na orilede Norway ami ayo meta si yokan lorilede Argentina lo fi na orilede Switzerland bakan na to ba ti wa ndi ni ojo kerinla iyen lojo Tuesday to nbo iyen lo tun la orilede France won ati orilede Spain iyen ni abala semi final stage iyen ni won ti mo pade bakan na to ba di ojo Wednesday iyen ni ojo 15 to ba tin di ago mejo asale orilede England won ati orilede Argentina bi nkan se lanfani ati je niyan
0: ayala ja yin tan bi nkan se ma je niyan o update iyen ninu DJ ife iya agbaye bo se nlo nibi ti nkan de duro bayi se ri gbogbo fese won se leyin ti won gba ti toru yen tan laarin orilede ti Switzerland at orilede Argentina ifese won se ti won ti gba bayi ninu odije ife eya agbaye to nlo lowo lorilede meta ototo orilede America Mexico at orilede Canada 100 ifigagbaga 100 match ni won ti gba 292 goals lo ti waye o ni awon ti won ti mi 292 bakan na 256 yellow card ni won ti pin fun gbogbo awon agba ball ti won caution won red card nko 14 ni o ti li sele ninu DJ fe ya agbaye to nlo lowo yi ba ba nso nipa ongo awon tan mi awon nile alara won beedi ni be fun ni bi kan ni awon loye ongo 14 lo ti lanfani lati waye Kylian Mbappe ohun ati Lionel Messi ni won lanfani lati mi awon to poju yen ninu DJ fe ya agbaye won ti mi mejo mejo Erling Haaland ti mi meje Jude Bellingham o fi itan bale o na ti mi mefa ba ba nso nipa awon tan se iran lowo ju Michael Olise o ti se iran lowo marun Bruno Gumares o se iran lowo merin Martin Odegaard lati orilede Norway na ti se iran lowo merin ama ba ba nso nipa go contribution agba ball wo lo ni go contribution to poju iyen ninu dije fe ya agbaye to nlo lowo Kylian Mbappe ni ma ja agbokun o si nbe 8 go 3 assist 11 goals contribution lo nje be bakan na Messi ko so mo na 8 go 2 assist 10 goals contribution lo ni bi nkan se je niyan gbo mi daada baba mi iyen lorile ede America eni Olorun mo ni Chicago ni Illinois e se ngan ni Alaja Akim Ome baba n fo loke lowo lowo ba lo nje balilayo dunu yin Olorun oni jogbe amodunu yin e oni gbe ijoba atalu e seun gan ni o e seun te wa nbe yen tori ti wa Olarin waju omo soni bare ni Brampton ni Canada Bonfe Joe niyan eyan Biola Star Photo e seun gan ni Adeyemi omo ba Alase Adeyemi omo ba Estate Management e seun gan ni te wa nbe yen tori temi te wa nbe yen tori ti wa e seun gan ni o Orilede Senegal gbogbo igbimo oluko ni torilede Senegal ba ba nso nipa oluko ni nipa pa julo Papi Thiaw won ti gbase lowo re o bakan na gbogbo awon igbimo isomo gbe re ile to nko kiri ajo ile to nse kokari ball alafese gba orilede Senegal won ti gbase lowo gbogbo won ife aifewe won le won danu no to orilede Senegal lanfani lati wo ipele elekeji ta ba nso nipa round of 32 ninu DJ fe ye agbaye o to di pe won ko sowo orilede Belgium nibi ti won ti fi ami ayo meji bere meta ifi gagbaga mererin ton lanfani lati gba ninu DJ fe ye agbaye to nlo lowo yi meta won padanu eyo kan won bori je orilede Iraq ko won na yen tan bori pelu ami ayo marun sodo na lo gbe won wo second round yen won mi awon mewa won kan si di mesan pa toro danenu lorilede Senegal bi nkan se je niyan Lionel Messi tori pe ifigagbaga to waye loru mojumo yen o fan noju o laarin orilede ti Switzerland at orilede Argentina orilede ti Argentina pada yen yo nto to pelu ami ayo meta seyo kan ama awon kan kan sele ele tawon eyan le mo o le ma de ti igbo yin e je nja yin tan ori pe adari ayo to dari ifigagbaga yin omo bibi orilede Portugal ba ba nso nipa João Pinheiro nigba won fe gba free kick kan wa eleyi ti orilede Switzerland fe gba nbi won tin to wo adari ayo isumo Lionel Messi oni alaye sun eyin sun eyin sun fo tap e bayi Lionel Messi da lohun pe ogbe ni bo ba ba mi soro e bo ri be mi se nbo soro emi fi towo towo ba osoro wo bi igbe yan yaju si yan ni ogbe ni João Pinheiro bi igbo yaju ni talk to me with respect Lionel Messi so be fadari ayo dari ayo da lo nbe oluwe o mo gore Lionel Messi na lanfani lati fi itan bale tori pe o ti di ba ba nso nipa ninu DJ fe ye agbaye e mesan ototo ri Lionel Messi ti se iran lowo go fun agba ball mesan ototo in 2006 against Sabia Crespo o se iran lowo fun 2010 o se fun Tefes Di Maria o se fun ni 2014 2022 o se fun Enzo ni 2022 yen na o se fun Alvarez ani ni 2022 yen na emeji lo se fun Alvarez 2018 nko o se fun Macado o se fun Aguero bákan náà ni 2026 ita wáyé o ti ṣe fún Romero o dẹ̀ tún ti ṣe fún Macalister o ti ṣe ìrànlọ́wọ́ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ fún agbábọ́ọ̀lù mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi mi àwọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bí nǹkan ṣe jẹ́ nìyẹn ilẹ̀ gẹ̀ẹ́sì lóòótọ́ àwọn náà láǹfààní láti yanjú àmọ́ bíbí ìlà gbà wọlé torí pé bá a bá ń sọ nípa Lionel Messi ìfigagbága ilé tí wọ́n mọ̀ gbá kojú ilẹ̀ gẹ̀ẹ́sì Argentina versus England yẹn lọ́jọ́ Wednesday yẹn o ní òmọ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ eléyìí tí Lionel Messi ó mọ̀ láǹfààní láti kojú ilẹ̀ ti England tí wọ́n mọ̀ gbá ìfigagbága àkọ́kọ́ rẹ̀ kojú orílẹ̀-èdè ti England ní 2002 tí wọ́n jọ pàdé kan ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé Korea Japan àmì ayò kan sódo Lionel Messi ò sí ń bẹ̀ nígbà yẹn ti mọ̀ tí Beckham mú score tó mi àwọn ayò kan tí ilẹ̀ gẹ̀ẹ́sì fi borí yẹn penalty nígbà yẹn náà lọ àmọ́ Lionel Messi báyìí ìfigagbága ọjọ́ Wednesday yẹn ìgbà àkọ́kọ́ rèé tí ó mọ̀ kojú ilẹ̀ gẹ̀ẹ́sì officially bí nǹkan ṣe jẹ́ nìyẹn Lionel Scolani ó ní àwọn wà fortunate ni o láti borí ìfigagbága ilé tó wáyé lóru mọ́júmọ́ yẹn olùkọ́ni Thomas Tuchel ó bẹnu àtẹ́lu àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ọ̀gbẹ́ni Ayala ẹ já wo ìfigagbága ilé tó láǹfààní láti wáyé láàrin orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè Norway lóòótọ́ wọ́n borí pẹ̀lú àmì ayò méjì sí ẹyọkan àmọ́ nígbẹ̀yìn nígbà tí ìfigagbága parí olùkọ́ni Thomas Tuchel ó bẹnu àtẹ́lu àwọn agbábọ́ọ̀lù rẹ̀ pé wọ́n ṣe dáadáa kì í ṣe pé wọn ò ṣe dáadáa tó ó ní wọ́n ṣe dáadáa ó ní àmọ́ ibi iṣẹ́ tóun rán wọn kọ́ ni wọ́n ń ṣe lórí pápá pàápàá jùlọ gbogbo nǹkan táwọn plan ìyẹn ní bùbá àgbàradì ó ní nǹkan ni wọ́n ń display tá a bá sọ wípé ó ní kí wọ́n bóyá kò ń sọ pé sluggish bóyá kò ń sọ pé wọ́n ń yọ́ wọ́n kàn ń fà bí ìgbín ibi tó ti yẹ kán ṣe gbá wọn ò ṣe gbá ńbẹ̀ bí ó ti yẹ wọn ó ṣàwọn ò ṣàwọn ńbẹ̀ ó bẹnu àtẹ́lù wọn àmọ́ ìròyìn ibẹ̀ gangan ni wípé Jude Bellingham eléyìí tó láǹfààní láti mi àwọn méjì méjèèjì lánàá ó dá lóhùn ó ní mọ́nà dá olùkọ́ni eléyìí lóhùn ó ní ní ti tòun òun gbóríyìn fún àwọn akẹgbẹ́ òun lórí pápá ó ní tó ń sọ ohun táwọn ń ṣe ìgbáradì táwọn ń ṣe ó ló yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ó ń sọ nípa shift pé ó yá ó tiẹ̀ yàtọ̀ gédéńgbé páwọn làwọn mọ nǹkan tí àwọn ń fì lórí pápá ó dá Thomas Tuchel lóhùn ṣé irú nǹkan báyìí sí ò lè.
1: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi a kú dédé wòyí a kú dédé
0: wòyí a kú dédé wòyí
1: ìsinmi òní. Atọ́kùn lápọ̀dọ̀ tèmi ṣe rí ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ àbí kí n sọ pálákùnrin yìí sọ ó mọ n tó rí o.
0: Ó mọ n tó rí.
1: Because òun ló mọ n tí ó ṣẹlẹ̀ sí wọn lórí pápá. Because ẹni tó bá láǹfààní àti wo ìfigagbága yẹn yóò mọ̀ yín pé nǹkan tí wọ́n rò kọ ni wọ́n bá. Because àti sáré pàdé padà pẹ̀lú láti yọrí ṣe àṣeyọrí ìfigagbága yẹn.
0: Ali wọ́n ṣáà borí.
1: Bí wọ́n ṣe borí àwọn náà mọ nǹkan tí wọ́n face because tí olùkọ́ni bá sọ pé ó yá ẹja gba 2 touch tàbí kẹ ẹja gba 3 touch tàbí kẹ ẹja gba 1 touch ó depend lórí nǹkan téèyàn bá pàdé.
0: Téèyàn bá pàdé pẹ̀lú àwọn alátakò.
1: Because má máa kí eléyìí tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Norway tán fún England ó kọjá téèyàn lè sọ.
0: Ó ní Norway táwọn bá play ó ní ibi tí wọ́n ti ní agbábọ́ọ̀lù bíi Odegaard tán ti ní bíi Haaland.
1: Haaland
0: á sọ pé àwọn ò ṣe tó.
1: Lápọ̀dọ̀ tèmi ọmọkùnrin tó dá kóòtù wọn tó dá olùkọ́ni wọn lóyún mo tún fún lórí yín. Because individual performance ti ẹ gangan.
0: Òun náà ti ní àwọn mẹ́fà báyìí ló ti mi nínú ìdíje
1: fẹ́rẹ́ bẹ́ẹ̀. Òun ló ṣe ayẹ fún wọn ní àṣeyọrí aláìní.
0: Bẹ́ẹ̀ni lára àkọsílẹ̀ eléètò náà ní báyìí ó ní agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje eléyìí tí ó mọ mi àwọn méjì léraléra ní knockout stage nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Òun náà ti jọ àwọn
1: agbábọ́ọ̀lù àkọsílẹ̀ yẹn.
0: Pé bó ṣe dá olùkọ́ni lóhùn.
1: Òdodo ọ̀rọ̀
0: ni. Sá wa fẹ́ sọ wípé torí pé gẹ́gẹ́ bí àwọn ayànnànà àwọn pọ́ndìtì nílẹ̀ gẹ̀ẹ́sì ẹnìkan bá kí olùkọ́ni wípé yes nǹkan táwọn fẹ́ lélẹ̀ kì í ṣe pé kán borí ìfigagbága kí olùkọ́ni wa mọ̀ káwọ́ kó mọ̀ dáwọ́ ìdùnnú pé no ibi tí àṣìṣe bá ti wá sẹ́yìn náà rí bẹ́ẹ̀ pé ibi tí àṣìṣe bá ti wá dandan ni kí olùkọ́ni ó sanpa ẹ̀ ṣùgbọ́n kì í ṣe kó kàn dẹ́mu. awon agbabolu
1: lapodo temi seri e ti mo ru eyan ti
0: to mo su je je bi epi bi ebu won fi ran ni
1: ke won loro ti e lapodo temi bi ohun o se mo se nku bi o se yi pada
0: o ya ta leni to lowo iyen fun ti tosan toni mo ti so pe pelu yonda olohun ayi ko to iyen fun ti tosan e ta leni to ni owo yi 0802 lo bere number yen 1878 lo pari e o ti rin bi o ku sowo gbigbe bayi o e dakun ko si akoko yen losan toni hello e ka san oruko yin ati bi te tin soro
2: e ka san olumi de ni oruko
0: lati bo
2: lati
0: moniya olumi de lati moniya ka se se ti jeri tele eh jeri e ti je 25000 naira yen ni osan toni mr olumi de customer care ma pe yin bowo yen o se wole won o je ke mo aha lo nseun bi nkan se je niyan o bi nkan se je niyan nle ti gbo yan abi nbola ki lo sele si a wa mo lo ni e be kederi agbabolu nigba kan ri lorilede brazil romario oni ki won gbase lowo oluko ni orilede brazil yen carlo ancelotti ko si akoko ni aba ni ka so npa oro yen amo ko si akoko romario ni pe ka ni ni daka toun ni oni carlo ancelotti ile ejo lo ye kawon o ti pade lo de kini to sele to to yen oruko lootu eto yi otun baba batun de omo olawu alex faguzi bakona abi nbola sadiq lo je ke gbadun mi lapodo ti yin be be mi ba tin dide sunday oyoyo latowo ofola kemi mighty sikirwan di oju itere loruko ti temi omo ma kiti kori ni gboro ode omo akiti kori wan titi monday ta tun mo pade yin ola ire ata pelu bukun ni o dabo

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù ṣé àtòṣì Gitales ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni. Gitales International bíro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kú lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Gitales International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: E sheun te wa mbe fun wa ti e kwe kuro ni ikoni lagiri 96.7 FM tu atukwe lo wo lo run ba shen sobo ni ki ato lo so joja shemo kwa an sope ofe ma se o se kon you know nubo se ni marriage in shele inye ikoni ye then taba wa wo lo ta wo bo ari wipe taba she acha akosha n gbono ni pe ah eni ateni won si po mo eni ateni won ti ja won ti daru that's like the most common word won not ti daru e da kini ru e da gbeyawo ru ah so ibere mi ni wi pe bo gan lo se nsele you know eni ti o ti so pe ah mo love we mo ni fe till death do us part to so pe mi le jeun lai ri e mi le e samo samo popo risirisi o to la won to ye pe marriage won ti e kin last lo titi pe ye osu melo kan awon odun kan odun meje odun meta but awon kan won to ye pe odun mewa 15 years awon ni 20 years awon baba wa kan wa to ye pe won te omo ti ogbogbo omo ti lo le oko tan e se a ma ru yi pe e fe ra yin mo awon kan wo gangan lo fa o ti pe ti bi meta bi meji o awon ka te pe won sese bere rin ajo won ni won ti le losu kan osu meji osu meta awon mo pe bo se le lawon o se mo won ti gbeja won ti sa lo won ti daru in quote ba je ma lo won na ma ti daru awon meji o ma si po mo those are the words that man lo awon kan ni awon mi to je pe won ti bara won gbogbo bara won gbogbo bara won gbogbo bara sibe sibe won atun daru awa di pe mommy lo ngbe nbo mi abi daddy lo ngbe nbo mi awon kan ti e tun wa to je bi pe won daru won si jo ngbe ni kan na to won wa da bi flatmates kon da bi housemates te mama gbe ni mommy le mo gbe loke daddy le mo gbe loke ki mommy ma gbe nsale won yara won gan le tira ko ma di pe awa di pe e te wa bere e te wa ran ra yin mo e ran ra yin mo rara ati rara didaru yi ki sojo kan lo ma nbere won si po mo yi ki sojo kan lo ma nbere orisirisi nkan on lo ma nfa lodo titi yin ki le yin ro wi pe o nfa awon kan young osu melo kan ni awon kan wa odun melo kan ni awon kan lodun gboro ki leyin ro wi pe o ma nfa
1: o e ma ka san ko eto lade lo ni baje o
0: e ka so
1: oruko ti ni ni oke oluwa roti ni oluwa contain ari se ari alasa apata ibadan lakoko na opolopo nkan ti ma nfa kigbeyawo tuka ni pe elomi fake life lo nge ko to marry so o wa gbe take life yen titi na to fi fe omo gbe yen wole nigba to be yen wole to wa ri ta se ri tupe a ogbe ni ko ti e si mo si ko ti nkan kan ni o gbe ya o be attraction kan elekeji e du opolopo obirin o ni farada o da bi awon iya wa ye atijo to je pe ti nkan ba ti rogbo na o si ma to riti
0: ki any suru a don so nitori en ka bi script ki le mean by wi pe obirin o ni ifarada se nkankan wa to fi mention ifarada yi
1: era nkan to ba bi ifarada na ni pe obirin to je pe boya owo toko re nfun ko to ti o to won yen ba de ti to boyo wo de lo fun o ti o to dana to de fi ni suru bi ojo melo kan to ri pe ko si ifada ko le farada mo niyan
0: mi so luwa roti ni nje obirin kankan wa ti owo ti oko e nfun to to sa
1: kò sí obìnrin tó wó tọkọ ẹ fún tò kò sí náà ṣùgbọ́n wọ́n ní farada ju ra wọn lọ ìmí náà jẹ́ wà tó jẹ́ pé owó tó fún yìí ò tó nǹkan kan rárá rárá ta bá ń sọ pé owó tó ọkọ̀ ń tán yàn obìnrin ó tó ó yà ó wà é a lè gbé sórí gbèdéke bóyá ẹlòmíì sì wọ́n fún ní bóyá bíi 150,000 lóṣù ẹlòmíì pẹ̀lú bí nǹkan ṣe tí wọ́n tóyìn sìn kí wọ́n máa fún 50,000 ẹ mọ̀ pé ò rọgbọ so gbogbo àwọn nǹkan yan ẹni tí ò bá dẹ̀ ti ní farada a wò wípé kọ̀rọ̀ ayé ó dáa ju kọ̀rọ̀ ọ̀run lọ yóò tètè pọ̀ síwájú yóò lọ rajà rẹ̀ so méjì tèmi lórí ọ̀gá àtẹ̀mí sọ lọ́sàn-án nìyẹn.
0: Ẹ ṣeun,
1: ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, Olúwa kọ̀ǹtẹ́nì àríkì àrẹ aláṣà àpáta Ìbàdàn.
0: God bless you. Ẹnì kan sọ wípé Wàkàndédé gbọ́ tóbìnrin kan ṣá ń complain ni pé ọkọ tí mo fẹ́ kọ́ lé léyìí o, ẹni tí mo fẹ́ kọ́ ká ni mo mọ̀ pé báyìí ni mi bá má tẹ̀ ti gbà fún ẹ. Wọ́n lẹ wọ́n ní ẹlòmíì aṣàdẹ̀má pé aṣàdẹ̀má complain náà ni kò dẹ́ ṣe pé dìdí ń complain lóòótọ́ ìwà ọkọ àbí ìyàwó tó fẹ́ ó ti yàtọ̀ tí ó dá nǹkan ti change ẹ̀ mọ́ lọ́wọ́ kì í ṣe ń tó fẹ́ rè é. Hello. Hello,
1: ẹ
0: kásán. Yes, sir. Yes, sir. Ọlọ́run ò fẹ́ rọ́ Olúwa ṣeun.
1: Bẹ́ẹ̀ni. Sẹ́rí ìyẹ̀wò tẹ̀sán yìí. Láyé John ta mẹ́ṣọ̀ fún àbàbá ẹ̀yà sí ẹ̀yà fún gbèdéra wọn. Wọ́n wájú wọn kan tó fẹ́ wọn. Wọ́n ní alárinà.
0: Ok. Alárinà
1: máa mọ fáàtì tí bí yẹn ni. Máa mọ fáàtì wà tó bí yẹn ni.
0: Ok.
1: Alárinà ti ìyàwó náà máa mọ fáàtì ọkọ yẹn. A mọ orúwà tó ní, a mọ orú ẹbí wọn. Ṣùgbọ́n láyé ìsìn kò sálárinà mọ́ fóònù alárinà. So àwọn nǹkan wọ̀nyí fake la fi fẹ́ra wa nísìnyí. So aláti tuntun gbogbo wọn bẹ̀rẹ̀. Ṣé ẹ tán fẹ́ra wọn lórí fóònù tó pancake everything tó balance. Ìgbà tó wáyé àtọ́jọ́ gbére tọ́jọ́ gbére tó ọkùnrin tá a máa wù bá. Sẹ́ǹtì mo dẹ̀ fẹ́ bí méṣà ìyẹn tó bẹ̀rẹ̀. Ẹ ọkùnrin náà. Tó package ayẹ fún gbé ọkùnrin gbé ayà I'm this and that I'm this and that ní òótọ́ bóyá ó wá owó kan fúnra fún fún àṣẹ ńlá yẹn later obìnrin ti wọ gà ọkùnrin náà sì máa ń wọ gà ibi dírẹ́sì obìnrin bẹ́ẹ̀ náà obìnrin máa ń wọ gà nípa láti spend for obìnrin láti mú ẹ kó gbà tó ní so àwọn nǹkan wọ̀nyí ó ń cause problem ló máa ń fẹsẹ̀ ní tí mo lè fẹ́ mi lè ṣá pé nǹkan tó ń bá mi fẹ́ lè ṣá ó mú nǹkan báyẹn wáyé.
0: Ẹ bá ṣe ní kọ́nà bá a sọ̀tún dáadáa. Ẹnìkan ní pé àìlẹ́mìí ìdáríjì ṣùgbọ́n tí ọkọ àti kálẹ̀ ni ẹ lè ṣe àlàyé ni I would have loved tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ṣe ara wọn tàbá ń sọ̀rọ̀ pé àìlẹ́mìí ìdáríjì ó dà fún àpẹẹrẹ tí ọkọ mi ń sìn tó ń ṣẹ̀mí tí ìṣe ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tó ń jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹyọkan ni tó dẹ̀ ń dún mí bó lèyìn ó ṣe à ń dùn nǹkan bẹ́yìn ó ń dùn mí you know so àìlẹ́mìí ìdáríjì yẹn mo wí pé ẹni yẹn ṣe àlàyé ẹ ló ẹ kásán. Hello. Àwọn ìbàdàn ti bá mi sún kúrò níbi rédíò yìí ẹ sún kúrò níbi rédíò yìí tàbí kẹ pa pátápátá. Hello. Okay. Hello.
2: Àwọn ọlọ́dẹ ọlọ́dẹ báyìí.
0: Ẹ ká sọ
2: ma a kú sí mi ma.
0: Yes sir.
2: Àrùn àmì ọ̀la ti sẹ́yìn.
0: Yeah, ẹ ká sọ.
2: Ẹ kú sẹ́ ma.
0: Yes.
2: Ṣẹ́rí èmi ni rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí káyé pé ìfẹ́ ló sọnù. Kí ló ti mú ìfẹ́ sọnù ni pé ṣe rí níwọ̀n ìgbà tí bóyá ọkọ ni tàbí ìyàwó ni tí èèyàn bá ti wà tí ò bá sí omi ojú àánú ní ojú rẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ṣe rí tí ọkùnrin bá wá tó bá mú ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà bá ṣe wá ní ọmọ ìyá òòṣà. Ṣẹ́mọ̀ tí ọmọ ìyá bá wá tó bá jáwọ̀ tí ìjìnlẹ̀ ìfẹ́ wà láàrin ara wọn tí wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn tó wá múyàwó yẹn gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ tàbí ìyàwó mú ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ tí ò rí gẹ́gẹ́ bí ó kàn fẹ́ níta tàbí ọkọ ìfẹ́ níyàwó wàhálà ìfẹ́ rí gbogbo ẹ kò sówó gbogbo ẹ ọwọ́ abú mi ẹ kú sẹ́gbẹ́ kan ọlọ́run gbọ́ ṣẹ́rí tí kinní yẹn bá ti wà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ilẹ̀ máa parí rẹ̀ tí ò tiẹ̀ sẹ́ni kẹ̀kẹ́ tí ó jẹ́ ọ̀dẹ̀ bá yín dáṣì.
0: So lọ́dọ̀ titi yín àìní àánú.
2: Àìní àánú àìlómi ojú àánú ni pé ọmọ ìyá mi lẹni tí mo ti ẹ̀ fẹ́ yọ ẹ gbogbo ọwọ́ abú mi ni gbogbo ẹ ọwọ́ ń tẹ̀mí lẹ́sẹ̀ ni gbogbo ẹ kò sówó ni ẹ kọ̀kọ́ kú yẹn sẹ́gbẹ́ kan ná.
0: Ẹ ṣe
2: owó gan táwọn èèyàn kì í ṣe pé owó nífẹ̀ẹ́ ọlọ́run gbọ́. alhamdulillah mo se wa yi a seri gbogbo nkan ni mo fi so inu riri ni mo fi nsoro
0: arowo e ma bi mi fo wa to modin yin lenu abimbola tin se ju si mi bi te ba tun le pe pada ma like e seun
2: all right

0: ìrìn àjí sínájọ́ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀, iṣẹ́ àmì àti anójú orin tó máa ṣe. Àwọn olórin ẹ̀mí, Kẹ́mi Okunọlá, Taiwo Ògúnmi, Bùnmi Asọ́lú, Ọbáyẹmí Praise, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọlálágbàwí, Nuroja Ayé Abiola, Emmanuel Akintayo, Olúwa Ṣẹ́run ti Súwẹ̀, Wọlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 bí Saturday 18th July, aago mẹ́fà àbọ̀ ìdájí, 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. Bí CAC Women Interpreter Ministry, NTC Bra, tó wà ní ìyájọ́ kún ní Fúròrù Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àtẹwúrẹ́ tá a mọ̀ mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ̀ agbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn nlé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC, Mọ̀kọ́lá Ìbàdàn. Ẹ pé 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
2: Wọ́n gbé fún pàdí ẹ̀.
3: Pàdí ọ̀dẹ̀ ẹ̀sìn.
4: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
5: Wò ó, wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
4: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheimak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
6: Akọ́lé máa ra.
7: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gbọ́ tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
8: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: Wait! Aww.
4: My love, wetin happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge nko, where you dey? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care.
4: CD Care?
5: Yes, so I dey pay small small. Fridge, washing machine, even solar system. Na CD Care.
3: So all those things don already dey house?
5: Abba, since last month.
3: Pastor, continue the wedding.
6: Walk on that, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small small.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 15 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

Only I want to see NS Church Movement. How you're new. Lele, you know, I feel buried too. It has some buried. I feel dupelo along. I feel. Mr. Reyes, we love him. Talk about that. No, me one. I feel keep going. One. Soja or lockpa. I feel going. One. See one low one. Be a key jobba. A jobba. Papa. A jobba. Ikinle. Akẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Kì í ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Èkìtì. Kò gbọ́dọ̀ dáwọ́ dúró ní ìpínlẹ̀ Kwara kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Ní ilẹ̀ wa ilẹ̀ Yorùbá South West kó dẹ́kun ní North West, North East, North Central. Kó dẹ́kun ní South East. South South mi ti ẹ̀rọ gbọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ náà ní South South bóyá ẹ̀mí mi ò dẹ̀ ka news. Níbikíbi lórílẹ̀-èdè yìí owó kán gbógun tì í ìdínigbé kán gbógun tì í pátápátá kò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́. Àti èyí tó jẹ́ large scale àti èyí tó jẹ́ petty kidnapping. Nígbà tí wọ́n bá ti gbógun tì í kálukú á mọ̀ pé tó bá ti ṣẹlẹ̀ ikú ní èrè ẹ̀ṣẹ̀. Kódà ìfàní àti máa ṣèwádìí rẹ̀ lè má sí ó máa ti ka mọ́bẹ̀ ó tán nìyẹn. Nǹkan burúkú ni. A wà ní ojú òpó Facebook. Afiz Fọlọ́run Ṣọ́mọ Kìn-ín, Bijesh Kumar Kelancherry, James Oladele Akin, Felicia Akin o. Ọlánre Miki ọmọ ìbílẹ̀ Ọjẹ́dìran Matthew Amudat Yusuf. Àrọ́mọdọ́mọ ìyá onírú Kásán. Ìyá ìbejì ẹlẹ́gùsí láti odò ọba Mokin Ọlá Antonia Mrs. Atọ̀dá láti Omi Adio Kin ẹ̀ Kásán Apisunde Ekwesimi Yẹni.

jẹgẹdẹ ẹka san láti orílẹ̀-èdè yín ní United Kingdom dùn mí dùn láti ìtúrí mẹ́sáàgì yín lẹ́yìn ẹgbẹ́ ń tí ń jọrin ìfọ̀rẹ́mìsì dr fúnmi aragbáyé.

0: information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Happy 40th anniversary!
3: Fún ogójì ọdún, Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀. Fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti padà di ọ̀tún, ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé. Pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run, a ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ 16 oṣù keje, bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé 5:00 ìrọ̀lẹ́ lójoojúmọ́, pẹ̀lú ìsọ̀rú ní ọjọ́bọ̀ láti 10:00 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ Ìsinmi ní 10:00 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúlàdé, Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìrànṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa, CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olùlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: gẹ́gẹ́ bẹ́ ti mọ̀ pé lórí ètò yìí láti máa mú ìrántí wá fún àwọn orin tó jẹ́ orin ìgbàgbọ́ àwọn orin ìgbàgbọ́ tí ọjọ́ ti pẹ́ lórí wọn dáadáa àti pé tèní ó tún jọ pé wọ́n fi ń ṣàjọyọ̀ ìdùnnú ìyẹn fún àwọn ọmọ àti àwọn olùkọ́ tán padà sáwùjọ ó jẹ́ nǹkan ìdùnnú gidigidi gẹ́gẹ́ bí baálẹ̀ ṣe sọ ní adúpẹ́ ìyẹn lọ́wọ́ gómìnà ti ìpínlẹ̀ tọ̀yọ́ ìpínlẹ̀ náà ládúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fún iṣẹ́ àjọṣe papọ̀ lélẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ kìíní tí ó sọ èso ẹ̀jẹ̀ yíyí orin padà kí n bọ́ sórí orin mi onílẹ̀ tó jẹ̀jẹ̀ pé ó ṣe ó sọ èso rere tó dá ìdùnnú padà ìyẹn súnú àwọn ìdílé tí àwọn ọmọ wọ̀nyí ti jáde àti súnú àwọn ìdílé tí àwọn olùkọ́ wọ̀nyí náà ti jáde bó tilẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n fara káṣá ìyẹn lójú ìjà abẹ́ ọlọ́run kó bá wa rọ àwọn ìdílé wọn lójú àwọn ilé tó sì jẹ́ pé lásìkò ìgbà tí ìkóni ìgbéni náà ṣẹlẹ̀ làwọn náà fara káṣá kọ́lọ́run bá wa ṣe kíni kọ́lọ́run bá wa gbà bọ́ wọn kó bá wa ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátápátá kó bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rere.
1: Ayé o, kó má ṣe bá mi lọ́rọ̀ kọjá, bá mi wò láwòye.
0: Ṣùgbọ́n fún pé àwọn ọmọ wọ̀nyí padà yẹn sí ọ̀dọ̀ àwọn òbí wọn tó nǹkan dùnú.
2: Nínú
0: gẹ́gẹ́ bí baálẹ̀ ṣe sọ wọ́n ní oorun báyìí la fi ń dánkówò.
2: Ẹ má ṣe fojú sunkún ọmọ, bá máa mi má ṣe kú ní
0: kẹ́. Ẹni pé ṣàṣà labiyamọ tí ò ní mọ bó ṣe rí lára.
2: Ìka
0: níwọ̀n bá gbèdéke ìgbà tí àwọn ọmọ yìí ò fi sí.
2: Ìka
0: lákàtà àwọn òbí wọn.
2: Ó la òye, ó má ṣe.
0: Gbogbo ojú tó bá rí fọ́nrán lọ́jọ́ tí wọ́n fi àwọn ọmọ yìí sílẹ̀, wọ́n mọ̀ pé kò sí nǹkan tó dàbí pé kọ́mọ wà lábẹ́ òbí rẹ̀.
1: Má ṣe dúró má. Ọmọ ìlú tí o fi fún mi o.
0: Gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀, Bálé ò bá sọ wá ní ibo làwọn ọmọ yìí ń sùn sí.
1: Pẹ̀jẹ́
0: kí la mọ̀ táwọn ọmọ yìí ń jẹ lọ́wọ́lọ́wọ́.
1: Láwòye
0: ìṣòwò náà fi bora. Tó bá tún wọ lọ jẹ́ àsìkò ìgbà tó jò ń rọ̀. Ẹkú òjò ló rọ̀ lásìkò yìí, báwo la ṣe mọ̀ táwọn ọmọ yìí ṣe wà sí.
2: Ó má ṣe ya dedere láyé o.
0: Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti gbà á.
2: Kẹ̀kẹ́ lu náà dada.
0: Gẹ́gẹ́ bó ni kálukú ṣe ń gbà á ní kọ̀rọ̀ yàrá.
2: Ó má ya lé mi.
0: Àwọn tí wọ́n gbà ń gbangba lórí òkè nínú ilé ìjọsìn ní mọ́ṣáláṣí.
2: Èyí ni kò fi dá mi lọ́la.
0: Pẹ̀pẹ́ Ọlọ́run padà gbà á.
2: Ebi ti Rebeka.
0: Ó bá wa dá wọn padà láyọ̀ àti àlàáfíà.

àwọn CCC ìjẹ̀ṣà tẹ̀dọ̀ àwọn ni wọ́n ṣẹlẹ̀ tí wọ́n pè ní ẹjẹ́ kí ọmọdé kí ó wá

eléyìí la fi ń sign out orí àwọn ọmọ bàbá Macaulay. M.A. Balogun, Macaulay Balogun. Àwọn àǹtí Maggie àti àbúrò wọn pẹ̀lú bàbá òjò Adé tí àwọn bàbá tí ó produce kí ló ń ṣẹlẹ̀. Ilé la fi máa sign off orin yẹn a máa lọ fún bíi 5 minutes ẹ máa gbádùn gbẹ̀ngà. Yòókù di Sunday àbí pé mímọ̀ àwọn ilé ní alẹ́ ọ̀la lórí àgbàlẹ̀ tù ẹlẹ́mẹ̀wò.

0: 96.7.
1: 21 days divine intervention.
2: I'm getting drunk with it now.
1: Jesus, you gotta be Samuel JP. Your body and mother, last Wednesday, 1st July 2026, at Korea. The buying visitation for laughter. If I will, I don't get funny. Otto, I come for no latin, I am Biana and Shiloh. But where is Oma Manuari? I didn't know that you are doing, you know, my mother, I am. A lot of fellow Pastor Sakia, or Long Jesus, if I did this is superintendent, Pastor Peter. Prophet Femioni, Prophet Kendiakode, Prophet Tadijola de Mayo, Prophet Estad de Mayo, Prophet Tadia Nibite, Prophet Shagun Alambi Weninu, Pastor S.O. Aladeji, Prophet A. Olalego, Pastor Washima de Bola, Pastor Ishmael, Amoro, Walia Tiago, Modesu, Inkana, you saw a JP, Womas of Tele, and Yawa, Yoma, Pawpoya, Leria, Lapada Wednesday, 4th, the Tuesday, 21st July, Lago Maria, Borole, Lodo Dumo, Open CSC Way of Life Center, the Walegi Glow Office, opposite the Lura Grammar School, Challenge Pado.
3: Flash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidi gba soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo omo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹs International ni Jitalẹs International. Ríronì lágbára, líléṣẹ́ wọ̀gbẹ́, dídádúró digbí, láìrògbọ̀kú lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹs International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹs International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹs International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Jitalẹs International lónìí. Jitalẹs International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹs International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
9: Aha! A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépèpé ó wá sópin lórí owó sísan fún ìgbaradì hajj 2027. Ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn ní kékeré lọ́dọ̀ tiwa, ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex, opposite Bofors Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Alidaya Hajj and Umrah Services. Ajì ìrọ̀rùn ni tiwa, bíìdín láì tààlà.
10: Iná kò sún ní ẹ̀kọ́ lọ́nà yìí ti fẹ́ sọ
11: yìí. Omi nira kó fi ọwọ́ gbà.
0: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti ra máa.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣe é gbọ́n tán ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n ta ayò kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogun lẹ́gbẹ̀ẹ́.

0: Ọlọ́run. Gbanigbani. Nígbà ayé bá ń lé níká. Gbanigbani nígbà ọ̀rọ̀ bá ń dòyàn. A tún kó ojúmọ́ ńlẹ̀ akójúmọ́ àti kó ojúmọ́ mẹ́ka sàn. Àwọn apá àbìkan lórílẹ̀-èdè àgbáyé ni mo ti ń kí a pé a kó ojúmọ́. Ṣùgbọ́n lápá àbí àwọn àwà yìí ẹ̀ka àsán mọ́ kúrò ẹ̀kú rọ̀ lẹ́ni. Òní Adébíyí ló kọ mi. Ló kọ lọ́ọ̀ náà ni mo sì fi ń kí a. Ọba tí ó bí a léèrè ẹjọ́ ń jọ ìdájọ́.
1: Ọmọ àjò ló sì.
0: Níjọ́ tẹ́nì kankan ò ní rí àwírí sí àbí àwáwí kankan.

0: ọjọ́ kejìlá nínú oṣù tí ṣẹlẹ̀ kejì tún tán lọ náà nù. Olóko olóòtú ètò yìí ògúrúgbà lóògùn àkànwó. Ayé ẹ mọ̀jẹ̀ ń wà nù nira ìnira ò dáa. Yes, ẹ jẹ́ sún ọkọ̀ sọ́wọ́ iwájú. Àná ọjọ́ kọkànlá oṣù kọke oṣù keje ni wọ́n ṣe ayẹyẹ àyájọ́ ọdún kan
1: tí
0: bàbá mi ọba Owólabí Ọlákùlẹ́hìn Igẹ̀. Bàbá mi dáṣọrọ̀ ògún
2: ẹgbẹ́ onínú rẹ̀
0: kí apódìgbò ṣe
2: ẹlẹ́tọ́gbà ìtọ́gbà fẹ́ tọpọ̀jù
0: ìyànjẹ́ òkú ọmọ ọlọ́fà ọmọ láre kó tún búre kan gbọdọ̀ jù kan bí kan bá jù kan ní ọlọ́fà.
2: Wọ́n ò ṣe fọwọ́ rán sẹ́yìn.
0: Ẹ máa gbọ́rùn sọ̀hún, ẹ máa gbọ́rùn ṣògo. Ibi ẹ fàdàgbà ayé lò sí ọmọ tí ń lò yòókù. Mo kí amòfin àgbà Ọlá Olúwa mọ́ gàjí Owólabí Ọlákùlẹ́hìn. Kí àrẹ̀mọ Olúbàdàn àti gbogbo ọba pátá ẹkú àsẹ̀yìndé bàbá o.
1: Gbogbo ẹranko ní.
0: Bójú wọn ṣe dá ẹ̀yin wọn ó tó dáa jù bẹ́ẹ̀ lọ. Mo kí ajírọ́ba Owólabí Ọlákùlẹ́hìn. Gọ̀m̀bọ́ ni pé lé ń wọ́. Gọ̀m̀bọ́ ni délé ń wọ́. Délé òbí mọ méjì kó kọ̀ọ̀kan ní pélé. Gọ̀m̀bọ́ ni délé ń wọ́.
2: Ọ̀rọ̀ sẹ́yìn ni mo ṣe tayọ.
0: Mo kí yẹn kú délé o.
1: Ìpàdé ni o.
0: Gbogbo ọmọ Adélọ́sọdún nílò òjé òjé ìpẹ̀tù ọmọ ará tí wẹ̀ bí òjò.
1: Ohun kan lọ́wọ́ mi.
2: Àfisọ́ ọmọ Ìbàdàn.
0: Ìkọ́lábà Olúbàdàn dágbére fáyé pódìgbò ṣe. Láyà àjẹjẹ. Ọ̀la ni wọ́n ṣe ọjọ́ kẹjọ bàbá. Kọ́lọ́hun kò fọ́n ṣe.
1: Kan lọ́wọ́ mi.
2: Àfisọ́ ọmọ Ìbàdàn lálejò. Ọmọ Ìbàdàn jẹ́ báwọn.
0: Nǹkan ń gbẹ.
1: Nìbàdàn.
0: Ẹja bẹ̀rẹ̀ ètò ipá pàpá.
2: Aṣọ.
0: Mo tún mú mi ìdè lónìí.
2: Lòdì ó.
0: Bí n bá ti wú egbò kan mò ń wà ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ń wà désàlẹ̀ kòkò ń sì mẹ́. Ṣé n bá mẹ́jọ ẹ̀ wá ń yí pé tó mo bá débì kan mo bá débì kan. Baálé elect ní akókò wọn ń bẹ ní àhín. Ẹni tó tún jẹ́ àgbà nínú ilé. Bàbá mi àna ń bẹ ní àhín. Àwọn tó jẹ́ bí wọn wọ́n ń bẹ ní àhín. Olórí ẹbí wọ́n ń bẹ ní àhín. Kódà ààyè ògbà mi kí gbogbo wọn rọ̀ wọlé ni wọ́n lẹ́nìkan ò ní bà wọ́n ló kọjẹ́. Ọ̀dà àwọn ẹnìkan wà ní bà yín ló kọjẹ́. Bẹ́yìn náà lẹ̀ sí ní bara yín ló kọjẹ́ bí yàn láti mọ̀ lọ́sàn yìí. Gbogbo ẹyin tẹ́ ń fetí gbọ́ ètò yìí lọ́sàn yìí. Ètí tẹ́ fi ń gbọ́ ọkọ̀ nídi tẹ́ máa náwó lé. Mo kí olóyè mọ́gàjì Charles Gbadé Yanka the personal assistant to the Olúbàdàn of Ibadan land. Ẹ kú ọmọ ṣe o. Ẹ tún bá ń gbélé ìdé tí bàbá mi kí wọ́n ó tún gbọ́. Ẹ kí bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ máa dalẹ̀ Ìbàdàn. Láàmú máa ní ẹ Gbadé Yanka ó dọwọ́ rẹ̀ àmú lelele torí ẹ̀ ló fi wà ń bẹ̀ lónìí o. Àdé ọlọ́run lọ́kọ̀ wọn náà máa gbọ́ dáadáa. Ẹnìkan ò ní máa gbélé tiẹ̀ kó máa wọlé mẹ́ lómìn lórí. Kò lè ṣe é ṣe nílẹ̀ Ìbàdàn. Ìyẹn tiẹ̀ ni amọ̀jọ ṣẹlẹ̀ nu. Abàmì ẹ̀ka ẹ̀sán.
3: Ẹ̀ka ẹ̀sán o.
0: Ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta.
3: Yẹ́sà.
0: Ẹ bá ń dákọ yín o.
3: Orúkọ mi ni Rabiu Ọlábamẹ́jì Kàṣálíù ọmọ ọmọ Akúnkò bí òwú.
0: Akúnkò bí òwú.
3: Bẹ́ẹ̀ni.
0: Akúnkò bí òwú ń bí ó parí sínú.
3: Akúnkò bí òwú akúnkété bí omi igi jẹgẹdẹ ògiribìtì ìmọ̀wò.
0: Igi jẹgẹdẹ ògiribìtì ìmọ̀wò.
3: Bẹ́ẹ̀ni bí wọ́n ṣe ń kí lọ.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ mi bẹ̀rẹ̀ báyìí. Níbo lakúnkò ti wọ̀ ló bàdà.
3: Akúnkò wọ láti òwú ló ti wá. Ó tẹ̀dù sí ọjà balọ̀ kọ́kọ́ dé sí. Kó tó wá di pé wọ́n ṣẹ́tù sí ilé ọlọ́dẹ ní Kòsòdò Ìbàdàn. Olúńlóyè ni ẹni ẹ ń dẹ́. So olúbí Akínsẹ́yà olúbí Ògúngbìnì olúbí Olùbíyì àwọn ọkùnrin mẹ́ta tó bí mi. Akínsẹ́yà yẹn ni àkọ́bí rẹ̀. So láti
4: ilé ọlọ́dẹ.
3: So Akínsẹ́yà yẹn lọ́wọ́ lọ tẹ̀dù sí Akúnkò. Níbi tí ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ogun ati nkan ka ti problem omo
4: ni
3: gbele lokto koko de si wa difa fun ba won difa fun mo an so pe kuku nbe ko le si wa du to ba de bi odo to ba
0: bo mo ba du lowo re to si raje je to ra je lo o sun waju o
3: wa n to ba ku ni bi odo yen ko ni soke to ba ti to ba ti ku odo mi mo so bi bo je wa nbo koko di odo kan odo to de yen ki ko jo ku me ko ni bi ese bata meji o tun kankan wo jwa ku nbe fiti to wa na
4: to o ti debi to nlo
3: ke debi to nlo o wa debi ti wa tedu si lo ni
4: si bi ta ko wa ni
0: akuko bi owo akukeche bi omi agbe ni abode
3: ah dagun dagun ni o
0: dagun
3: dagun dagun dagun dagun dagun to de ko ba dagun dagun gangan ni to si lawon mo ogun gan ta lawon jan ma dagun
0: ibi ta npe ni akuko lo ni abani ka wo dada kanawo kanase kana waju ka tun neyin yo to bi odidi ilu melo e te ja fo e je nche wo pe oda na o lati bi iru bi si podo yo to baun si le je bu
3: se ile ilu yen abule yen
0: be ni
3: ah ke se to po so much so we ke se to po lu
0: ko se fenu di won
3: ah ko se to bi to ba na at least gbogbo ohun tin be nbe bayi boya bi 40 si 50
0: villages
3: ndan oyolola ko dingba to de sibe ko ba ni kankan so oyolola le nto koko de ba ni be
0: an ti wa n pariwo ka ki pe akuko ma gbale awon e ma gba awon akuko ma gbale awon e dako e ma bo lo si je gan
3: ah
0: e ja tu ta pale
3: atokun ko ri be o
0: abule mi lo gan la kuko tu le fun
3: at least
0: eja ti be nwo
3: ni doko mi mo le ran ti metal latin ni gugu ti nkan sugbon bi metal de lugun ni
0: metal de lugun 17 sugbon ele lai wowe ele metal la
3: lori doko mi
0: eja ka metal lahun
3: eleyele
0: o de ni o
3: daudu
0: o di meji
3: ayomoya
0: o di meta
3: olosa
0: o di merin
3: ofada
0: o di marun
3: fagbemi
0: o di mefa
3: orunja
0: o di meje
3: aseperi
0: o di mejo
3: bambose
0: o di mesan
3: abodo
0: o di mewa
3: ajobo
0: o di mokanla
3: giwa
0: o di me o di mejila
3: sagba
0: baba e to modun melo
3: emi ti mo joko
0: yi
3: ogorun odun
0: ibi e dagbare iroloku te le pa
3: aye olohun ni
0: je le paro
3: lo ma ja
0: gbewe lo anti awon ti baba yin fi le fun yin si o si e si ranti won
3: pelu ase olohun
0: agba yin o dale nko se ni se yin
3: eun
0: ko yin yan da akunko mo lawon o mo pe gbo le o mo lawon o mo ko lori ile bo lo ti je gan
3: atokun
0: baba mi
3: olohun ni jare nti o ba wa lo ko je
0: aseun
3: e di pe tan ba npe akunko akunko lo to en tin gbelu akunko tin gba bule akunko akunko na ni o mo pe
0: be
3: sugba emi ti mo doko yi iran baba temi igi ti baba ti wa lo awon gbodo fatu gbogbo abule meteta lati mo da kon ko si ntojo afeni to ba lo gbalẹ to ba kanjo ko sugbon ke eni to ba so be pe ta ba pe akunko ki mo be
0: da ko yin baba
3: lo to akunko sugbon ke se omo ru makinde ke se omo akinseya ke se omo akinseya o le se pe ninu awon ti akunko to fun nile niyan ti ma lo sise yen
0: o da mo nbo bale ale eleti abi
3: ben
0: o ko yin
4: emi ni tole atu olajire
0: toni mo di pe nti ba ba gbagbe
4: omo ma kisan ya oro makinde
0: bo loro yi sisele bo lo si je
4: bo ti je ni
0: o ko yin ni nda ka ki e da pe gba wa awon akunko ni aku onlu omo ni mo leni kan o ni leni kan le e fo ilefo lawo bo lo ti je
4: bo ti je ni eni ti o ba ni to ba ni nkan na ni a ma lo fi sise tori pe awon baba wa won je eyan eleyin oju anu ti won gba awon eyan mara pupo tori pe baba npe akunko leni emi ti mo joko yi gangan ni anje akoko atole dole akoko le mi se awon ti an baba wa gba mara ni le akoko ti won si nje ti an mu labe akoko awon ni won da akoko ti an lo ko akoko kaakiri kaluku lo si lo ko ti nje lati bi titi nbo ke sa wa ta je omo atole dole
0: oko yin ni nda o
4: ora
0: oko yin ni nda o oko yin ni nda o
4: ke sa wa
0: oko yin ni nda o
4: ke sa wa
0: awo wa ni
4: awon ti
0: egbo o bale le ibi ade duro yi abi oye yin gbogbo aye ni ngbo wa o
4: ko si ron oro
0: awon to ni le ibadan lo ni e ri pin gba mo fun won bere eto yi gba mo ko ron ba mi tan mo da ko ba mi lo adan le ibadan aso obura kan ti le ibadan ni laaro inu kolon je wo pe fun a balogun le ibadan mo kian oto le ibadan mo kian mo kigun ya lode mo kigun sisi ai mo si kigun gbogbo magaje le ibadan ko si gun mi leyin mo te le da kon le ibadan to jani pin ta da kon lo an wo ni foko akunko ti an fin do mi alaafia be nru e je mo won o ko ti yin won da an wo ni
4: e se atokun awon ta n pe ni osun gbe ro osun ta baba wa tule fun ni akunko awon ni
0: e se awon won ran te fi dan fi o ko yin ran da akunko la wa n gbo ta fi ni ori na ibe wa ko mo re lori olori akunko ma bo ni ahin loni
4: in to sele ni pe
0: ki lo de yin ase po bo lo ti je
4: in to sele ni pe
0: e je mi o mo
4: in to sele ni pe awa n ja akunko a koja akunko sugba awon tan baba wa ti an tule fun won mo pe awa la kunko sugbon se mo aye ode osin won ni bewe ba ti pe lara ose I mo n do se ola wi pe won ti ban baba wa je won ti ban baba wa mu ti an ti ma won baba wa na fi n tu awon eyan je
0: awon abanigbe won ni yin
4: awon abanigbe wa ni won se
0: akunko na won si nje
4: Abi won jo akunko o ko ti won ni oyo lo awon o ko won ni osogbe nru osun ran
0: awon tin da be laamu nu
4: awon ni won
0: ni ki gbogbo ara be won foko nso
4: awon ni o ko nsa wa o
0: bi aba melo ni an ti eyan lenu nbe ngan
4: won la won de won ni awon won de won de ayomaya olosa ofada fagbe won de giwa won ni awon won tun tesiwaju sugba ati mo bi ti won dede ti an de sugba bi ti won da ko o ni ayomaya ati olosa ati ofada
0: bo la se ri won to mi alaafia be won fi ni daru mo
4: e ba ni
0: ke si dojumo la n ri pe omi alaafia be won ohun nko si so kin to soju opo le tori mo ro pe awon omo Nigeria o da soro yi mo pada bo

0: ọ̀rẹ́ ti kún ojú òpó mi bàbí. Ìyá àbèjẹ lẹ́gùsí nǹkan ò ní ṣe yín. Má fi oje Peter. Fátímọ̀ làṣìṣẹ́ ọmọ ni mo kí yín. Olámìkí ọmọ àbílẹ̀. Àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ gbogbo yín mo kí. Bàbá mi. Intẹ́ ń wí lọ́sàn yìí ti gbà.
1: Bó ṣe rí ni mo sọ fún yín.
0: Ṣùgbọ́n mo pẹ́ ẹ̀ lè parọ́.
1: Láyé.
0: Ṣùgbọ́n ní ti gbà. Torí tí n fi tìgbà ni pé àpẹtàn náà bá dé àyìn pé tó àwọn akókún ò sí bẹ́ẹ̀ o. Torí ọkọ yín wọ́n ń dá.
1: Kì í ṣàwà.
0: Tí wọ́n fi di pé gbogbo ẹ̀ mú ń porúkú mo sún bẹ́ẹ̀ o. Kálá àfi àwọn àfẹ́ sí.
1: Wọ́n ń dà lùlú. Ṣùgbọ́n wọ́n kàn jẹ́ ọkọ ni bàbá wa túlẹ̀ fún wọn ni. Gbogbo ilẹ̀ tí bàbá wa fún wọn gan kọjá ẹlẹ́yẹlé. Akẹ́sẹ̀yà gangan ilé rẹ̀ kọjá ẹlẹ́yẹlé. Láti ẹlẹ́yẹlé lọ ó tulẹ̀ fún àwọn ọmọ àwọn jagunjagun rẹ̀ ni. Ìgbẹ́ láti ráṣẹ àwọn abúlé tí mo dákọ lẹ́ẹ̀kan yẹn kò sì ṣe ẹnì kankan nínú àwọn ọmọ Oru Makinde. Torí akẹ́sẹ̀yà ló bí Oru Makinde. Oru Makinde yẹn ló bí bàbá tèmi. Ilé àkókò gan kò kọjá ẹlẹ́yẹlé odò ẹlẹ́yẹlé mi. Gbogbo ìyókù báyìí àwọn jagunjagun rẹ̀ lò fún lábúlé kò sì tàǹpà rẹ̀ kò sì sọ mọ akúnkò kankan mọ Oru Makinde.
0: Tó lè yọ lẹ́nu
1: tó lè yọ wọn lọ ẹnu dùn ní. Torí tí wọ́n bá dẹ baálé ní gbogbo èmi abúlé tí mo dá kọ́ ọ́n. Baálé nígbà torí baálé tó gbéṣẹ́ báyìí 23 years lólù lórí òye. Òun ló sì ṣe baálé títí títí.
0: Tí ó sì sí fún akájà kankan.
1: Tí wọ́n bá tí nkankan bá ṣẹlẹ̀. Ní anú àwọn abúlé tí mo kàn tí nkankan bá fẹ́ yọ wọn. Mo kó wá sọ́dọ̀ baálé. Ní àkókò baálé ò sì bá wọn yanjú
0: rẹ̀.
1: Mo kódà kọ́ sẹ́nì kankan tó lọ́kọ́ tù rí.
0: Lẹ́yìn ikú baálé ni gbogbo eléyìí wàá fọ́jú
1: fún. Lẹ́yìn 2019 náà ni gbogbo kódà bí mo ṣe pé mo dàgbà tó ọ̀sùn gbé irú ọ̀sùn rẹ̀ ń fẹ́ gbọ́rí lákòókò yẹn. Wà láì ẹnu ìgbà tí wọ́n rí i pé torí pé bàbá eléyìí lọ yẹ kó dẹ baálé. Nígbà tí baálé kú tán torí bàbá eléyìí lọ tẹ̀lé baálé. Ṣùgbọ́n nígbà tí bàbá rẹ̀ kú tán ló rẹ̀ àfi ṣe baálé lọ yẹ kó dẹ baálé. Pẹ̀lú àṣẹ
0: Ọlọ́run. Ọlọ́run
1: so ní baálé ṣe kú tán náà ni wọn á gbọwọ kọwọ yìí wọn máa dún lọ ṣe lè ṣáìbọọlù kódà gangan bí ọba yìí pé kínní gan wọn náà bá ṣe dé olóòlù olùbàdàn kí wọn bá ní pè wọn.
0: Ẹ ti dọ́dọ̀ olùbàdàn
1: báyìí. Kódà ọkọ lọ́mọ jó rí bẹ́ẹ̀ o.
0: Ẹ dọ́dọ̀ ẹ̀kẹ́ ni olùbàdàn ẹlẹ́sẹ̀ ẹ ti bẹ́ẹ̀ olùbàdàn ẹ ti dá. Ẹ ti ẹ̀ba ti rẹ̀ ẹ̀kẹ́ ni ti rí olùbàdàn. Ẹ ti 091 mo jọ mẹjọ lẹtọ padà wá lógun lọdọ ọlọrun torí ọ kò ì parí o kò ì parí lógun lọdọ ọlọrun kò ì parí torí a wà débi pé a mọ tí òótọ́ ọ̀rọ̀ ti ń bẹ̀ ń bẹ̀ a mọ lógun lọdọ ọlọrun mo ń padà bọ̀ ẹ wù kalẹ̀.

0: gbogbo ẹbí ọ̀sùn ran àti ọ̀sùn gbẹ̀rọ. Ní àkókò níjọba àbílẹ̀ Akínyẹlé. Ẹgbọ́n tiẹ̀ wí o. Mo sì mọ̀ pé yín náà ò ní káwọ́ bọ tẹ̀yìn náà wà aṣọ tí yín lórí ètò yín níjọ́ mẹ́jọ. Bá fẹ̀sùn kan yẹn yẹn máa ń dìfẹ́ǹdẹ̀ sí ara fi kan ni. Torí bá méjì kọ́. Bàbá tí ń bẹ wájú mi mò ń wò wọ́n á bàbá yóò lè parọ́ ṣùgbọ́n gbẹ bá dé ní mà bí ẹ parọ́. Hello.
1: Hello.
0: Ẹ bá ń gbọ́ mi òkè. Yes sir.
1: Orúkọ mi ni olórí Kàmárùdín Àlàmù láti New Garage.
0: Yóò dà fún yín.
1: Bàbá yìí ti ọwà yìí. Ó ní ìsàmì pé àwọn òsì ń bẹ̀ lè wá. Tó bá jẹ́ pé ọmọ wà ń bẹ̀ kò ní yọjú ní ìdílé ìfẹ́ pè wọ́n. Ẹ máa bẹ tó bọ̀.
0: Ẹ ṣeun. Olóòótọ́ ìlú kì í fẹ́ kí ìlú rí otú. Ìǹtí wọn bá dé àyín lónìí lọ́dọ̀ ti tèmi nu. Ṣùgbọ́n mo mọ̀ pé níjọ́ mẹ́jọ gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn yín wọ́n ó dé ìlú lọ́dọ̀ ọlọ́run. Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Láǹtì.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè.
1: Ọlájídé
0: ń sọ̀rọ̀ láti Àpáta. Mo ń gbọ́ yín.
1: Kẹ́ ẹ rí bàbá tó wà ń bẹ̀
0: yẹn.
1: Mo fi hàn pé àpò tó àgbà dà.
0: Àmì o.
1: Ojú ò wá ní sí wọn.
0: Àmì.
1: Tí gbogbo ògbà tó bá jẹ́ wípé èèyàn bá ti jẹ́ olóòótọ́ ọ̀nù. Vote láti wá sórí rédíò.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni. Ọkàn ló balẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ máa bẹ́ síbẹ̀.
0: Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín. Olóòótọ́ ìlú òní kú sípò òkà. Pẹ̀lú ọjọ́ orí wọn tí a fi wá àyín lọ. Torí bí wọ́n ti wá ó jìnà pọ̀ o. Ó jìnà pọ̀.
3: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Láǹtí láǹtí.
3: Olùkọ́ àlelú ọmọ alétété jọba.
0: Báyà méjì.
3: Ipò ní sẹ́yìn kò ní sẹ́yìn ẹ̀gbọ́n.
0: Àṣẹ àtẹ̀yìn náà.
3: Àlàbá bàbá àbèjì látọjú olómi akẹ́dẹ́mi.
0: Ọ̀yá.
3: Ẹ rí pé orí rẹ́díò. Ẹ lè rí olóòótọ́ kan lára àwọn tẹ́ ẹ bá pè kò wá. Ìyẹn tó mú káwọn abẹ́rẹ́ ni pé gbogbo àwọn ẹ̀dá wọn fẹ́ kí gbogbo wọn náà wá yọjú káwọn náà wá sọ tẹnu wọn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ni a máa retí àwọn náà jọ mẹ́jọ.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe ẹ bá ń kí ìyá àbèjì dáadáa.
4: Gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n jọ lórí.
0: Ẹ jẹ́ ń fún èèyàn kan àbí méjì láàyè sí. Kí n tó bọ́ sábàlá mi.
4: Gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n jọ.
1: Ẹ máa gbọ́ mọ òkè.
0: Láǹtí láǹtí.
1: Ọ̀pẹ̀tò.
0: Yes.
1: Ìbàjẹ́. Mo ní agbẹ́jẹ́ nìkan rẹ́ àgbáre ní ẹgbẹ́ òkú síkà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó rí jámẹ́jọ àwọn bẹ́ẹ̀ wí náà. Owó gbọ́ rédíò owó wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin lọ́kọ́ náà ní mọ̀tẹ́ lómi.
0: Ẹ̀yin
1: lẹ́ẹ̀jẹ́ ọ̀rẹ́ làbà yín dá sí.
0: Àmì ò ṣe o. Àmì ò. Ẹ ṣe mo dúpẹ́ ìyá àbèjì ẹlẹ́gùsí. Ìyá dáadáa. Torí ìyá ẹ̀ ní fífẹ́ bí mi. Àwọn ò lè bá a mú yàn ọ̀dọ̀. Hello.
5: Hello.
0: Hello.
5: Ẹ pé ètò.
0: Yes.
5: Hello.
0: À ń gbọ́ yìí, à ń gbọ́ yìí. Ọ̀dọ̀ yín bẹ̀ ni o. 0912307086 75 lágẹ̀lú lẹ́wà ẹ ṣe rédíò gbọ́. Hello. Ìkọlà. Ọ̀dọ̀ yín bẹ̀ ni o. Ìbàdàn ilé Olúyọ̀lé. Ọmọ agun ẹ̀sìn kó sínú ilé. Ádẹ́mísí ọ̀rọ̀ àdẹ̀gọ̀. Ìbàdàn mọ́jàmọ́jà. A ṣe bẹ́ẹ̀ tá a fi kó àwọn kan lẹ́rú. Ìbàdàn ìlú Òjó Ìbàdàn ló Ajayi. Ìbàdàn ìlú Ìbíkúnlé. Ọmọ agbó sáásá mọ̀sá. Ọmọ agbó yàyà mọ̀yà. Ìbàdàn kì í bá ní sọ̀rẹ́ ẹ̀nẹ́nẹ́ sógun. Ìjà agbó olóró tòkè Ìbàdàn. Àwọn àti àjàmú.
6: Ẹ pé tó.
0: Yes.
6: Ọlọ́run mọ̀ fún yín ṣe o.
0: Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín kálí bọ́ńtẹ́ ìwé.
6: Ọlọ́run mọ̀ fún yín ṣe o.
0: Àṣẹ o.
6: Ẹ bá wa pè wọ́n ní o kán yọjú.
0: Àti pè wọ́n. Ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì.
6: Àbẹ̀mí bàjẹ́
0: o. Àṣẹ o. Àwa náà ò ní bàjẹ́ ńbẹ o. Àwọn kan láwọn ọ̀rá yìí wọlé +234814249106. Ẹ lè gbàbẹ náà wọlé. Ẹ
6: bá ń gbọ́ ọmọ òkè.
0: Láǹtí láǹtí. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò.
6: Ẹ bá ní pè wọ́n ní kán yọjú sí
0: o. Ọ̀dà ẹ̀yìn náà bá a pè wọ́n ń bẹ̀ wọ́n. Ẹ bá a pè wọ́n. Gbogbo àwọn tọrọ yìí kan. Àwọn ẹbí wo ni? Ẹ bá ń pè wọ́n. Ẹ bá dákọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí.
2: Àwọn ẹbí ọ̀sùn gbẹ̀rọ ọ̀sùn ràn.
0: Ọ̀sùn gbẹ̀rọ osun niran ni joba abile
2: akinle
0: ni abule akoko
2: ward 7
0: ni ward 7 ara ko mo npe yin fun gba akoko ti mo gboro yi ejo ntori olo ni jo mejo an reti yin abai ti wi ti won eyin e wa wi tenu yin la ko pe alone odo yin be ni o la fi mo pe nti baba wi ooto ni nti baba si so iro ni sugbon gba te ba ti wa yoju aje pe nti baba yi wi ooto ni o edakun tori olohun igbon olubare nkan su e ba da soro yi tori e na le fi dale ise radio ile tori eyin le ni awa ta si nseto eyin na le ni wa iyen ni amunsu gbugbu nti o ba mu fakaja kini kan le den ko mo sele nle ibadan yara kan gbugbu ibadan ni be se ma so nu e wa dakun gbeyin ta pe do mejo la go meta ni ke ti du logun lodo olo hello
7: hello akweto
0: e ja kolo nikan
7: olaide adebayo yala re do
0: ni ya mi dada
7: mo ki baba o won pe fun wa o
0: ami o
7: ari awon baba o won ti dan kan le topo ife tin be le ari won laye ejo oni ko wa
0: abe wa ri nkan
7: awon awon ti won fun ni nkan ti won fun le lo repete se gbon ba won to gbo mo le mo ba nu rare won po won to gbo le gan ti patato
0: opolopo mu le ni o lanfani ni era ba re mo le ba re lori
7: ti jawa ala le gan o niyan alo alo mo je ti ra won no wa ka wu tenu won e po eto
0: yara
7: re do na tehin drama o
0: iya mi oju oni ti yin pupo mo nle omo olona omo onile lesu pe o kan boye leyin o le ko were ko to de won ti taku daji idaji on to tun wa ku won tun se beri kan godo be eni aloko wa njo kabasi basare bi meji mo ni eni kan ko kun de ka gowo ko bo la ti je mo ni e won biri kile dakun e tu keni nigba ta de be a ri pe asofuru gbada lasan ni an fi gba lele iriru ari o ni le badan wa yi bi a se gbe sare mi o ni sare o a eni kan ke kunle ka roko so si la gbe won so si la gbe won lo abe yi be ti riru eri te kan de bi le yin te kan ba sare mi be ti te ni le lori eni ki bi ri ki la wa epolopa meje ni wodu e yeye nu ewe re ba nkankan o le jo gede bi a ma je gi babu mo fi le yin ko nbe nu mo tun ja yin o se mo tun ja yin nu o o ye ke sanwo ojija nge
8: laje lulo lori won
0: lori oro ile isa ile ti tun tale se mo pe le la wa gangan ni ta pada dile ta ni te ni kankan oni so pe sare baba lagbaja sare baba tamadun re bi e ba se pe won re sare baba mi boni nti damo sugbon tori nta fe je lowo ojo kanjo meji owo kikun o le ka gun moto ta won ta te bo lu mo asin bo ku ara wa je baba je yonda yin egbera nle
2: se asin mo le o
0: esin olohun.

0: mangaji kamaledin adeboye giwa moki ali okun madi eleketa
1: ori agbele bagbele ro
0: mama mi olubunmi oluwa ologun eru iya olopa moki yen kasan
1: ori oba oni lati joba
0: mangaji ile afonka oloye side akitunde
1: o tun jonare
0: are gugu mangaji moki Moki mangaji ile agbomo la olusoji lodi aje nle badan Oloye Abidemi Karim Baba mi John Ajibola Oluwole Omo won le ladun ni nle badan Olubadan of Texas Moki Abiola yale yale kasan Alaji taju din ni oye omo oye wole Omo afoko laja bibo si
1: Oko oduro
0: mangaji ola oluwa owo labi ola ko leyin sino advocate of nigeria ka san
1: alejo meji o ni
0: e ku aseyin de baba eyin won o da eyin won ti e tin da
1: iwo je fe
0: eyin won ti nda
1: iwo da
0: yo tubo mo da si ni gbogbo ebi owo labi igi ola ko leyin olubadan ana gboyin la ki o gboyin la ki e ku aseyin de baba amodun yan sugbon iwaju ti an koju si komanda eyin leyin ti an bile o ese ni baje ake omo ile ake oyun onu akase edi ake gbogbo awon ebi lotun lusi logo lodo olorun ba esin mangaji ola oluwa owo labi lati leyin esin ti won na oni kan lese logo lodo olorun o tun bi olubadan wonu ile mu lase edumare
1: ara ewa je ko ma dogba
0: mo gbe oran kan bi ose njeje ido ejojo lewa
2: benisa
0: ẹ máa dákọ yín
2: orúkọ mi ni alhaji isiaka jimoh
0: ẹgbẹ́ mangaji ilé ìlànà wa
2: bẹ́ẹ̀ni
0: kìí ṣe ìlànà olùgádé o torí èyí tẹ́ ń gbọ́ mo pé
2: ilé ìlànà pópó yemọja ilé ìlànà pópó yemọja ni
0: torí àwọn èyí ti rọ kìí mangaji olùgádé pé kílẹ̀ àjàlá kí ló ṣẹlẹ̀ kìí ṣe mangaji olùgádé o lànà
2: ní
0: pópó yemọja èló gan ló dà yín pọ̀ èló wọn ti san
2: 500,000
0: owó tó dà pọ̀ 5.7
2: pẹ̀lú owó katapula ti ń gbà lọ́ọ̀mí àti sọ́fìtì ńlá wọn
0: òsèlú èló wọn ti san
2: wọn ti ó kú 2,250,000
0: ló kú báyìí tí wọn san
2: bẹ́ẹ̀ni
0: níjọ wọn dá
2: inú oṣù kẹrin
0: páwọn fi yòókù lẹ
2: inú oṣù kẹrin ní a dá oṣù kẹrin ti kọjá mo sì lọ bá wọn bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn wọn ni kí n pe àfíìsì òsínì ọ̀làwálé pé ni ó sanwó bòróró bẹ́ẹ̀ni
0: wọ́n ní ní ó sanwó
2: wọ́n ní ní ó sanwó
0: ṣé wọ́n láti kówó fún ni àbí wọ́n ní yóò yá wọn
2: lọ́wọ́ wọ́n ní ní ó sanwó pé kí n wá lọ mo sì ní ò lè wá lọ torí nígbà tí màá sanwó gbogbo fámìlì ẹ̀ náà ní kí n sanwó sí àkáǹtì rẹ̀
0: àkáǹtì ìbòrò rẹ̀ sanwó sí ń gbà
2: bẹ́ẹ̀ ni àkáǹtì ìbòrò
0: rẹ̀ ṣùgbọ́n ẹbí ló gbowó lọ́wọ́ yìí
2: ẹbí ló gbowó lọ́wọ́ mi
0: bẹ́ẹ̀
2: ni ẹbí ló talẹ̀ fún mi wọ́n sì wí gbogbo dọ́kúmẹ́ntì wọn bẹ̀ lọ́mi mo ti wà tí wọ́n sáyìn rẹ̀ ìsíìtì wọn bẹ̀ lọ́mi mo ti wà bẹ̀ lọ́mi àwọn ọmọ tó sì nílẹ̀ wọ́n ti ń yọ mí lẹ́nu kódà ni mo ti ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti pè mí nígbà mo jókòó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ti pè mí ní nǹkan náà wọ́n ti pè mí.
0: ẹ dákun olórí ẹbí ilé ìlànà ní pópó yemọja alàgbà moshood ọláyíwọlá ògìdá ẹ yọjú sí mi ń jọ mẹjọ pẹlú ẹ ti wárí tá a ti jọ sọrọ múgẹmúgẹ sínú oṣù kẹrin lóòótọ ẹ ti wá ẹ dákun níjọ mẹjọ obìnrin ló kọ lọ́run gbogbo yìí tẹ bá ń gbọ́ ètò yìí mangaji ilé lànà ní pópó ẹ dákun torí ọlọ́run ẹ bá ń sọ fún ẹ pé tó ọ̀rọ̀ tó ti rú ọ̀rọ̀ tó ti rú ẹ má bọ́ ọjọ́ mẹ́jọ
2: ẹ sì mọ̀ dúpẹ́ o àti ìdárò máa jẹ́ o ẹ ṣe òjò ní ti.

0: Hello?
1: Ẹ ti n'aka kúrò bẹ́ẹ̀ o.
0: Àwọn òní ń kúrò bẹ́ẹ̀. Àtẹ̀jáde láti ààfin Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ọjọ́ Jímọ̀. Bí mo ṣe ní àtẹ̀jáde láti ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ó ṣe àtàkìjì. Ó sì lára wọn. Ọjọ́ Jímọ̀ ti ń bọ̀ yìí lógo lọ́dọ̀ Ọlọ́run.

0: ọjọ́ jímọ̀ tí ń bọ̀ yìí lógo lọ́dọ̀ ọlọ́run inú ìgbéga ó tàn bá àwọn olóyè ilẹ̀ ìbàdàn bíi mélòó kan lọ́jọ́ jímọ̀ tí ń bọ̀ yìí látorí ìkọlàbà olùbàdàn ni wọn ó ti bẹ̀rẹ̀ nílàyé ọ̀tún ni o ní igun ọ̀tún ṣe pé gun méjì ìlókù tí ń jẹ olùbàdàn ẹnìkan ní gbẹ́nu tẹ́tẹ́lẹ̀ igun méjì kọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ o igun méjì kọ́ o láti gba àwáṣẹ̀ igun méjì kọ́ ní bẹ ní olùbàdàn advisory council igun méjì kọ́ ní bẹ́ẹ̀ láti lẹ̀ ṣùgbọ́n igun méjì tó kù ti ń jẹ olùbàdàn ilẹ̀ ìbàdàn láti bí ọdún gbọn ọrọ̀ sẹ́yìn ọjọ́ jimoh ti ń bọ̀ yìí ní igun ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn látorí ìkọlàbà lọ sísàlẹ̀ pẹ̀lú àṣẹ olùbàdàn ilẹ̀ ìbàdàn ọjọ́ jimoh yìí ni wọ́n tún gbà gbéga ọjọ́ jimoh yìí ni wọ́n tún gbà gbéga kò sí wọn bẹ́ẹ̀ kò sí àrùn jù bá kò sí àrùn adébísí sí àrùn jù. Mama Olayinka Olajide mo kí yẹn kásán.
1: Gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n.
0: Dickness Mama Folúkẹ́ Ayáderomi mo kí yín. Ìyá mi ní Cathedral.
1: Gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n jọ lórí ilé.
0: Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wọ́n sì ti ń gbàwé ìgbéga. Kérédìmọ̀lẹ́ ọlọ́jọ́ òní kó fà náà níwèé ìgbéga. Kó fà náà níwèé ìgbéga. Àwọn bóyá Monday ti ń bọ̀ yìí ìyún ọ̀la àmọ́ bóyá oyè mọ́gàjẹ́ àti baálẹ̀ bóyá yóò wà ṣùgbọ́n ti ìgbéga látorí kọ́làbà lọ sísàlẹ̀ ọjọ́ jímọ̀ ti ń bọ̀ yìí pẹ̀lú ogun lọ́dọ̀ ọlọ́run.

0: jẹ́ kí n ṣí ojú òpó lẹ̀ fún ìbéèrè àkọ́kọ́. Ẹ jẹ́ kí n ṣí ojú òpó lẹ̀. 09123708675 ẹni àkọ́kọ́ dà jẹ́ kí n ṣí ojú òpó lẹ̀. Ẹ mú nọ́mbà kí ẹgbẹ̀rún mélòó yẹn ẹ fi ajá fi já fi jẹ ẹ fi pò gúsí. Hello.
1: Olúkú àlá olú.
0: Ẹ bá ń gbọ́ ọmọ òkè.
1: Lantilanti.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Adéremi ọmọ Agbóluajé.
0: Adéremi ọmọ Agbóluajé Agbóluajé òkè ní olódó ńlẹ̀ Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo la gbolé yín ńlẹ̀ Ìbàdàn?
1: Agbolé wa la gbolé Apako.
0: Ilé Apako.
1: Níyànà Adé Ọ̀yọ́
0: ńlẹ̀ Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ mú béèrè.
1: Ẹ fún mi nọmba 2.
0: Ìbéèrè rẹ̀ kejì ọ̀yá. Láti 1999 títí dòní ẹ mọ dákọ iye olùbàdàn tá a ti jẹ lọ́kọ̀ọ̀kan àwọn déètì ẹnì kọ̀ọ̀kan wọn àti iye ọdún tí wọ́n lò bismillah.
1: Àmọ́ díẹ̀ bẹ́ẹ̀ náà. Bàbá
0: Olùgádé.
1: Olùgádé. Wọ́n jẹ ní 1992.
0: 1992 ọ̀yá.
1: Ìlú ọdún mọ́kànlá lórí oyè.
0: Ó yá.
1: Ẹni tó tó tẹ̀lé. Òun náà ni Sani Adétúnjì.
0: Nẹ́tí kí làwọn jẹ?
1: Àwọn jẹ ní 2024 ni tiwọn. Kan náà sì lọ́dún mẹ́jọ.
0: Hello sir. Wàláì wàláì tí ìgbà ní ipòrò ẹsẹ̀ mi o. Wàláì lóde kọlà 09123708675 from 1999 up to date ẹ jájọ tó. Hello.
1: Ẹ bá ń gbá mọ òkè.
0: Láti. Ẹ bá wò wé o.
1: Musa Adéoyè látọ̀ Ọlọ́ṣogbo.
0: Musa Adéoyè Ọlọ́ṣogbo ó yà bismillah.
1: Ìbéèrè kẹfà.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. Mo ti mọ ìbéèrè kan náà mo fi lẹ̀. 1999 up to date. Ó yà Olúbàdàn.
1: Ajẹ́ mọ́tò rẹ̀ ni.
0: Ẹ́.
1: Ẹ̀mí ni.
0: Ẹ̀yin ni kí. Alàgbà Musa. Ẹ jẹ́ kí n rántí bàbá mi kan. Musa ọmọ ìyálóde ikú yẹ lórí mi kú yẹ. Musa kú yẹ ọmọ ìyálóde kú yẹ. Olóyè kú yẹ. Àwọn ni ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí wọ́n gbéṣẹ̀. Ọ̀gá o. Ọmọ wálé kú yẹ ọlọ́run kò fọ̀nù kẹ wọn.
2: Hello.
0: Ẹ̀ka-san.
2: Ẹ̀ka-san kò fún mi.
0: Yẹ̀sà orúkọ yín.
2: Orúkọ mi ni Pamarudi Alamu láti New Garage.
0: Láti New ọmọ agbólébo ni yín Ìbàdàn.
2: Ọmọ ilé ìjálá olóòpó yín ọ̀sà.
0: Ilé ìjálá olóòpó yín ọ̀sà ńlẹ̀ Ìbàdàn. 1999 to up to date ọ̀yá. Déètì kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan wọn.
2: Ìbéèrè
0: lẹ́yìn òkèèrè tó tóbi. Ẹgbẹ̀rún márùn-ún ìtẹ́ ẹ bá igi ó lọ yóò sì dùn mí. Yóò lọ pé èrè kò bò ẹ̀gbámọ́ olùsàbí agbègbè àkàlà. Irọ́ ni o. Hello sir.
3: Ẹ kúrọ̀lẹ́
0: sá orúkọ yín àti ibi ẹ ti ń pè wáyé.
3: Orúkọ mi ni Akeem Akintayo.
0: Akeem Akintayo ilé ìbúragbólé yín.
3: Láti ilé Awanibaku.
0: Ilé Awanibaku ilé ìpè. Àwọn èèyàn Akintayo rí ọ̀rẹ́ mi mọ́gàjì. Mọ́gàjì ń kọ́ o.
3: Ọwà.
0: Nǹkan ò ní ṣe wọ́n ẹsìn wọn ò ní kán lẹ́sẹ̀. Ṣé ẹ ti wò wé?
3: Rárá.
0: Oya 1999 up to date. Títí dòní ẹ kà wọ́n kọ̀ọ̀kan àti déètì ẹ débẹ̀.
3: 1999 season.
0: Ẹ jẹ́ kí n lọ rè é tajà tí n bá ti padà dé. Ṣùgbọ́n ẹ wá wo kinní kan mọ̀ pé yìnyín ó ti lọ rè é gọ́ọ̀gù fún rẹpẹtẹ ìtújú mi ta n bá tún padà dé ni. Èmi ni tó ń fi ta fi yún ta mọ́ o. Mo gbé sí lọ rè é gọ́ọ̀gù fún ìṣẹ́jú mi lóyún àbí gọ́ọ̀gù rẹ̀ up to 1999 to this time. Ẹ jẹ́ kí n wá sí fún yín 1999 up to this time láàrin ìṣẹ́jú àáyá bí Bọ́lá mọ̀ ń bọ̀. Ọba sọ ọba Yínúṣà Bankole Arapa Sanwó Ogun Dípẹ́ 1999 to 2007 Samuel Ọ̀ṣúndìran Odúlànà ló tẹ̀lé wọn lẹ́yìn Odúgádé Ìlọ́ka Adétúnjì ní pópó lẹ́yìn Adétúnjì ló kan sọ ló kan bàbá mi ní Àlíwò Àlíokùnmádé lẹ́yìn Àlíokùnmádé Ìlọ́ka bàbá mi Owólabí Ọlákùlẹ́yìn lẹ́yìn Owólabí Ọlákùlẹ́yìn ló kan Sẹ́nẹ́tọ̀ Gómìnà Abdulrasheed Adéwọ̀lú Ọládọ́jà Kànmọ́ ọmọ púpọ̀ Ọlọ́run Olúpọ̀ Àlẹ́lúẹ́ lọ́rẹ̀ yẹ̀wò ìtànyẹ̀wò kábíyèsí láti 1999 débi tó dé lónìí nìyẹn kọ́lọ̀ ń jẹ́ kí àmì bàbá kọ́lọ̀ ń jẹ́ ká rí wọn pẹ́. Mo tún mú bẹ̀rẹ̀ mí lọ ẹ má ti gbọ́ gbù fún mọ́ ń padà bọ̀ ẹ kò kàlẹ́ bẹ́ẹ̀ o ẹ kò kàlẹ́.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and dùn wọn lórí Twitter,

0: làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Akanji, ewo lo mu oto kari so.
7: Ah, wo, won tutu bele ti mo ra lojo si lowo mi o.
6: Se n ti so fun o, odo Sheimak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile ile mi ti mo ko, laisi wahala kankan.
8: Akole mara.
6: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
9: at 3.5 million naira.
6: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
10: Gbogbo ọmọ ológun pátá ẹ̀ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
11: Ṣé mi ní

0: ìdí rẹ̀ tí ọlọ́run reverend pf wa fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday mẹ́rìnlá 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 reverend pf wa christian lẹ́yìn st luke's college adéyẹmọ lẹ́yà òtúmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sùn ẹlẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọkọ tuntun pèsè dá rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ràn tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf owó àti reverend mrs owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù.
1: Ìlú ọkọ̀ sọ ni ẹ̀kọ́ lọ ní ìyí ti fẹ́ sọ rí.
2: Òmìnira kọfí ọwọ́ ta.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn.

0: Bulletin Maro Wancho.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa Olùṣọ́ Àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
2: Àkórí ọ̀rọ̀ ti òní ni nígbà wo ni ìpọ́njú ńlá yóò ṣẹlẹ̀.
1: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa Olùṣọ́ Àgùntàn Aísáyà Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ìlú Àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: Luke 21.
4: Bẹ́ẹ̀ lásẹsẹ 20.
5: Bàtà ta bá máa fi sọ ibẹ̀ yẹn tán.
3: By the time we are done,
5: I'll connect ẹ̀ mọ́ ọ̀rọ̀ Jerusalem tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí.
3: I will link it up with Jerusalem in you.
5: Tẹ́ ẹ bá rí.
6: Tí a fi ogun sí Jerusalem ká, ẹ mọ̀ nígbà náà pé ìsọdarí rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Judea kí ó sá lọ sórí òkè àti àwọn tó ń bẹ láàrin rẹ̀ kí wọ́n jáde kúrò, kí àwọn tó sì ń bẹ ní ìgbèríko kí ó má ṣe wọ inú rẹ̀ mọ́, nítorí ọjọ́ ìsọdẹ ọjọ́ wọn nì, kí a lè bóhun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣe. Ṣùgbọ́n ìgbé ni fún àwọn tí ó lóyún àti àwọn tó ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọn nì, nítorí tí ìpọ́njú púpọ̀ yóò wà lórí àti ìbínú sí àwọn ènìyàn wọ̀nyí, wọn ó sì ti ojú ìdà ṣubú.
5: Wọ́n á ti pa ìdà
3: ìṣàbí lẹ́dí
6: wíkà pínpín. A ó sì dì wọ́n ní ìgbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo.
5: Wọ́n á fọ́ wọn káṣọ ilẹ̀-èdè ayé.
6: Jerusalem yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ ní ẹ̀sẹ̀ àwọn kèfèrí.
5: Ìyàwó á mú kí àwọn Palestine wọlé.
3: And the Palestine
6: shall. Títí àkókò àwọn kèfèrí yóò fi kún.
5: Na ní ìsìn ní àkókò kèfèrí ń kún. Jerusalem á di ìtẹ̀mọ́lẹ̀.
3: Jerusalem shall become trodden.
5: Ó dìgbà tí àkókò àwọn kèfèrí bá kún.
3: Until the Gentiles shall have
5: a fulfill. Ìgbà wo ni kèfèrí máa kún?
3: When will the Gentiles be fulfilled?
5: Àsìkò náà ni àwàyọ náà ni mò ń sọ yìí.
3: Yà ni to you that already.
5: Àkókò àwọn kèfèrí ti dé báyìí. A ò mọ Jerusalem ní
3: capital. They will not be known as capital.
5: Títí dìgbà tí.
3: Until.
5: Àkókò kèfèrí yóò fi kún.
3: Matthew 24.
5: Kọ kàlátẹsẹ 15.
6: Nítorí náà. Nígbà tí ẹ̀yin bá rí ìrira ìsọdahoro tí a ti
3: ẹnu wò ní
6: Daniel sọ.
3: Which Daniel predicted.
6: Ní ibi mímọ́ ẹni tí ó bá kà á kí òye òye. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Judea ó sá lọ sí orí òkè. Kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ wá.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
6: Jáde nínú ilé rẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
6: Kí ẹni tí ń bẹ ní oko má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀. Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọ̀nyí. Ẹ sì máa gbàdúrà kí sísá yín má ṣe jẹ́ ìgbà òtútù tàbí ọjọ́ ìsinmi, nítorí nígbà náà ni ìpọ́njú ńlá yóò wà, irú èyí tí kò sí láti ìgbà ìbẹ̀rẹ̀ ọjọ́ wá títí di ìsinsìnyí.
5: Nígbà náà ni ìpọ́njú ńlá yóò wà.
3: For then shall be a great tribulation.
5: Nígbà náà. Nígbà wo?
3: When?
5: Ìpọ́njú tó ń sọ̀rọ̀ yìí. Àti experience.
3: A ò tí ì rírí.
5: Túká ibẹ̀ yẹn.
6: Nítorí.
5: Nítorí.
6: Nígbà náà ni ìpọ́njú ńlá yóò wà.
5: Nígbà náà. Nígbà náà.
3: For then.
5: Nígbà wo? Ní ìpọ́njú ńlá yóò wà.
3: Shall be a great tribulation.
5: Nígbà wo nìyẹn?
3: What will that be?
5: Ìyẹn là ń retí.
3: That's the one we are expecting.
5: No clear weapon. La fẹ́ lò lásìkò yìí kì í ṣe ìdà.
3: No sword but wound.
5: Èyí tí a ń pè ní ìpọ́njú ńlá yìí.
3: This great tribulation.
5: Òun náà ń pè ní no clear weapon.
7: Ní ìgbà náà.
3: Then and then.
7: Ní ìgbà wo?
3: When?
5: Ní àsìkò yìí.
3: That is the hour.
5: Ìpọ́njú ńlá kan yóò wà.
3: There shall be a great
7: tribulation. Irú èyí tí ò tí ì ṣẹlẹ̀ yìí.
3: Such that we have never experienced.
5: Nífẹ̀ẹ́ kẹ 47 jà.
3: We will not fight with AK-47 rifle.
5: Rárá o.
3: No.
5: Mélòó mélòó ká sọ pé ìdà.
3: Let alone sword.
5: Time yìí. any war lasiko is nuclear weapon.
3: Any global war now will be nuclear weapon.
5: Any ja to ba ti sele.
3: Anywhere it is.
5: To ba je Jerusalem yi.
3: Concerning Jerusalem.
5: Russia madasi.
3: Russia will intervene.
5: China madasi.
3: Ditto China.
5: Nigba na ni iponju nla yo wa.
3: There will be a great revolution.
6: Nigba na ni iponju nla yo wa. Iru eyi ti ko si lati ibere ojo wa ti di disisi.
5: Se bogbo nisin. Ele ti won so yi won ni ko itesi. Lati ojo ta ye ti daye.
3: Not since the beginning of the
7: world.
3: To this time.
5: Ko itesi.
3: No ever shall it be.
6: Beko.
5: Beko.
6: Iru re ki yo sisi.
5: Ko ni tu siru e.
3: It shall not happen again.
5: Bati aye ti daye ko ti siru e.
3: Since creation.
5: Which means it's still pending.
3: Yen ni pe asireti re ni it's a pending matter.
6: Beko.
5: Beko.
6: Iru re ko yo sisi.
5: Iru re o de ni
3: si. Such tribulations will never
5: because
3: be.
5: Because any war lasiko is nuclear weapon.
3: Any war now we mean nuclear weapon usage.
5: Jerusalem yi le mu wa.
3: Jerusalem is you can bring it.
5: Aye ti la sok mi o.
3: The world is gradually winding down.
5: Any tone ijoba lejika.
3: The one that has the government play on his shoulder.
5: Ohun lo fe gba ijoba.
3: Is out to take over.
5: Ohun lo so fun e pe nibi to ba gbe wa.
3: Wherever he is.
5: Ohun fe ko wa nbe.
3: He wants you to be a partaker in that kingdom.
5: Owo ti oni ja wa nbe o ni ni.
3: Amen.
5: Ọkọ tí kò ní já ọdẹ ìjọba ọ̀run ọ ní fẹ́rù ọkọ bẹ́ẹ̀.
7: Ìbáwù ẹ.
5: Kó máa wù ẹ báyìí kó máa pa ẹlẹ́bi. Tó bá ní já pé kò ní já ọdẹ ìjọba ọ̀run Ọlọ́run máa bẹ́ gidi nù ẹ. Ọyún tó máa ní tó jẹ́ pé àtọyún àtiwọ́ ẹ níjọba ọ̀run fi ṣẹ ọ ní lọ́yún orú ẹ. Iṣẹ́ tí gba ìgbàlà lọ́wọ́ ènìyàn Ọlọ́run ò ní pèsè ẹ̀ fún ẹ. Ọmọ gbẹ̀mígbẹ̀mí kò ní ya ọ̀dọ̀ ẹ. Ọ̀rẹ́ tó máa bá kópọ̀ tó jẹ́ pé ṣikú pa ni ọ̀rẹ́ òun ló máa rán ẹ sọ́run àpàǹdì Ọlọ́run á ya ìwọ àti ẹ. Ìpọ́njú ńlá kan yóò wà.
3: There will be a great tribulation.
7: Irú èyí tí ò tí ì ṣẹlẹ̀ rí.
3: Time we have never experienced before.
5: Kì yóò sì ṣẹlẹ̀. Noah.
3: Noah in the Bible.
5: Ó ti wọ́kọ.
3: He was already in the ark.
5: Kọjọ tọrọ.
3: Before the rain began.
5: A gbọ́dọ̀ ti lọ.
3: We will have been raptured.
5: Ṣáájú ìpọ́njú ńlá.
3: Before the great tribulation.
5: Noah ti wọ́kọ.
3: Noah has bought
7: that. Ó ti tilẹ̀kùn.
3: He has shut the doors.
5: Bí ọjọ́ ṣe bẹ̀rẹ̀ ni.
3: And the rain began.
5: Kìí ṣe ọjọ́ lọ lẹ́wọ́ nú ọkọ̀.
3: He didn't rush into that before the rain.
5: Gbogbo ìgbẹ́ ọrọ̀ ti gbogbo ayé ń kẹ́.
3: All the pains and sorrow.
5: Noah ò gbọ́.
3: Noah was not part of it.
5: Ó ti tilẹ̀kùn. Ọkọ̀ Noah ò dẹ̀ ṣe wọ̀ mọ́.
3: And then the door has been shut.
7: Bí ọjọ́ Noah.
3: The Bible says that the days of.
7: Lọ́jọ́ ọmọ ènìyàn yóò rí.
3: So shall the days of man be.
7: Wọ́n á ti tilẹ̀kùn.
3: The doors will have been shut.
5: Ọmọ ènìyàn máa kẹgbẹ́.
3: And people will be shouting.
5: Ṣùgbọ́n ilẹ̀kùn ti tì.
3: But the doors will have been shut.
5: Gẹ́rẹ́.
3: Immediately.
5: Tí a bá ti lọ sókè.
3: After we will have been raptured.
5: The whole world will be shut down.
3: Gbogbo àgbáyé yìí òpin yóò dé bá.
5: Kọ́ lọ lọ́dà ṣá.
3: The best thing is for you to be raptured.
5: Akọ́ lọ lọ́dà.
3: That's the best thing.
5: Kọ́ lọ lọ́dà. Kọ́ lọ lọ́dà. Satani ti capture ayé already bi báwo.
3: Satan has captured
5: Facebook
3: the world.
5: Facebook tó gbé dáná ti fi capture
3: ẹ. Via Facebook.
5: Internet tó ti fi capture ẹ. All universe shut down.
3: Gbogbo àgbáyé yóò wá sópin. All activities shut.
5: Ìpọ́njú ńlá.
3: Great tribulation.
7: Irú èyí tí ò tí ì ṣẹlẹ̀ rí.
3: What has never happened before.
5: Kò dẹ̀ ní ṣẹlẹ̀.
3: And it will not happen again.
5: Àyà mi tó bá ní àmì.
3: Except you have the sun.
5: Ní ọwọ́ ọ̀tún rẹ.
3: On your left palm.
5: Àti níwájú rẹ.
3: And your forehead.
5: Ló máa lè gbowó ní bank. Bí bẹ́ẹ̀ kọ́.
3: Well.
5: Kò sẹ́ni máa tajà fún ẹ.
3: Nobody will sell for you.
7: Ọní bá a bá kí ọjọ́ náà kúrú.
3: If the days were not cut short.
5: Kò sẹ́ni máa là.
3: No man can be saved.
5: Nígbà tí wọ́n ń short ayé down.
3: Nígbà tí a mú gbogbo wá sópin láyé yìí.
5: Ìwọ́ wà lọ́dọ̀ Jésù. Ìyẹn ò ṣojú wa.
3: we won't experience that tribulation.
5: Ẹ̀kún àti ọ̀ṣẹ́ ayé ọ̀ṣọ́jú Noah.
3: Noah did not experience tribulations.
5: The whole universe was shut down.
3: Gbogbo ayé nígbà náà la mú gbogbo wá sópin. All activities shut down.
5: Àfi Noah àtàwọn ọmọ ẹ̀ kẹ́yìn ọlọ́run ti dá.
3: The best thing is for you to be counted in number.
5: Gbọ́kẹ́ kò rán.
3: Weeping will not solve it.
5: Jésù gbà mí kò rán.
3: Jesus save me. So that be too late.
5: Àánú ni mo fẹ́ kò rán. Wọ́n ń gbàdúrà lọ́jọ́ náà.
3: Prayer will no longer be admissible.
5: Wọ́n sì lè gbọ́ nísìnyí o.
3: Now you can see.
5: Ṣùgbọ́n nígbà tí mò ń wí.
3: That hour.
5: Kò sí àdúrà fún.
3: There be no room for prayer.
5: Òun ni wọ́n ń pè ní ìpọ́njú ńlá.
3: That is great tribulation.
5: Ọgbọ́n nǹkan tí Jésù wí ni. Ó lé ẹwà ìjọba. Ẹwà. Ẹ máa wà. Ẹwà.
3: Seek it.
5: Ẹwà ìjọ. Ẹ̀ńṣẹ́ ni wọ́n ń wà.
3: You seek the kingdom.
5: Àwọn apostoli gan-an.
3: Even the apostles.
5: Ẹ̀wọ̀ nínà tí wọ́n nà wọ́n. Ẹ̀wọ̀ ìyá tí wọ́n jẹ.
3: Look at the rough time they went through.
5: All because of ìjọba ọ̀rọ̀ ẹ̀yẹ́gbẹ́ nítorí pé wọ́n fẹ́ lọ́wọ́.
3: Not because they wanted to be rich.
5: Rárá kì í dẹ̀ yẹ pé iṣẹ́ ìyanu ò ṣe.
3: Another miracle did not.
5: Iṣẹ́ ìyanu á ṣe wọ́n tún nà wọ́n.
3: Miracle still happen yet they were.
7: Kí ló fà?
3: Touch your wife.
7: Ìjọba ọ̀run ni.
3: They were seeking that kingdom.
5: Wọ́n wá ìjọba ọ̀.
3: They were seeking the kingdom.
5: Wọ́n wá ìjọba ọ̀run. Ẹ wá ìjọba ọ̀run ṣe náà máa ń wà.
3: You seek it.
5: Even Pétérù tí wọ́n yan ìjọba ọ̀run fún ìṣìká ọ̀run.
3: Peter that was given the key of the gates.
5: Ọ̀run tún wá ìjọba ọ̀run yìí.
3: We saw him seeking the kingdom.
5: Adúgbò
3: ọ̀dùnbọ̀ sí àwa. Ọmọ
5: àwa ìjọba ọ̀run ni.
3: You have to seek it.
5: Ẹ jẹ́ màrọ̀ lajẹ ọláwọ̀. Ọmọ àwa ni.
3: You seek it. Frantically.
5: Mo ṣiṣẹ́ ìkejì tọ́mọ bẹ̀rẹ̀ sí rísirísirísirísirísi.
3: After ìkejì project you knew what I went through.
5: Ṣẹ́ṣẹ́ òjẹ́ tẹ̀wọ́ gbà ni.
3: Was the work not acceptable?
5: A ṣe ń wá ìjọba ọ̀run náà ni.
3: All in my quest seeking the kingdom of God.
5: Pẹ̀lú mi gbọ́dọ̀ ṣe nǹkan fúnra mi.
3: I must not do things on my own.
5: Tó bá jẹ́ ìyẹn ni a máa ṣe tá a máa fi dé ìjọba ọ̀run. Ẹ̀dá ìsọ̀rọ̀kẹ́.
3: If that is the role I have to play to build that kingdom.
5: Bí ìwọ náà dẹ̀ ṣe rí náà ni. Ìpọ́njú kan yóò wà.
3: There will be a great shock.
5: Irú ẹ̀ tí ò tí ì sí rí.
3: The time no man has ever
5: seen. Kì yóò sì tún sí.
3: And it will not be again.
5: I'm afraid.
3: Ẹ̀rú bá mi díẹ̀ o.
5: Kò má jẹ pé.
3: That it may be.
5: And kanlẹ̀kùn ibẹ̀ báyìí o.
1: Tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 Kódù àbísí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa.

akurole be lasiko isimi oni akojopo royin agbaye lo nise ti gboyin lati kanin ti lagelu 96.7 oke gajoke martini salao lo ni royin sugbon saaju egba won koko ile iton be ninu iroyin ohun ijoba orilede ti Nigeria ati orilede ti UAE na lo ti wo adehun tutun pelu ibasepo ile eto demona ni eka eto ti eto ogbin ati eto agbara ijoba ipile Ekiti ona ni won ti gbon sawo pelu idasile awon ibudo kan ile ti yoran awon agbe lowo ni ipile ohun ọmọ ogun orílẹ̀-èdè ti Russia náà ni wọ́n tún ṣọ̀ṣẹ́ níbi tí àwọn èèyàn mẹ́rin tí wọ́n tún ti jẹ́ ọlọ́run nípè lórílẹ̀-èdè ti Ukraine. Olùkọ́ni nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Fly Eagles Subaru náà ni wọ́n tún ti yàn báyìí bí olùkọ́ni tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè ti Sudan. Ní báyìí ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè ti United Arab Emirates náà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí èyí tí yóò lè fún orílẹ̀-èdè méjèèjì láǹfààní láti lè di pé wọ́n tẹ̀síwájú nínú ètò ọ̀gbìn àti ìdókòwò nínú iná agbára pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ ilé tó lè ní ṣe pẹ̀lú ìmọ̀jìnlẹ̀ ti sáyẹ̀nsì ẹni tí ṣe mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ òkèèrè ti ṣe àbàṣàdọ̀ Bianca Ojukwu náà ni ó tọwọ́ bọ àdéhùn ọ̀hún èyí tí ó sì ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún jáde lẹ́yìn ìgbà tó ní ìpàdé pàtàkì pẹ̀lú ààrẹ Bola Tinubu àti ẹni tó ṣe mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ òkèèrè fún orílẹ̀-èdè ti United Arab Emirates ẹni tí ṣe Sheikh Shabbut bin Naya náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní ilé ààrẹ ètò ìbẹ̀ ní olúlùlẹ̀wà nílùú Abuja nínú ìpàdé pàtàkì ọ̀hún òun náà ni Odumeju Ojukwu òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àdéhùn èlé ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó tọwọ́ bọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti United Arab Emirates òun náà ló jẹ́ nǹkan gbòógì èlé tí yóò ran orílẹ̀-èdè méjèèjì lọ́wọ́ tí yóò sì tún jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè méjèèjì kí ó tún lè rú gọ́gọ́ sí i níbẹ̀ náà ló wá ṣàlàyé pé àdéhùn ọ̀hún òun náà ló ní ṣe pẹ̀lú ìdókòwò àti ètò ọ̀gbìn pẹ̀lú àwọn ẹ̀ka èlé tí yóò lè jẹ́ kí àwọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó tún lè gbìnàyá sí i.

gómìnà ti ìpínlẹ̀ ti Èkìtì gómìnà Abiodun Ìbànjí òun náà ni ó ti buwọ́lu àkànṣe iṣẹ́ kan eléyìí tó níṣe pẹ̀lú ètò ọrọ̀ ọ̀gbìn pẹ̀lú kíkọ ibùdó kan eléyìí tí yóò lè mọ jẹ́ kí àwọn ohun ọ̀sìn kí wọ́n lè mọ yẹ́ná àti wà láàyè àti láti jẹ́ kí ohun ọ̀gbìn láti mú bàbà jẹ́ ẹni tí ń ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ ẹni tí ń ṣe Ebenezer Boluwade òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ń pé àkànṣe iṣẹ́ ọ̀hún òun náà ni yóò jẹ́ àǹfààní ńláńlá fún àwọn tí ó jẹ́ àgbẹ̀ àti àwọn tí ó ń bẹ ní ẹ̀ka ti ètò ọ̀rọ̀ ọ̀gbìn níbẹ̀ ló ṣàlàyé pé àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tí wọ́n pè ní HempPress òun náà tó jẹ́ pé báńkì àgbáyé òun náà ni ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ti Èkìtì òun náà ló jẹ́ nǹkan gbòógì eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà nílò lákòókò eléyìí tá a wà yìí Boluwade òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ ní ìlú Adó Èkìtì níbi tí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn ibùdó ọ̀hún òun náà ni wọ́n bẹ̀rẹ̀ báyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ sí àwọn ibùdó kọ̀ọ̀kan òun ara rẹ̀ náà ni apá ti ìkọ́lé ti Èkìtì àti Ìkẹ́rẹ́ Èkìtì àti Adó Èkìtì bákan náà eléyìí tó sì jẹ́ pé kíkọ́ àwọn ibùdó ọ̀hún náà ni yóò tún fún àwọn ọ̀gbìn àwọn nǹkan ọ̀gbìn láǹfààní láti lè bà jáde bọ̀kùà. ìròyìn ti àgbáyé lóde ti ètí ìgbọ̀nyín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gáàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti Russia náà ni wọ́n tún ṣọṣẹ́ báyìí látàrí àwọn àdó olóró òfurufú tàbíjà eléyìí tí ó tún balẹ̀ bàgẹ́ sí orílẹ̀-èdè ti Ukraine níbi tí àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n tuntun dágbére fún ayé yìí ní òwúrọ̀ òní gangan gẹ́gẹ́ bí ìkọlù ọ̀hún eléyìí tí ẹ kó wáyé kó tó di pé àdéhùn eléyìí tí wọ́n pe àmọ́ ìpè yóò wáyé ní ìlú ti Paris kó tó yẹ pé ó wáyé ní báyìí náà ló jẹ́ pé ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti Ukraine òun náà ni wọ́n ti ṣetán báyìí láti tọwọ́ bọ àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú àṣẹ eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà fún wọn láti bẹ̀rẹ̀ sí ní pèsè àwọn nǹkan ọjà eléyìí tí yóò mọ dènà àwọn àdó olóró òfurufú eléyìí tí orílẹ̀-èdè ti Russia tí ó lè mọ tààràtà pọ̀rọ̀ sí orílẹ̀-èdè wọn ní báyìí náà ló jẹ́ pé ọ̀rọ̀ òun náà ló jáde nígbà tí àwọn àdó olóró eléyìí tí orílẹ̀-èdè Russia ti yìn sí orílẹ̀-èdè ọ̀hún tó jẹ́ pé ó ti ń pọ̀ lápọ̀jù tó sì ti mú ẹ̀mí arákùnrin kan lọ tó jẹ́ ẹni ọdún 52. Ní àkótán ìròyìn ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ lórílẹ̀-èdè ti sudan sudanese giants náà ni wọ́n ti tọwọ́bọ àdéhùn tuntun pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá eléyìí tí ó jẹ́ pé ó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti flying eagles tẹ́lẹ̀ ẹni tí ń ṣe aliyu zubaru pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì eléyìí tí yóò tẹnubodò ní ọdún 2028 ẹni tó jẹ́ olùkọ́ni ọ̀hún òun náà ló jẹ́ ẹni ọdún 62 tó sì jẹ́ pé ó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ eléyìí tí ó ń kó sòdí ní orílẹ̀-èdè ti egypt tí a mọ̀ sí tedcom sc kó tó di pé ó tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti sudanese giant ní báyìí ni subaru tọwọ́ bọ àdéhùn ọ̀hún tó sì jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ olùkọ́nilẹ́yẹ òsọ́kà níbẹ̀ náà ló ti wá ṣàlàyé pé òun yóò rí pé òun mú àyípadà rere bá ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tó sì jẹ́ pé dúdùn báyìí lọ́sàn yóò sọ àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ ọ̀hún kókó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí i. ìjọba orílẹ̀-èdè ti nàìjíríà àti orílẹ̀-èdè ti united arab emirates náà ti tọwọ́ bọ àdéhùn tuntun. ìjọba ìpínlẹ̀ ti èkìtì òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá àwọn ibùdó ilé tí yóò ran ẹ̀ka ti ètò ọ̀gbìn lọ́wọ́ ní àwọn ìpínlẹ̀ ọ̀hún. àdó olóró òun náà ni ó tún dún báyìí ní orílẹ̀-èdè ti ukraine níbi tí àwọn èèyàn mẹ́rin tí wọ́n ti jẹ ọlọ́run nípè. akọ́nimọ̀ọ́gbá nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti fly eagles zubaru ló ti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti sudanese giants. wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn eléyìí tí o lè takọ́ sọ́jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluofm.com àbíkẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagiluofm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagiluofm 96.7 túnde ọ̀làwọ̀ lólóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá túnde moronkejì martini salau ló ti ń ròyìn akùsẹ́mi òní o àsìkò àfẹ́rẹ́ yìí ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi Ufit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀ èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
1: Lọ́jọ́ ìrẹ́gbà.
2: Who are thy goodness?
1: Tó fi ogun rọ́pò.
2: I replaced with battle.
1: Ó yẹ gba ilẹ̀.
2: Receive your goodness.
0: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ Ufit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrá dájú pé o kàn sí Ufit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé Ufit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
3: Lágelú apata màjà pàtó Jamakuta. Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ makamuso. Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró gbùrùkáwó.
4: Owó nìkan ló lè ṣe o.
3: Má dáútẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀ ìjàsẹ̀ polú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágelú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ńbẹ̀ kẹrin ọpẹ kẹ.
5: Bọ́sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbàbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bọ̀dáṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbàbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
6: Àjẹpò bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàbẹ́kà ní ọlọ́ọ̀tọ́.
5: Tètè kàn sí wọn ní Mọ̀lété ní iléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lọ́wọ́ okú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn obìnrin tó ní OND, NCE tàbí mature SSC tó mọ̀wé fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà níbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kí wọ́n fi ọ́ sí. Owó mọ́tò àlọ́ àtààbò àwọn ọmọ ó san. Nọ́mbà yìí ni ẹ pèsè tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902 542 7551.
7: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: eku dede asiko ni gbogbo bi te tin gbo mi kakiri agbaye oruko mi ni apostle paul oluwadami lare kola wole lati ni ijo greater works revival evangelical church akori oro mi toni ni smoking is not good for you siga mimu ko dara fun o ko dupa tesiwaju e te ka sare gbo ikede
1: Njẹ iwọ ṣetan lati gbe igbese kuro ninu ibalopo aitọ darapọ mọ ipade sexual purity club eleyi ti ijọ paul kọlawọle global ministry ṣagbekalẹ ipade eleyi yo fun ni anfani lati jọ sọrọpọ forikori pẹlu awọn ọtọkunnu eyan ko ti turura rẹ lagbara ti o mọ waye ni gbogbo satide kẹta ninu oṣu bẹrẹ latago mẹwa oro ninu ijọ greater work revival evangelical church 3 alakija street lẹyin nigerian tribune imale falafia oke ado ibadan fun ibeere tabi alaye tabi ko WhatsApp sori 08064282050 tabi 09078251311 sabewo lori oju opo ayelujara wa www.pkgm.org ranti pe gbogbo wa pata la ngbiyanju lati fora wa mo kuro ninu ibalopo aito lati je ki awon eyan na kuro ninu ibalopo aito we are making ourselves sexually pure to make others to be sexually pure
0: ede ka gbadura ni oruko Jesu ni oruko Jesu ayeraye Olorun ya ni wo gbadura fun gbogbo eti to n gboro yi mo gbadura pe oro te gbo loni yo jaide yin yo si tu yin sile ninu gbogbo egbe kokuku mo gbadura pe gbogbo okunrin gbogbo obirin ti o n gboro yi Oluwa je ki oro re ko buku fun won Oluwa je ki oro re ko tun won siwaju je ki oro re ko wo won san je ki oro re ko tun aye won se leyin oreyin ki gbogbo ogo ati ope ko je ti yin Jesu Kristi Oluwa wa Gẹ́gẹ́ mo yẹ sọ fún wa lẹ́ẹ̀kan wípé àkórí ọ̀rọ̀ mi tòní ni smoking is not good for you sìgá mímu kò dára fún ọ bó tilẹ̀ jẹ́ pé lóde ọ̀làjú tá a wà yìí àwọn èèyàn ò rí ewu tó rọ̀ mọ́ sìgá mímu ọkùnrin mu sìgá obìnrin mu sìgá sìgá mímu ó ti di bárakú ẹ má gbàgbé pé nínú àwọn ìwàásù mi tí mo ní màmá bá wa sọ àti oríṣiríṣi nǹkan tí mo ní mo fẹ́ máa bá wa sọ nínú àwọn rédíò program mi ni àwọn ìwà ẹ̀ṣẹ̀ àti àwọn ìwà tó ti di bárakú sìgá mímu náà òun náà ó lè wà addictive ó lè di ìwà bárakú ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé sìgá mímu ti di bárakú fún ọ ó léwu gidi gan ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé sìgá mímu ó ti di bárakú fún ẹ ó jẹun tó léwu ó jẹun tó lè bẹ̀ láyé jẹ́ ó jẹun tó lè kọ́lé àrùn sí àgọ́ ara ẹ smoking is not good for you o gbọ́dọ̀ jìnà gédégédé sí sìgá mímu tó máa ń polówó sìgá wọn ni pé smokers are likely to die young pé àwọn tó mu sìgá ó ṣeéṣe kí wọ́n kú ní rèwerèwe nǹkan tó wá tún sì ń yà mí lẹ́nu ni pé pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ yẹn wọ́n tún sì ń mu nǹkan tẹ́ fi máa mọ̀ pé sìgá mímu ó ní ọwọ́ kan ẹ̀mí àìmọ̀ nínú àwọn tó ń mu tó yẹ kó ti wà addictive tó yẹ pé wọ́n lè fi sílẹ̀ ẹ̀mí àìmọ̀ ló ń fún wọn ní inspiration láti máa ṣe láti pa wọ́n run torí pé wọn ò mọ̀ wípé ó ń kọ́lé àrùn sí àgọ́ ara wọn mo máa sọ oríṣiríṣi ewu tó lè fà fún wa ṣùgbọ́n kí n tó sọ mo fẹ́ ká mọ kí ni kan pé ó jẹ́ nǹkan tó léwu ẹ fẹ́ ká sáré wo ìwé 1 Corinthians 3:16-17 do you not know that you are the temple of God and that the spirit of God dwells in you if anyone defies the temple of God God will destroy him for the temple of God is holy which temple you are ẹ fẹ́ ká sáré wo nǹkan tí yorùbá version sọ ó ní 1 Corinthians 3:16-17 ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni ẹ̀yin ṣe àti pé ẹ̀mí ọlọ́run ń gbénu yín bí ẹnìkan bá gba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ òun ni ọlọ́run yóò parun nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́ ṣe ti gbọ́ báyẹn bíbélì sọ ó ní pé àgọ́ ọlọ́run pé tẹ́ḿpìlì ọlọ́run ni ẹ̀yin ṣe àwọn èèyàn àgọ́ ọlọ́run ni wá mo máa ń sọ láìmọye ìgbà mo tún máa ń sọ ní church pé ọlọ́run ò gbénu church mọ́ kò gbénu church tí àwọn èèyàn fi ọwọ́ kọ́ nǹkan inú ibi tọ́lọ́run gbé ní ìsinmi inú àwọ̀ èèyàn ọlọ́run ti ó ní pé àwọ̀ èèyàn pé tẹ́ḿpìlì òun ni wá ọlọ́run fẹ́ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú wa ló ṣe ń gbénu wa so kò ní stress láti máa gbénu church kò ní stress láti máa gbélé ìjọsìn inú wa gangan ló ń gbé so ibi tí mò ń lọ ni pé sìgá mímu ó jẹ́ ohun tó ń ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ó jẹ́ ohun tó lè ba àgọ́ ara ẹ̀ jẹ́ ó jẹ́ ohun tó lè fi ọgbẹ́ àti àìsàn aláìlódùwọ̀n sínú ayé ẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ó ní ọlọ́run àparu ẹni bẹ́ẹ̀ run lórúkọ Jésù ò ní dẹni parun ìwọ náà ìwọ náà sọ pé ìwọ ni tẹ́ḿpìlì òun nǹkan tó máa ba tẹ́ḿpìlì yẹn jẹ́ ó wá mú o mọ̀ pé àgọ́ ara ẹ̀ lòun dámẹ́jì ni o mọ̀ pé àgọ́ ara ẹ̀ lòun bàjẹ́ ni bíbélì sọ ẹnikẹ́ni tó bá fẹ́ ba àgọ́ ara òun jẹ́ tó jẹ́ pé ibẹ̀ lòun gbé ó lòun máa parọ́ ẹni bẹ́ẹ̀ run òun ló fi jẹ́ pé many of àwọn tó máa ń ní sickness yìí ti ba ipolo ngba won iku lo ma nja si fun won iwo to ba ti mu siga a da ko tete jawo tori pe ewu to ro mo pe ko ma mu siga ewu to po ni ewu alai lodu won ni siga bi mu o je n to buru da o de le tete ran yan lo si orun alakeji oko ma gbo won awon fi cash cruise ni awon kon fi ni fun ni no siga bi mu dara boya iwo ti se o se bere siga bi mu ni a da ko tete pada ko tete jawo ninu siga bi mu elomi se smoker ni bo se mu pali siga kankan to latun ma mu pali emi you know packet after packet la ma mu won mo pe o n damage ago ara won tori pe bele so ri pe ago olorun ni iwo ago olorun ni emi nkan to ma ba ago olorun je nkan to ma ba temple olorun je agbodo jina gedegede si mo wa ni isoji kan ni igba kan ni igbaye ni ria banki wa si nigeria o se crusade yen na igba to ninu crusade yen o pe siga o pe ni devil's macaroni so macaroni esu o ni siga iwo na wo nkan to je pe ti tesu iwo lo mu iwo lo nje o mo pe ago are lo nba je yen is devil's macaroni so o gbodo jina si devil's macaroni o mu olohun gbe na gori ota e smoking is inhaling smoke and exhaling smoke siga mu je pe ke on ma fa efi sinu o tun ma tu sita o fa efi sinu efi to fa sinu yen bo se fa sinu be lo ba ago are je be lo damage awon eya re to vital o fa sita o tun fi awon to tun fa si to tun sita si lara tawon na fa o lo se to ma se nu ago ara won ojo kan mo jade mo de ri obirin yen o de fa siga be lo yo ni lo efi siga yen o yo ni mo lo yo lenu e to nse mu e ba kan pe o wa ru ko n gbadun ko mo pe won ni ikun o n jogere ikun yo o ready ko mo ko n to dun a ma pa ni ti ikun ba mo pe o n to dun a ma pa ni ko ni ma se nkan to nse so iwo to n gbo mi to je pe o kun lati ma mu siga ma fe ko tete jina si tori pe to ba mu ago are lo ran baje die die ise iwadi fi won pe awon to mu siga o sese ki won ni orisirisi arun lara ise iwadi fi won be bi pe awon to mu oniruru aisan mo le wonu ago ara won bibeli so fun wa pe gbogbo nkan to ba je buburu we should abstain from every appearances of evil nkan to ti o ba je pe ko da bibeli so pe ka jina gedegede si so siga mimu je ohun to je pe iwo gun gbodo jina gedegede si olorun o fowo si olorun ko lera keyan ma mu siga ki se fi olorun fun yan ni lati ma mu siga ma yanana awon ewu to ro mo mimu siga ma yanana e fun wa to ba mu siga o se se ko ni lung cancer ti siga mimu ba di baraku fun e o se ko ni lung cancer ti en ba de ti ni cancer of the lung iku n ko leta se yan ni o ki wa lo de ti wa lo ma fowo era iku ki lo de to wa fi fa poison sinu are o lewu gan adaku tete jawo nko elekeje to tun le fa fun eni pe o le tun fa awon cancer mi bi cancer of the colon ati rectum o tun le fa arun jejere ile isega o le fa arun jejere ifun o lo fi ye ko tete se kini ko tete jina si eleketa ni pe o le fa arthritis eni aromo legun ki gbogbo egungun ara ko ma ru e elomi omo kekere a ma pariwo pe ese n ro eyin go un ipati siga mi mu ko niyan o ise iwadi fi han wipe o le fa arthritis ara riro aromolegun o le fa elekerin ni pe o le fa ectopic pregnancy for women ectopic pregnancy ni pe oyun to je pe ti ki se inu apo omo lo wa to je pe o jade sita bi fallopian tube lo wa oyun je pe ko wa ni normal place to je ko wa iru awon yen lo ma tete pa awon obirin gidi gan iwo obirin to ba n gbo mi to je pe o mu siga o de ti ma ri mo fe ko jina gedegede si iwo to tun wa ti wa ma ri lobirin to ma mu siga so ti gbo bayi o le fa ectopic pregnancy to ba de ti ba de ti loyun yen ton ba tete se operation fun yan iku ni o to ba de se to nbo out ma tesiwaju sugbon ko to di pe apari eto yi gbogbo eyin ti e fe gba Jesu Kristi gege bi Oluwa to lu gba laye e ma wi tele mi Jesu Oluwa wa mo mo ko elese ni mi mo gba Oloni gege bi Oluwa to lu gba lami mo je wo re gege bi Oluwa to lu gba lami ba mi bi mo se ri mo sile kun okan mi fun o koruko mi sinu iwe yi ki o si yoruko mi kuro ninu iwe iku Jesu Oluwa wa ni ijoba re je ki n ba ijoba kamiye gbogbo eyin alaisan e gbo won yin le radio yin mo gbadura fun gbogbo alaisan to gbo le radio yin mo ni loruko Jesu iwe emi aisan ni agbo ara arakunrin arabirin omode ati agbalagba to gbo won le radio yin fun iwosan oya gbogbo emi aisan oya e jade loruko Jesu ada ide yin atu yin sile oya e ma lo lalafia e o ni saisan mo mo gbadura fun gbogbo eyin te ba mi bere eto yin loni loruko Jesu imota oni se lori yin loruko Jesu gbogbo imo isu imo okuku ima won ika eniyan lori yin olorun baje gbogbo oro buruku ti won ti so si yin pe ko se mo yin lara ko ni se mo yin lara loruko jesu gbogbo oro tawon oso tawon aje tawon lebo ologun so sinu aye yin ko ni se oya e lo e ma lo lafia o ti dara fun yin be ni kori o ti nibe jesu oluwa wa amen
1: mo gbagbọ pe akoko igbala re ri o si ti ri itusile kuro ninu ide fun ide eyi o le darapo lose to nbo lori eto akoko igbala lori ikanni yi ni gbogbo ojo isemi sunday lati aago meje ale titi di aago meje koja iseju meedogun 7 o'clock to 7:15 p.m. ni gbogbo ojo isemi sunday every sunday e tun le darapo mo isin olosoose wa sunday akoko ninu osu supernatural sunday service sss bere lati aago meta osan titi di aago marun role ni gbogbo ojo isegun tuesday e le darapo mo wa fun eko bibili nile ijosin wa greater works river Evangelical Church, number 3, Alakija Street, near Fountain Boho, behind Nigerian Tribune House, Emale Falafia, Ibadan. Nibiti, watima baba ba wapade, tiba pa usi magba dura fwo. Lori soruti ufyo loko bale, bubo jwa di monde, ni ipade a dura fwo bubo nishe owo, ati fwo bubo eniyo. Belati agome jwabo, si agome waro, 8:30 to 10 a.m. Omi adio, ifeda wako cooperative building, opposite SCDA, omi akpata Ibadan. Ni o ti waye o to ba wa di gbogbo ojo isimi sunday bere latago mesan aro e le darapo mo wa fun ijosin si oluwa fun ebe adura tabi igbani nimoran o le pe sori number yi 08064281250 egbo le kan si 08064281250 tabi ke WhatsApp sori 09078251311 09078251311 lekan si 09078251311 website www.pkgm.org lori Facebook Paul Kolawole Global Ministry YouTube Paul Kolawole Global Ministries lori Spotify akoko igbala re ti to kuro ninu ide Olorun a boko fun e o amen
2: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho
3: Oro Olorun ti o ma gbo lasiko yi lori eto wakati ogbon oni o ma jade lati pase emi si emi mimo lati enu baba wa Wuli Mike Agbola baba ina emi mimo Lunit ti George Jehovah Power Miracle Tabernacle JPMT to kale si eyin Old Zenith Bank Building Ibadan North East Iworo Ibadan ki Oluwa ki o bukun gbogbo olugboro na

0: Tagba, ewa ba wa se.
1: A ton gbonide.
0: Samarite we tagba. A ton gbonide.
1: Ah, kale.
0: Ewo ni ani se. O si ke para bi igba ti wa.
1: Eni inu e ba ndun.
0: Eh.
1: Idunnu bi meta. In lu wole to a.
0: Hmm.
1: Meta ta e wa se nti. Ipa owo ka.
0: Hmm.
1: Ogun ba lo gba kan o.
0: Ah, mo nje ti mi o di.
1: Baba to ni kan ni yi.
0: Baba di ba bi akan ni.
1: Oba Muritala.
0: Ah, o ke ipa dagba o. Baba o ke ipa dagba o. Baba la ipa ojo e ma se 90 o. Ọmọ ìwé ìgbẹ́
1: dàgbà
0: ọba Adébáyọ̀ àkàndé máa ṣe 100 o ọmọ ìwé ìgbẹ́ dàgbà bọ́bá túbù ṣe gàdá máa ṣe wáhùn-ún-wáhùn ọmọ ìwé ìgbẹ́ bọ́bá tó yá gbàgbà ẹ̀tọ́ ṣe wáhùn-ún-fàìkú ọmọ ìwé ìgbẹ́ dàgbà o
1: ẹlẹ́jà mi ẹ̀mí àáṣe ipò púpọ̀. Bẹ̀sọ́
0: máa jò
1: ìjò
0: mi. Ọkàn wá dé mi mo tún dé o. Àpèdè máa mọ̀ pé tànà mo tún ti dé o.
1: Ẹyin ìyá mi ìjọba ń wá mú ní márùn-ún iṣẹ́.
0: A kú oríire ọba Adébáyọ̀ mi Àkàndé o.
1: Mo sì kówó
0: lé. Ọlọ́jọ́ bí.
1: Mo sì kówó
0: lé. Ẹ máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àmì àṣẹ.
1: Dọ́lápọ̀.
0: Adébáyọ̀ ló ń ṣe bẹ́ẹ̀.
1: Dọ́lápọ̀.
0: Abẹ́ ò mọ̀ ní.
1: Ọjọ́
0: bí Adébáyọ̀ ń ṣe abẹ́ ò mọ̀ ní. Kábíyèsí, ọba Adébáyọ̀ Àkàndé ló ń sọjọ́ bí o abẹ́ ò mọ̀ ní. Ẹ̀jẹ̀ káròyìn títí, káròyìn fẹ́ni tí ò bá gbọ́. Bàbá ti wá. Èlò tún ti pé ọdún. Ọdún mẹ́ta àdínláàádọ́rùn-ún. Ẹ̀ráyé ló débi. Ẹ̀mi bàbá wọ ogun
1: ẹ̀rọ àṣẹ ọlọ́run
0: àmì àṣẹ
1: pẹ̀lú àṣẹ ọlọ́run.
0: Àkàwọ́ mi mo bá ti ń kọrin nítorí bá bàbá mi ni Àkàwọ́dé.
1: Ajábalẹ̀ àṣìṣe.
0: Olùpọ̀ máa ń gbọ́ bí mo ṣe ń
1: wí. Àti mi ò ní ìṣó.
0: Ọmọ olùpọ̀ aláìlú.
1: Emire.
0: Ọmọ alété tẹ́jọba lóde epo.
1: Mo ṣe ti múri
0: ma. Pẹ̀lẹ̀lẹ̀ ni mo jóye tí mà dé.
1: Emire.
0: Mo jẹ́rìí bí n bá kí kábíyèsí ọba Adébáyọ̀ mi Àkàndé. Bí ṣe ń ná dọ́là ni ọmọ náà pàǹfọ́gudugba o. Àkàndé Adé mi bàbá ti wá ní. Ẹ̀kẹrin Olúbàdàn kẹ̀ẹ́pẹ́ láyé kẹ̀ẹ́ fọwọ́ pawó kẹ̀ẹ́dẹ̀ tó ń fèrìgì jóbi o. Lọ́la Nàbí
1: Mọ́hámà kẹ̀ẹ́sàmì
0: àkàn
1: àkàn
0: àkàn ògùdùgbà o. Àkàn bàbá mi Àkàndé. Ọba Kábíyèsí Adébáyọ̀ mi Àkàndé ọmọ ẹlẹ́tù nísàlẹ̀ ìjẹ̀bù akíyín tẹ̀sọ́ tẹ̀sọ́ wa akíyín tó lógún ọlọ́fà mọ́jọ̀ ọmọ ọlálọ́mí ọmọ abisu jókọ́ ìjàkà dìkà kàtìkìtì lóru ọ̀pà. Àmọ́ ìjàkà tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí o. Mo ló sojú èbè lọ́fà, ó sojú èbè, ó sojú poro nínú oko. Ìbá sojú olóko, ìbá làwọn. Ọmọ àbílọ́fà mi màmá ni
1: o.
0: Àbílọ́fà mi. Àbílọ́fà mi là Àkàndé Adé.
1: Yóò dà fún ọ.
0: Ẹ̀mí ọlọ́gùn. Ẹ̀wọ̀n tí wọ́n sọ pé àwọn morí kan.
1: Yegede
0: yegede ojú ti wọ́n.
1: Àwọn ọ̀hún ti àti
0: ẹ̀. Àwọn ọ̀hún
1: ti àwọn ọ̀hún ti àti
0: ẹ̀. Àbí ìfẹ́ sí ọ ni. Ìwọ náà ti ẹ̀ kọ́ ti. Ìwọ náà kọ́ ni kí bàbá. Bẹ́ẹ̀ mi sì kọ́ ti mi.
1: Adébáyọ̀ wọ́n ṣe ṣe ojú wọn lọ́nà o. Wọ́n ṣe ṣe ojú wọn lọ́nà. Bí dàgùn ò bá já ọwọ́ ò lè tàn kẹ́rẹ́ wa.
0: Orí olóògbé ló kọ́ bí.
1: Tani.
0: Orí olóògbé
1: wọ́n rí o.
0: Àyìndé barista.
1: Mi ìgbóni wọ́n rí.
0: Àṣìṣe.
1: Mi ìgbóni wọ́n rí.
0: Ọ̀ mẹ́ni tí jẹ́ bẹ́ẹ̀ gan.
1: Mo mọ̀ wọ́n firi.
0: Ṣùgbọ́n ògbóni alhaji sikiru ayinde barista kankan tí a fi jáde láyé
1: mo gbo ni won ti pe mi eh eh bi to ti ni mo mo ni won
0: epe ase se ajo won lo na o
1: su fola tun ti lo ko ni ta ti alare mo
0: eh
1: se ye ngbo omo won le omo won le ogbogba
0: ah ah
1: ngbo ti mo so yi
0: so
1: yusuf o toni se bayi
0: eh
1: olatunji o na toni se bayi
0: ah oto yusuf to ti e olatunji na to to ti e
1: oto ni
0: mo ran ti ijo na ni won ni daddy e ti an se bebe won ni bawo eyan kan se nawo ti an nawo won ni baba ba so pe iye yusuf olatunji da ko ore won ni won si ma gada godo won si se bai pin se lo to baba logun
1: won pa gun si ni wa
0: eh
1: gbon to so mi gbon
0: o le gbon
1: ti n ba gbon ni n ba fun olesi mi
0: eh bayi nkan baba njo yen won ni won nawo gan nijo yen fun yusuf olatunji
1: oto ni yusuf
0: eto lo ta du
1: olatunji ma dapo
0: e won ni bi an se nawo fun yusuf lo jona
1: nawo fun olatunji
0: mo se se lo oto ni
1: mo se rinu
0: egbon yo
1: oto layinla oto lo mo wura
0: ani egbon ti mo so pe won nawo
1: mo gbo awon se ti bi wa di woro wo lo dako
0: do adu ga adu ga
1: go lo ko ba ti wa tori ehin olorun lo n tawo mo se bayi ni nsin boya mo hera loko ni o boya mo se gberu mi so mi ni o baba ilo la wa lagan
0: be je se ninu
1: hm
0: mo we wo lo se to lo
1: won so won ro ye won ro ye
0: awon ti won ro amo la won gbianju
1: won wa ni be ba lo tojo ai no jere meji
0: eyo
1: kan eyo
0: nto ti e sele ni pe mere mere won fi inu kan ni eno
1: lo ni o
0: pelu amo la to gbona to ya atabula
1: eh
0: atabula
1: omo re lo
0: ai la petite ti o si appetite fun me
1: lo
0: gba mo gba gba mo gba plate meji ti mo wa fe gba keta
1: lawo
0: ni wa so pe ah
1: e ti je
0: ogun gba se ti je lo kan ni
1: dami omo re nko
0: dami
1: o ma nu mo su lo ma nu
0: sawo ja gba gbe pade ja gba gbe pade dami
1: se ko sa dan kan ru
0: e meta ah obe obe wule
1: titi ko akisola
0: titi
1: o wa ti sida layo
0: ah ah ah won fe ti ara won
1: won ra won won fe won gbo
0: gbo
1: abula
0: won jo gba abula ni
1: abula
0: ibo na ma abula
1: abula ni
0: igba na ni titi wa tun wa je o je ama la se ku e wa ko be yi o to
1: ah ki gbo be le kan
0: emi o wa ma
1: titi mo se ti mo so po ana
0: eh
1: ah ah
0: mo ni
1: ti en fi so pe eh dakun alejo yin ibo ni mo ni ah ajo wa bi se ni e meta lo gbo be
0: ko to ja ba
1: bi titi ba lo ni olon jangan so ti yo bi ma ko fufu dani ni o olon lo mo
0: so yo ara obe
1: ah iro ko ni ro be ya ni mama eh amalakan e ba to abulasi
0: Yowa
1: bi ma wa ma pada
0: e ma gbo nje wa o.
1: Gini. Bo se wa o. Bi si se wa o. Ile olonje meji.
0: E lo mama.
1: Lare mo.
0: Lo mama.
1: Ni wo ti tanje fun mo.
0: Ah, ke lo si fun wa.
1: Ah. Yo si mo fu yo ti meba dani ni.
0: Yo wa gba obe pe ma.
1: Sorry si na
0: le. Sorry eh. Wow.
1: O ri pe bayi ni.
0: Well,
1: sin alayo ohun era, ohun egbo tele meji.
0: So mo n te pe.
1: Eran ti ma bere ni
0: we se bayi. So mo ri pe awon to n da ko e, won le su re o. Ri pe gbogbo to n so n pa awon.
1: Sin alayo.
0: Eh.
1: Owo tun titi tayo.
0: Eh.
1: Eh. Be ba ni san ko ni ra ko ni ra nje.
0: Ite mi mo pelu sin alayo. Ni pe ki oro nko mo re ran. O te lorun ju pe
1: ise ani mara ise ani mara
0: oni tete tan le
1: oni oni keyin o ra seran onu enu eni mo ti gbo ngba mo ni a o se ra ogun fe kan ko ra ifranse oni meje o se ala fani kankan oni seran da
0: iseran da
1: oni ko tun wa je ti e nteran fi ti leun o ma pe
0: mi bi boko ton ni sale
1: o like
0: do eh ah araji mo ko re mo gaji ile eleko nja re
1: akiyan
0: akiyan aje kabiru jala ro
1: se ara tin se
0: eh rara o
1: gaji mo ko re
0: rara o agbura agbodu agboda
1: eh mo gaji are mo ti ngba mo ti ngba mo ti da si loni o fi phone re bi bayi
0: mo
1: ti ke mo waju e
0: mo ti won sa do afu baba won won pe se ran ti baba won laipe
1: sugbon nuko
0: eh
1: sugbon nuko tin ti lo
0: eh ile mo ta si ana e ma so meke
1: e bi da
0: so mo pe ni ti mo tan ti e
1: bi a cha be
0: en ti o ba san ra ni le won so mo ko ni mo pe ndagba
1: ah
0: won ma won ma ko won
1: a je won olonge ni won
0: be ni
1: wa ko ni ojo ta ja bi en se mo ran won ni
0: ko be ni be ni
1: ke se pe ta ero njeje tabi ta ero wuwo ko iro mo wa nso le kan mo ni otola e yombeji ti baba kan de odun iwa so nbeji o nbeta
0: o ni beta ni tora aya na ne
1: akoko
0: be ni
1: ori kadun baba a donu o di meta
0: ta se lose toloyin
1: ta se lose toloyin ininu ile ise akoko bebi akoko aladani ni gbogbo nti e pe ni south west
0: be ni
1: splash fm
0: splash fm ti o pe meji
1: mate oko mate oko
0: atawa re da
1: ini ini
0: atawa splash
1: ini ini radio ti won gbo lati bi ogun odun o le ti o si si pe eyin
0: ko ani ko yirin o to ka ka ka ke wi agbon de ito n pele ni
1: ariwo ko ni music o
0: rara no no no
1: inti inti inti radio inti radio fe wi
0: eh
1: sori wa mo pe ariwo ko ni music inu je mi o mo egba mi ka radio kan lodun kan
0: okay ayo
1: sori oge ogan be se de ogun po lo ti te se radio fun te bayi mo kan gbe inu pali ni e ti te si fun a se bo da mi o saputo
0: ameko to wa ameko to wa ko pa nba na e lo taja bo
1: mo le bi sa oge ogan
0: awon na ba
1: o se ra tan
0: pa ni ja ja e ja ba ni park e
1: e ja ba ni park e se gbe wa ni pa ni ati radio be se gbe wole lo o gba won jade da
0: wo ba ti ba park e da da
1: se ti para go mo lori
0: sori ba o
1: ebi a ja pada ni
0: oju aja ya a n pada bo
1: a pada bo
2: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along the Wo Ogbomoso Road, the Wo Nipinle Osun, lo sagbekale 72 hours program. Ti o bere lojo keedogun osu keje titi di ojo keje ni logun osu keje odun 2026, July 15th to July 18th, 2026. Sa pakori eni, etu sile, eje ki o ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o, ta ni ojo lojutu aye e, tan so se redoku, ta lo leri pe o sire ti fun omo. Wa dide, gberanle lojo keedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo keje ni logun osu keje odun 2026. Ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Wolipili Osun pade woli Peter Adeleyi Olowo Koroku Apostle Dr J Olayinka Folabi Okoto Jesu woli Mati Oyelowo Prophet Timothy Jesu Tunde Pastor Ezekiel Ayomide Olorin Emi Lady Evangelist Emilola Exeda Esther Akitola Iya Anointing Lady Evangelist Olaji Oroyi Oko Ofembe lati MRS World Academy Taska Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odo Oriwo Prophet Ezekiel Salawu ni o gba gbogbo eyan lalejo dipe wa deni tusi
3: Eton Land Kidigba RPC Protein Ibadan Mesiogo Now at your doorsteps Beef and goat's meat From live cattle and goats Specially bred and raised On RPC Cattle Hub A pest setting audacious move By real people concept Meat from cattle and goats Reared with utmost care And professionalism By animal scientists RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road. Beside NNPC, Mokola Ibadan. RPC Protein, a baby of real people concept.
4: Obale bagere, o wole pelu steez, o kubita, o kubia, o Safety Peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogbontarigi akanse Peters ito ba orisirisi aisan bi adota ninu agbo ara wo yaaja 50 Peters besti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 Peters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit ta sise sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 Peters ko sunrayo ko fun baby etan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 Peters is produced by the 50 Waves Limited. SNL da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters, NAFDAC Ijolote.
5: Bọ̀sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbàgbẹ́ ká ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́. Bẹ̀rẹ̀sọ́lá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ń bàdàn tó lè sanwó gidi fágbàgbẹ́ ká. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì ń bàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbẹ́ ká ní ọlọ́ọ̀tọ́. Tètè kàn sí wọn ní Mọ̀lété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́ jù pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọ́n fẹ́ gbà. Owó gidi wọn sì mọ̀ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lọ́wọ́ kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu. Bákan náà wọ́n ti nílò àwọn obìnrin tó ní OND, NCE tàbí mature SSC tó mọ̀ wí fẹ́rẹ́fẹ́ tó lè ṣe sales coordinator lórí àwọn sales outlet tí wọ́n tó wà ní Ìbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kí wọ́n fi ọ́ sí. Owó mọ́tò àlọ́ àtààbò àwọn ohun ọ̀sán. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902-542-7551.
6: 21 days defining perfection. Hunger is hungry right now. Jesus, you gotta be somewhere, JP. You're going to be a lot of Wednesday, 1st July 2026. A courier, divine visitation for laughter. If I will, I don't get funny.
7: Lotto Vogue, Masun Piye, Berale Magore, Munamba, Talaola Tola, Odimimuse, Ta Golden Chance Lotto Vogue, Kim Aro Kutu, Ta Purukore Nick Vogue, Golden Chance Lotto Vogue, Nibubu Aro Jo, and Fanny Wafon, Latija Wotabua, Wasatita Golden Chance Lotto Vogue, Tataje, Ken Hope, Ke, and Fanny Benipe, Toba Janine, you wa game wa, Ole Ban Winnings, near Yike Golden Chance Lotto Payment Center wa, Kilotun Duode, Law, see Yike Golden Chance Lotto Kiosk, to Walla Dubore, Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high ale morning ale cash lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi o si mago mago ta golden chance lotto vogue ko darapo mawo ebi olori re golden chance lotto
8: golden chance lotto vogue lagbe dode
9: je ko mo
10: you fit fly
11: Láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídi ìbániṣètò ìrìn àjò séyìíkéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with you fit fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
10: kọkọrọ aṣeyọri ti yan file bọnu ṣe atoṣi Gitales lo nje ona abayọ kan ti yan file bori kosi kosi ojojumọ Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbẹ didaduro digbi lairogbo kole joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopọ ko yoku lowo ti o gajara nipasẹ ka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International asiri oko owo aje yiyan ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Gitales International ni won rogbo kule awon gagala asiri ati rowo ti bonu gbabu kata laisana ni ara tokunrin to birin to modi tagba Gitales ni won ko bere fun iwo lo se kan si Gitales International loni Gitales International lo fe gbe kede pelu GT Bank Akiyemi Bus Stop Ring Road Ibadan o ekurere alaye 08056046055 email ademola.1@gmail.com Gitales International ona bayo ko nu se ohun osi to daju
12: Lagilu FM 96